0: Rọ̀ ní gbogbo ibi tí ìkànnì Wells Radio 89.3 FM ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ akú jímọ̀ òyìn mọ̀mọ̀ èní ni jímọ̀ alákọ̀ọ́kọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026 àgbà aládùúrà pé gbogbo ayé wa ni ó lóyin yóò láyọ̀ yóò sì ládùn lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbóhùn mi yo níbikíbi tí ẹ bá wà ẹ dákun ẹ bá wa yín òkè ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìròyìn agbọ́mọ̀gbẹ́ lórí ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ ẹ rí bó ti bára wọn mu ìròyìn agbọ́mọ̀gbẹ́ lórí ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ bẹ́ẹ̀ kú ti mọ̀ pé omi ọgbọ́n la máa jọ ń bù mú fúnra wa lénìí lẹ́ni lórí ètò a ó jọ ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn wa káàkiri gbogbo àgbáyé pàápàá jùlọ káàkiri ilẹ̀ wa olóyè sanni ń bẹ ní kàlẹ̀ láti bá wa yànnàná gbogbo bíbá ti ń lọ ẹkú mọ̀ pé ọgbọ́n òun pọ̀ jù wọ́n ti ń bù fún yín làwa náà mọ̀ bù fún yín lẹ́yìn náà mọ̀ bù fún wa mú ọgbọ́n bá ṣe kíni ọgbọ́n bá pọ̀ yàbọ̀ra ta olùkùnmí náà ń bẹ ààyín ọ̀gá mi tún ni ẹjẹ́ ń kì í ọmọ bàbá olómi yìí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ààyín ó dúró gbágbá tì mí lẹ́yìn ni pé ìwọ sáàmọ́ ọjọ́ lọ mò ń wẹ̀yìn rẹ sáàmọ́ já mi kulẹ̀ dákun torí ọlọ́run ó kọ tèmi ò yípadà o tèmi tọ́pẹ́ akínkò ilé ẹ̀ ló kọ tèmi aya akin ló ń sọ pé ọ̀dì òdùn bí bóò ní iṣẹ́ tuntun yẹn ò pọ̀ jù lápá àbítẹ́ ẹ wà àsìkò afẹ́rẹ́ yìí yóò fẹ́rin sí wa yóò fàádùn sí wa yóò fẹ́ àlàáfíà àti àìkú eléyìí tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ sí gbogbo wa o.
1: sọ ha jẹ pé bí ojúmọ bá ti mọ wọn pé ọyà là pérégede ọyà eré owó ọmọ àlàáfíà tó ń ta ìkó ti ṣe baálẹ̀ tọrọ ọ̀nà ni kótúlà kò wá lówùúrọ̀ tòní ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí tèmi tọpẹ ṣe sọ yìí ni ọjọ́ jimo olóyin àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí lágbára lọ́wọ́ elédùmarè ànífẹ́lẹ́ yìí ṣàṣemọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run lọ́la láúlá wàlá kùhátà ìlà bẹ̀lẹ̀ àlẹ́lẹ́ azim lórí ètò yìí ètò wa náà sì ni àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ fún ti àárọ̀ tòní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ níkànnì kànga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tèmi tọpẹ́ ọ̀nà ẹ̀ ni yóò máa wakọ̀ tukọ̀ èmi ó ṣe kọ̀ǹdọ́ láàárọ̀ tòní adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kọ tèmi jẹ́ mo kí n pe ẹ̀kọ́ ojúmọ́ ẹ káàárọ̀ ọdẹ odun bí ara ò lébí ṣàlàáfíà lẹwà bí ẹwà náà ti ṣe wà lóòrọ̀ tòní èmi ni ọmọ bàbá olómi ẹ̀ já kí olóyè sanni ẹ káàárọ̀ sá.
2: ẹkú ojúmọ atọ́kùn ọkùnrin ẹkú ojúmọ atọ́kùn obìnrin
1: ẹ ti ẹ̀yà bá ọ àbúrò mọ bó ṣe
2: ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́kan sanni ló kì í lára yín.
0: Ẹjẹ́ ẹ̀ tún kì í káàbọ̀ lórúkọ lọ́wọ́ bọ́tìmì fún ti sáà tí a wà yìí láàárọ̀ yìí ẹ̀rí bàbá ọkùnrin mẹ́ta nù bàbá jẹ́jẹ́ lèmi tiẹ̀ mọ́ ń pè wọ́n wọ́n ga agùntàṣọ́ lò jẹ́jẹ́ lọmọ jésù ń lọ
1: àbúrò mi.
0: ó yà ó ẹja tètè bẹ̀rẹ̀ ẹ̀yìn ò nítorí pé ìdíṣẹ́ ẹni ni a ti mọni lọ́lẹ̀ àwo kí n ṣọ̀lẹ̀ ní ìkànnì yìí. ẹjẹ́ ń ti bí ìbẹ̀rẹ̀ torí pé àwọn ìwé ìròyìn tó wà níwájú mi fẹ́ pọ̀ díẹ̀ ṣùgbọ́n ń mú bẹ́ńté káàkiri ẹ̀yìn ò níwájú tèmi lóòrọ̀ tòní ìwé ìròyìn punch ó ń bẹ́ ń bì í ẹ̀yìn ò nigerian tribune náà wà bí òun náà yọjú àti vangard ẹ̀yìn ò ìmúlẹ̀ tó wà lọ́dọ̀ dàmọ́lá ṣùgbọ́n ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ mi ń bí báyìí
1: mo ṣeun
0: ìwé ìròyìn punch ìròyìn kan ni mo rí gbàgàdàgbàgàdà àkọlé rẹ sọ pé ìjọba àpapọ̀ ti tako òbí àti kwankwaso lórí pé wọn ni tinubu ò ní ṣẹ́gun ètò ìdìbò ọdún tí ń bọ̀ ìyẹn ètò ìdìbò
1: kò ní
0: jáwé olúborí ni ètò ìdìbò ọdún 2027 ẹgbọ́ ṣé yóò rí bẹ́ẹ̀ kọ́ àbí kò ní rí bẹ́ẹ̀ ó tún wá ní àkọlé kan wọn ni pé kò ní fi ṣe pé ìjọba àpapọ̀ ìyẹn ẹgbẹ́ apc wọn ní àwọn gómìnà bíi ogun níye ní abẹ́ ìyẹn ò ní pé yóò dájú pé wọn ò yege ní ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́ọ̀kan tó dé tán bá wa láyọ̀ yóò sì dé bá wa láyọ̀ àtàlàáfíà lórí pọ́ǹchì náà ni mo ṣètò wà ní tí kúrò níbẹ̀ ìròyìn eléyìí ló dàbí pé ó já mi láyà mo sì mọ̀ pé yóò já àwọn ọmọ nàìjíríà náà láyà nígbà tí n bá kà tán kí ló sọ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ná owó tó tó ìdẹ́gbẹ̀gbẹ̀ owó tírílíọ̀nù mọ́kànlá lé mẹ́ta ìyẹn tẹ́lẹ̀ bó ń pè ní 11.3 trillion naira lórí kíni lórí ọ̀rọ̀ epo pẹtiró ni o láàrin oṣù méje owó tó tó ìdẹ́gbẹ̀gbẹ̀ tírílíọ̀nù mọ́kànlá lé mẹ́ta náírà lánà ní àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ná lórí páàrin epo ìdá àbáàrin epo sọ́kọ̀ ni àbí gbogbo ta bá ń fi epo ṣe wọn láti náà tó bẹ̀ láàrin oṣù méje ẹ̀mọ̀ gba báláǹsì rẹ̀ ẹ̀yìn ò láìpẹ́ ṣùgbọ́n bá fẹ́ kà á sí ẹ ṣáà ti wo ojú ìwé kẹsàn-án nínú ìròyìn nínú ìwé ìròyìn punch ibẹ̀ ló wà ìròyìn alákọ̀ọ́kọ́ tí mo kọ́ kà náà ìyẹn náà wà ní ìyẹn ti kọ́kọ́ só ó wà ní ojú ìwé kejì ti punch ẹjẹ́ túmọ̀ kan sí ìròyìn eléyìí kò ṣẹnu déédé dáadáa nítorí pé èèyàn 2.3 èèyàn 37 people èèyàn náà sọ pé ó ti gbẹ́mìí mi látàrí èéfín afẹ́fẹ́ pẹtiró tí wọ́n fi sí mu ní ìpínlẹ̀ rivers ojú ìwé kẹrìnlá ẹ̀kẹrin àti ìkarùn lẹ́tì gba báláǹsì rẹ̀ ní ojú ìwé ti nínú ìwé ìròyìn punch
1: mẹ́tàdínlógójì
0: ó ṣeun jàre mẹ́tàdínlógójì ni ó ṣeun lójú punch òun náà ni mo ṣì wà ìròyìn eléyìí ó múnú mi dùn púpọ̀ kí ló sọ ó ní àjọ ọlọ́pàá ilé wa wọ́n ti san owó náírà tó tó bílíọ̀nù méjì ó lé ní mẹ́ta ìyẹn 2.3 billion naira fún àwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́ ọlọ́pàá tó ṣubú lójú ìjà bóyá tabárẹni tó ṣe dáadáa káàkì wọn.
1: Iléeṣẹ́ ọlọ́pàá nù
0: wọ́n
1: san bílíọ̀nù méjì ó lé mẹ́ta náírà fún mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n ti
0: ṣubú
1: lójú ìjà bẹ́ẹ̀ ni àwọn tó ṣe bí
0: ọkùnrin àwọn akíkanjú láàrin wọn wọn sá ẹ bá fẹ́ gba báláǹsì rẹ̀ ìyẹn wà ní ojú ìwé kẹjọ ẹ̀rí ń bẹ̀ jẹ́ n kúrò ní punch kí n sáré lọ sí Nigerian Tribune torí àwọn ìròyìn kan náà wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà náà mo mọ̀ pé ẹ fẹ́ gbọ́ bí ti ń lọ lágbọ̀n ọbẹ̀ wọn ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti bí o wọ́n ní Tribune ni ó ní iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé tinubu ò jẹ̀bi o ìyẹn ààrẹ wa wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀daràn kankan eléyìí tí wọ́n fi kàn wọ́n wọ́n wá tẹ̀ síwájú wọ́n ní ẹ̀sùn ọ̀daràn náà kò ń ṣe ẹ̀sùn pẹ̀sùn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé kò ń ṣe ẹ̀sùn ọ̀daràn bí kò ṣe pé ọ̀rọ̀ tó dàbí àríyànjiyàn láàrin ènìyàn tí iléèbó ń pè ní civil matters ò ní ilé ìlú amẹ́ríkà tán fi kan ààrẹ wa wọn ní kò ń ṣe ẹ̀sùn ọ̀daràn bẹ́ẹ̀ bá fẹ́ kà á ẹ lè rí i kà ní ojú ewé karùn-ún ti Nigeria Tribune ibẹ̀ ló wà ẹjẹ́ tẹ̀síwájú ní agbọn Nigeria Tribune wọ́n ní fìtírì ti bẹ àwọn aṣáájú àrèwá pé kí wọ́n má ṣe da ẹ̀bi bí ètò ààbò ti mẹ́ẹ̀ ní apá àrèwá ìyẹn northern part ti orílẹ̀-èdè wa yìí kọ́mọ́dẹ̀bí ìyẹn lu ààrẹ wa mọ́ o nítorí pé àwọn náà ní ohun tí ó yẹ káwọn náà ṣe ó dìídì sọ fún àwọn adarí àrèwá pé ṣẹ̀rí bẹ́tọ̀ ààbò ti mẹ́ẹ̀ lápá abìtẹ́ wa ẹ mọ́ sàn pé tinubu ló ṣe o ẹ tètè já wàárín wa ìbọlẹ̀ tilẹ̀ rí eléyìí kà ńbẹ ní ojú ewé kìíní ní Nigerian Tribune ibẹ̀ lẹ́ẹ̀tì rí i kà lójú nínú Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn eléyìí tó dàbí tá a ti ń fàǹfà látijọ́ ìrànwọ́ epo ìyẹn subsidy sanwó-olu ó ti sọ̀rọ̀ ó ní pé ẹni bá lóhun ó da owó ìrànwọ́ epo padà ẹ wo ń tàn wá lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kò ṣeé ṣe gẹ́gẹ́ bí ibi tí ètò ọrọ̀ ajé wa dé lórílẹ̀-èdè wa ní Nàìjíríà yìí ó ní kò ṣeé ṣe pé ẹ̀wọ́ ọ̀rọ̀ ò sí ńbẹ̀ ẹ̀mẹ́nu kúrò ńbẹ̀ só sáré mú tọ̀dọ̀ ti àbí ń tẹ̀síwájú dàmọ́lá.
1: Láti àgbọ̀n bí àjọ elétò ìdìbò olómìnira ilé wa INEC wọ́n ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tí gbogbo wa ti ń palẹ̀ ẹmọ́ fún tí kálukú ń fojú sọ́nà fún ọlọ́run ọba yóò sì jọ bá wa láyọ̀ lágbára lọ́wọ́ elédùmarè àwa tá à ń palẹ̀ ẹmọ́ yìí náà láàlà àǹfààní àti ṣe ẹ ṣàmíkẹ́ gbẹ́tọ̀ àmímẹ́ nínú rẹ̀ wọ́n wá jẹ́ ó di mímọ̀ pé àwọn ó ṣeéṣe o àwọn ó ṣe ìpèsè ibi ìdìbò fáwọn tí ń bẹ láwọn ibùdó ogunléndé new IDPs. Bákan náà wọ́n sì yọ àwọn tí wọ́n ti fọkọ́lẹ̀ lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bóyá àwọn tó sì ti gbẹ́mí mì tàbí àwọn míì àwọn yóò kọ wọn kúrò nínú àkọọ́lẹ̀ eléyìí ti ń bẹ̀ lọ́dọ̀ àwọn lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ náà ni pé ìròyìn àwọn èèyàn bíi 37 yìí tí wọ́n pé wọ́n ní gbẹ́mí mì ní ìpínlẹ̀ Rivers ìyẹn náà wà ń bí lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune eléyìí tó jáde láàárọ̀ tòní. Bẹ́ẹ̀ kẹ̀ fùbárà ní pé ó sáyìn 2026 Rivers budget ó tọwọ́ bọ́ pé kó mọ lò bẹ́ẹ̀ nígbàwo nìyẹn sígbàwo sókè o. Wọ́n láyìn tẹ́ ń gbèrò yẹn lẹ́jẹ̀ pé ilé iṣẹ́ tí a ń lò lórí fún ètò ìnáwó lọ́tún lósì tẹ̀ni wọ́n fẹ́ kó gbálé wọn kò gbálé wọn ni irọ́ ni o. Ẹ má jẹ́ kẹ́nibọ́dì ọ̀tàn yín o kẹ má lọ sáré mọ́tò ẹ má ṣàkọlù kẹ̀kẹ́ ojú ewé kẹfà ìwé ìròyìn ti Nigerian Tribune òun ló sọ di ìròyìn láàárọ̀ tòní. Bẹ́ẹ̀ kẹ̀ ẹ̀yẹ́ dẹ̀bi ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ètò àbòrú ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ̀tírì òun ló sọ̀rọ̀ sí ti àwọn adarí ní apá òkè ọ̀ya. Nínú ìwé ìròyìn Punch ẹ̀jẹ̀ ìfẹ́lẹ́ ìkùn àwọn ilé iṣẹ́ ọkọ̀ kan tí àwọn èèyàn tó bá ní ọkọ̀ tí wọ́n lè fọkọ́lẹ̀ láti mọ fi ṣe ìgbòkègbodò ọkọ̀ mọ fi ṣe kabúkabú lọ́nà ìgbàlódé wọ́n pé ọ̀kan náà wọ́n ti sọ pé tọ̀ ẹ ṣé ibi ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi ẹ bá dé àwa máa ń dúpẹ́ ọmọ Nàìjíríà torí pé àwa ti ń lọ wọ́n láwọn ti ń lọ wọ́n ti kẹ́rù ọkọ̀ wọ́n di gbádàgbọ́n wọn
0: ìlọ́yá
1: oníbodè apòmù olọ̀rọ̀ bá dé báyìí wọ́n ní bó ṣe wáá jẹ́ pé bá ṣe láwọn ń lọ yìí àwọn awakọ̀ tí wọ́n ti ń lo ojú òpó wọn tẹ́lẹ̀ ní kálukú ti ń wò pé bò láti ṣe mọ́tò tí mo lọ gbà ní ayapo ṣe èsì
0: ní kí n mọ san
1: díẹ̀ bó mo ṣe fẹ́ san báyìí o tí mo ti rò pé tí n bá ti ń rí ení tere èjì tere a mọ̀ dáwọ́ mọ́tò padà a mọ̀ sanwó mọ́tò díẹ̀ díẹ̀. Wọ́n ní inú ìlàhí lo yìí ni ọ̀pọ̀ àwọn ọlọ́kọ̀ yìí òun ni wọ́n kó sí lásìkò tá a wà yìí o bó láti wá ṣe tí gbogbo ó fi kú mú bí ìdodo ẹ̀fọn. Bákan náà nínú ìwé ìròyìn Punch ẹ̀jẹ̀ ìfẹ́lẹ́ ìkùn ètò ìgbanisíṣẹ́ ti CDCFIB ìyẹn Civil Defence Correctional Fire Immigration àti bọ́ọ̀dù wọ́n ní àwọn bọ́ọ̀dù ti clarify dress code fáwọn tí ó wàá sọ̀rọ̀ àwọn tí wọ́n ti pèpè ẹwà o ẹwà ṣàlàyé ẹja gbọ́rọ̀ lẹ́nu yín gan káwọ ẹni torí rẹ̀ pé dáadáa bóyá àwọn kan tí wọ́n lọ rèé máa fi wọ́n lọ fowó bribe àbí wọ́n lọ ṣe gbá ẹja wo bó ṣe jẹ́ gan láàrin yín wọ́n yẹ pé sàkámàjẹ nìwé tẹ́lòmíì lòun ń lò
0: ẹlòmíì
1: ó lòun ga níwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́jọ of which bàtà ẹsẹ̀ márùn-ún òun ló ga ẹ̀ máa bọ̀ ẹ̀ wá járí.
0: Bí tèmi tó wá fẹ́ mọ̀
1: our bad ìyẹn dúró bẹ́ẹ̀ àwògede bí wọ́n ní a ti ṣe tán bẹ́ẹ̀ sì ṣe múra rèé bọ́ọ̀ bá ti múra on ìmúra good ó padà léni ní ọba lẹ́jọ́
0: ní ọdún wa tún fún mi
1: on ìmúra good that is òmúra dáadáa nìyẹn
0: bó ti
1: jẹ́nu ó mọ kébù náà ni iléeṣẹ́ ọlọ́pàá wọ́n rìkọ́bà fake $100 note àti $70 million tí ọkọ̀ kan ní ìpínlẹ̀ kaduna àwọn olóko pò ló sì dọ́wọ́ wọn how come but kò sí wàhálà ẹjẹ́ sáré dẹnu ìwé ìròyìn daily post Elrufai ó mọ̀ọ́mọ̀ gbèrò ìpànìyàn lórí àwọn èèyàn wa ní apá gúúsù kaduna southern kaduna defence minister musa sókè inú ìwé ìròyìn daily post oníròyìn òun ló sì wà wọ́n pé ẹjọ́ ti ilẹ̀ amẹ́ríkà ní tako ààrẹ tinubu kì í ṣe ẹjọ́ ọ̀daràn it's not criminal. Ilé iṣẹ́ ààrẹ àwọn náà.

0: o si kulodo re
1: enje n sare mu yi abo miran loju vanguard
0: asap
1: kia kia eh in to so lekan emi na ti so ninu we punch o jade na ninu we vanguard eh won ni ile ise are ti so pe tinubu o are wa won jejo odaran kankan ni ile america won ni won dejo kankan pe aye so ni tan go kakiri un e ba fe gba balance le nbe ni oju iwe kejo eh ti vanguard eh se ri awon egbe ti mo se nkan to po eyin o tabi ti mo fi nkan ku nkan gbe nkan jade ta le pe ni manufacturers so ti yo ba un eyin o won ti soro won ni pe ah awon isori idagbasoke yen gdp wa bi won ti o je ati eto abo bo to mehe o je n to nka won lo mi nu ti o je ki gbogbo e se dede lorilede wa nigeria iyen na nbe ba obi na ti tu soro lori vanguard na o ni keni anybody kenyan ta ba binu obirin abibo wa ni bo na ti mo so kan mo deru ba wa e mo daya ja wa letodo eto dibo ti nbo lona yi e mo ja daya ja wa e le deru ba wa awa se kini
0: ze ti o deru kini la barudo
1: awa nle fun yin babi bayi ni eyen se
0: ati ni 2027 we gonna give it all it takes
1: ja lodo
0: ko awon se comrade
1: oloye ni mo oloye oloye san ni
0: oloye san ni eje mi na kiyin ka bo le kan se ti ku ojo
2: emi na kiyin ku le
1: lati nto ka omo Nigeria yo won ni won ti na bi ati na ko se won ti na ori gbogbo wa la nle po eni ti o ba le po si moto re bo ba lo la yo oko o lokada o si tun ni ta papo
0: bo si lokada o ngo kada atẹ́ tó pangolo síta
1: àrẹ náà ni
0: àbí tó wọ pangolo débí
2: bẹ́ẹ̀ ni
0: kálukú ló mọ tó dà sínú pangolo
1: bẹ́ẹ̀ ni wọ́n láti ná tó tírílíọ̀nù tó lé mọ́kànlá ní owó níye láti ìbẹ̀rẹ̀ ọdún yìí yẹn january títí di oṣù keje lórí ipa à ń ra epo nílẹ̀ wa wọ́n wá tù palẹ̀ wọ́n ní pé kódà ó kéré eléyìí ń ṣe bílíọ̀nù tírílíọ̀nù lóṣù kọ̀ọ̀kan àmọ́ ná tó tírílíọ̀nù kan ó lé lórí ipa àfẹ́ra epo bẹtiró ẹgbẹ́ bó ti rí lọ́dọ̀ tí yín nù.
2: ọ̀dọ̀ olúwa bó ṣe rí nìyẹn.
1: gbogbo ìlú.
2: bẹẹni. ẹni tí yóò kàn ló mọ ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ tó tòní kọ́lọ́hún dara pọ̀ mọ́ wa kó máa bá wa lọ ká máa ṣì sọ káwọn tó ń bá wa máa ṣì gbọ́ nǹkan kò fara rọ. 1 trillion lóṣù lórí petrol nìkan àṣì dísù mọ́ o àṣì kerosene mọ́ o àṣì afẹ́ ìdáná mọ́ o 1 trillion lórí kẹrìnsẹ́ lórí petrol nìkan ó kọjá ara. ẹ̀ṣẹ̀rí ó lọ́rọ̀ kan tí mo máa ń sọ tó pé àwọn èèyàn máa ń ṣí ọ̀rọ̀ yẹn gbọ́ ṣùgbọ́n máa tún ọ̀rọ̀ yẹn ṣàlàyé láàárọ̀ yìí. ẹgbù fọpọ́ wà o kò sí o ó jẹ́ ẹyọkan ni o ó jẹ́ mẹ́ta ni o ó jẹ́ mẹ́rin kódà ó jẹ́ ọgọ́rùn-ún ni o ìyẹn kọ́ ló máa jẹ́ kó wú epo wálẹ̀.
1: kí wá ló lè jẹ́ kó wálẹ̀.
2: ẹṣẹ́ alákọ̀ọ́kọ́ ni ìpinnu ìjọba wọn ni lọ́kàn wípé kó wú epo wálẹ̀ ìyẹn ni ìpinnu ìjọba láti jẹ́ kó wú epo wálẹ̀ nǹkan kankan tó lè mú epo wálẹ̀ nìyẹn. ẹ ká gbèsè bí ara wọn nígbà tí nàìjíríà ò ní rìfáínẹ́rì kankan tí kankan ò ṣiṣẹ́ àárín epo ní 1.85 naira per liter nísìnyí tá a wá ní rìfáínẹ́rì tó pọ̀ ló tóbi jù lọ ilẹ̀ áfíríkà àárín epo ní 1003 ẹ̀jọ̀ kí ló fà á. ìrànwọ́ tíjọba ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti yọwọ́ ẹ̀ pátápátá òun ló sún adébítà adé yìí. ẹ wá máa wá gbọ́ ọ̀rọ̀ kan lóòtítọ́ àti lódodo nǹkan tó ń ṣẹlẹ̀ ní iran láàrin amẹ́ríkà israel àti iran ó dákun nǹkan tí ó fa gbogbo epo ṣe wọ́n yẹn ṣùgbọ́n kò sí nǹkan kankan nínú ìwòye tèmi o tó fa pé ká máa rẹ epo ní 1003 nílẹ̀ tó mọ́lé nìyí lẹ́yìn wípé àwọn táwọn kan rò bóyá àwọn ràn wọ́n lọ́wọ́ pọ́n àwọn gangan ló ń kó bá wọn máa ṣe àlàyé kan. ní òpin ọ̀sẹ̀ tó lọ tó fi wọ ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí iye tí wọ́n ń ta epo ní ọjà àgbáyé wà ní $90 dangote dẹ ó ti wọ 95 báyìí kódà wọ 97 lánàá padà sí 95 ní láàárọ̀ yìí dangote dẹ sọ pé wọ́n á máa ta epo láti ọ̀dọ̀ tòun ní 1260 Ìyẹ́ yìí mọ̀ wípé ní ìgbà tí epo wà ní 100.

0: $19 bàbá rẹ̀ ní ọjà àgbáyé tó lẹ́ẹ̀bí nǹkan tí mo dúwámọ̀ ìgbóhùn ló ń fa bí owó epo ṣe ń lọ sókè tó ń wálẹ̀ yàtọ̀ sí pé ìpinnu ìjọba láti jẹ́ pé wọ́n fẹ́ dá sí àbí wọn dá sí ǹjẹ́ ìmúlátọ̀ Dangote fúnra ẹ̀ máa yẹn ó ń ta epo ní ₦1,175 nígbà tí epo wà ní ₦1,119
1: ìyẹn ni kó sì wálẹ̀ lọ́dọ̀ Dangote
0: nígbà tó wà ní tó yẹ kó lọ sókè
1: ó
0: ń ta ní ₦1,175 nísìnyí tó jẹ́ pé ó sì wà lókè oṣù bí ó ti já wálẹ̀ jọjọ tabadọ́sẹ̀ gbẹ̀yẹ tó jẹ́ nígbà yẹn ṣe fi ₦1,119 ẹ fi owó $90 ní.
1: Kí wá ló fà á?
0: Èrè ajẹ́pajúdé ni.
1: Ah.
0: Látọ̀dọ̀ Dangote. Ìjọba ọ̀dẹ̀ mú lọ́wọ́.
2: Ìjọba ọ̀dà lọ́wọ́.
0: Wọ́n dá lọ́wọ́ kan.
2: Ẹ máa ṣe bó ṣe wù ọ́ lọ.
0: Ẹ ṣe ni tẹ́ bá ti ń gbà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ gbèrú wa nìyẹn. Dangote fúnra rẹ̀ tó bá jẹ́ pé ọ̀rẹ́ wa ló jẹ́ ni òun lè kó máa parí oṣù bí nǹkan ṣẹnu rẹ̀. Torí wọ́n pe àwọn kan ní cost of operation. OPEX orúkọ tán pè pọ̀. Manufacturing index orúkọ lẹ́kẹ̀lẹ́kẹ̀. Kínní yẹn ni owó tẹ máa ná láti lè gbèsè nǹkan kankan. Ó ti fò sókè jọjọ. Ara ẹ̀ ní interest rate wà. Tẹ bá yáwó lọ́wọ́ báńkì èlé orí ẹ̀. Ara ẹ̀ ní. Owó basic and essential commodities bíi iná àti owó epo ara wọn làwọn kíní yìí wa gbogbo wọn ti fò lọ sókè tètè òkè pátápátá náà wà kètéńté náà wà. Òun ló yẹ kó máa pariwo jù ṣùgbọ́n òun ló máa sọ fún yín pé rìfọ́ọ̀mù ti ń mú èso rẹ wá o. Nínú ìwòye tèmi àdéhùn tí wọn tọwọ́ bọ̀wé tí àwọn àtijọba jọ ní nìyẹn pé ẹ ṣe àmàlà ń ṣe rere nǹkan tó bá bùyìnká máa ṣe pẹ̀lú owó sìmẹ́ntì àtowó
2: epo.
0: Àwa ń pariwo pé orí ń ta wá orí ń ro wá àwọn tó ń pèsè sìmẹ́ntì láàrin Dangote àti Bua oṣù mẹ́fà tó bẹ̀rẹ̀ ọdún yìí wọ́n fi owó tó tó $10 billion kún nǹkan tó wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Dangote fúnra rẹ̀ àti Abdulsamad Rabiu Bua wọ́n ti fi owó tó ń lọ síbi $10 billion kún nǹkan tó wà lápò wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀.
2: Àti sọ owó ti wọlé
0: sí wọn lọ wọ́n ti rú gọ́gọ́ sí ní Forbes Billionaires Index. Àwátàdẹ̀ ni owó tá à ń san fún wọn. Àwọn pariwo pé ìjọba tó yẹ kó máa gbèjọba tó yẹ kó máa kò ṣe rí máa ná $11 trillion yẹn ó ń han mí létí. Kò yẹ kó ṣẹlẹ̀ rárá.
1: Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó ju $11 trillion ṣe bí àṣẹ pọ̀ oṣù kẹsàn-án ni. Àlẹ́tínà $11 trillion àti lọ sí bí $1.5 trillion lóṣù nìyẹn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Àràkú tó yẹ fa ni pé wọ́n ti ń di ẹrù burúkú lé wa lórí.
2: Nígbà tí bàbá fi ti parí ọdún.
0: Bóyá $18 trillion àbí $20 trillion la máa parí ẹ̀sìn. Torí tó bá ti di pé ọdún tó ń parí yẹn nǹkan tó máa ń gbẹnu sọ. Àyàn máa ń rìn káàkiri káàkiri káàkiri wọ́n máa ń lo epo ojú bọ́ ṣe ń lò láwùjọ tá a sọ̀rọ̀ yìí. Àwọn méjì tiẹ̀ ló ń travel báyìí pẹ̀lú bí títí ṣe rí láàrin àsìkò ojú àwọn sábà travel. Tó tó wá di pé last quarter fourth quarter yẹn ìgbòkègbè rẹ̀ tún ga sí òwò àti lọ sókè sí. Ṣé ni kókó ni pé ilé iṣẹ́ ìjọba kan wà tó jẹ́ pé kódà méjì ló wà lórí ti ẹ̀ka epo tó lè ṣe àyẹ̀wò iye tí wọ́n ń ta epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alákọ̀ọ́kọ́ ni FCCPC ẹlẹ́ẹ̀kejì ni NMDPRA. Ilé-iṣẹ́ ìjọba kan wà tẹ́tẹ̀lé wọn pè ní PPPRA Petroleum Product Pricing Regulatory Agency. Iṣẹ́ ìjọba yẹn ni pé ẹ̀yin tẹ̀yìn ṣiṣẹ́ ní ẹ̀ka elépo iye tẹ́ máa ta epo rẹ̀ àti wo iye tí ẹ fi ṣe crude oil. Àti wí tẹ́ ẹ fi fọ́ àti wí tẹ́ ẹ fi gbé káàkiri tá a bá ṣì pẹ̀lú èlé orí tí yín tó èrè tí yín tó yẹ kẹ́ẹ̀jẹ̀ kò yẹ kó ju iye báyìí lọ. Ṣùgbọ́n iléeṣẹ́ yẹn kò jẹ́ orúkọ tó ń jẹ́ mọ́tẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti dà pọ̀ mọ́ àwọn iléeṣẹ́ ìjọba kan bíi DPR àtàwọn kan kankan.
2: Ṣé DPR sì wà?
0: Gbogbo wọn ti di NMDPR.
1: Wọ́n ti kó wọn jọ pọ̀.
0: Sojú kan ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe tẹ́tẹ̀lẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n yẹn DPR ló wáá ń ṣe gbogbo ẹ̀ báyìí. NMDPR
1: ló ń ṣe
0: gbogbo ẹ̀ báyìí. Ó yẹ kí NMDPR sọ fún Dangote pé ọ̀gbẹ́ni amọ̀ iye tó ń ra crude oil amọ̀ refiners margin owó tí àwọn tó ń fọ epo ń jẹ èrè tó yẹ kán jẹ lórí ènìyàn amọ̀ iye tó fi ń san owó àwọn òṣìṣẹ́ iye tó yẹ kó ta epo rẹ̀ àgbóhùn iléeṣẹ́ yẹn.
1: Wọ́n sọ̀rọ̀.
0: Òun ti há.
2: Òun ha.
0: Òha.
2: Iléeṣẹ́ pariwo jù nìyẹn.
0: Ó ti tán ọparo fíìmù àti yín náà ni. Iléeṣẹ́ kejì ni FCCPC Federal Consumer Protection. Àwọn náà ní ẹ̀tọ́ agbára àti àṣẹ lábẹ́ òfin láti wòye Dangote sọ pé ọ̀bẹ ni iye tó yẹ kó ta kíní rè ṣùgbọ́n àbúrò wọn. Tó bá ṣe àti ń sọ wípé reform mú yes bí mo ṣe subsidy yẹn da ma ṣe bí interest rate sókè da bẹ́ẹ̀ni ìjà yìí ẹ̀ ló
1: ṣe. lérò yín Dangote ṣé ó ń ṣàǹfààní fún wa ni àbí ìdàkejì ẹ̀
0: ló ṣe. ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kankan yé àwọn ọmọ nàìjíríà lẹ́nu ìwà ìjọba nìkan ló ní ẹ̀tọ́ láti ṣàǹfààní fún wa ìjọba nìkan ló gbaṣẹ́ bó ń fẹ́ ṣàǹfààní fún wa tẹ bá rí aládàáni tó bá wọnú oko kókòwò láyé yìí ó fẹ́ lọ pawó ń bẹ̀ ni kò ṣàǹfààní fún
2: wa
0: fún àǹfààní ara ẹ̀ ni ó rí pé àyè ṣí sí ìbẹ̀pọ̀ lè pawó ń bẹ̀ lórí torí bọ̀ àwọn kọ́ dẹ̀ máa ń sọ oríṣiríṣi ìṣòkóso láti gbọ́ pé ká ní wọn yọ subsidy ni Dangote ò ní lè ṣiṣẹ́ ìṣòkóso gbá ni tó bẹ̀rẹ̀ Dangote bẹ̀rẹ̀ refinery tó bẹ̀rẹ̀ sí ní kọ́ 2013-2014 nàìjíríà ṣe ń sọ subsidy owó epo ń gbà yẹn 97 naira per
1: litre
0: ni wọ́n dẹ̀ sọ fún mi tí ó bá ta ní 1000 bí kò lè jèrè ìgbà tó dẹ̀ ló ń fẹ́ torí bọ̀ 97 naira ni wọ́n ta epo
2: ó sì mọ torí
0: ó dẹ̀ mọ̀ pẹ̀lú 97 naira yẹn ó ti rí tiẹ̀
1: ń bẹ̀
0: ó máa ń lọ sí 1003
2: báyìí wọ́n ní ò ti ní rí
0: ẹ̀ wá ní pé
2: four blades tó ní gara
0: bí ọ̀rọ̀ àwọn kan orẹ́sẹ̀ kínní kan ò wú
2: ti sọ lọ́gbọ́n ló wà
0: bó ṣe rí gẹlẹ́ ìjọba ló tà wá fáwọn ará bíi ṣé ìyẹn la fẹ́ sọ ni àbí ti sọ mọ́ntì.
2: àjọ fccpc sọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan lórí ọ̀rọ̀
0: sọ́mọ́ntì ọ̀rọ̀ tí fccpc sọ ọ̀rọ̀ yẹn nínú ìwòye tèmi o wọ́n sokùn mọ́ra wọn lẹ́sẹ̀ wọn jura wọn sínú odò ni. àwọn ara wọn. wọ́n ní wípé ọpẹ́tàwá ti máa ń sọ nùkulù yìí pé iye tí wọ́n ń ta sìmẹ́ntì o pé àti Dangote o àti bua o àti gbogbo wọn àwọn ọ̀nà ọlọ́run na torí ìjọba ti kúrò ẹ̀tẹ̀ nínú ìwòye tèmi a níjọba àjọba kọ̀ wà lórí ipò bí wọ́n máa ṣe wá ọwọ́ káàkiri kọ́ni máa dáwó sí ibi tó fẹ́ dà sí ni torí mr adé dàbàdà náà ṣe náà ṣe náwó tán náà títí ilé wọn náà ń dà. fccpc sọ wípé tẹ bá wo iye tí wọ́n ń ta sọ́mọ́ntì káàkiri ilẹ̀ adúláwọ̀ ẹ bẹ́ẹ̀ ká lọ sí ìlú òyìnbó ẹ bẹ́ẹ̀ ká lọ sí ọ̀nà tó jìn west africa àti the other african countries iye tí wọ́n ń ta sìmẹ́ntì ń bẹ̀ ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ iye tí wọ́n ń ta sìmẹ́ntì nàìjíríà iye tí a nílò lọ́dún ó kéré lẹ́gbẹ̀ẹ́ iye tí a ń pèsè lọ́dún ẹ lérò wípé yẹ kí owó ẹ̀ já wálẹ̀ torí ó ti pọ̀ ju iye tá a fẹ́ lò lọ ṣùgbọ́n owó ẹ̀ ń fò sókè ni wọ́n wá ṣàlàyé kan fún yín ní ọdún 2024 iléeṣẹ́ bua wọ́n pa iye kan bí 185 billion naira lórí cement ìtàn díklíà báwọn pa nìyẹn pẹ̀lú 2025 owó tí wọ́n láwọn pa ó ti fò sókè pẹ̀lú iye kan ìdá iye kan ìdá iye yẹn gangan ni iye tí wọ́n fi kún owó cement.
1: kẹ́kọ̀ọ́
0: tó ń sọ yẹyin cement ok ní ọdún 2024 cement ń lọ fún mi 69,000 wọ́n tó di 2025 mọ 20 lọ́wọ́lọ́wọ́ báyìí o tẹ̀tí lé àwọn kan sọ pé 13,000 o ti lé 13
1: o ti lé 13 lóríṣiríṣi
0: o ti ẹ̀ ti wọ 16 láwọn ìbọn kan 15-16 lórí sìmẹ́ntì kankan yìí náà kí n wá tún mú dáadáa wọ́n ta sìmẹ́ntì ní 6-7,000 ní 2024 nígbà tí wọ́n 2025 ó ti wọ bí 10-11 ṣe bí 40% nìyẹn 40% ní profit Dangote Bua fi fò sí ti 2024 ní ọdún 2025 ìyẹn ni pé iye tí wọ́n fi kún yẹn kì í ṣe owó tó wọ cost of operations tó cost of operations ó lò tó fò 2023 subsidy is gone electricity subsidy
1: gbogbo
0: ẹgbẹ́ra ń gbà yẹn owó cement dẹ̀ tẹ̀lé láti 3-5 láti 4-5 ó fò sókè wọ́n fi 6-7 nìyẹn ṣùgbọ́n ó ti balance ìgbà yẹn kò yẹ kó fò sókè mọ́ ṣùgbọ́n tún ṣe ń fò sókè lọ ni ìrẹ́ ṣe wípé cost of operations fò sókè mọ́ wọ́n kàn fi èrè àjẹpajú wọn fi ń kan èrè yẹn dẹ̀rí báyìí iye tí ìdátọ́ fi ń kun yẹn gọ̀gọ́ náà iye tí ó ń gun owó tí wọ́n pa ní ọdún tó lọ fccp sílẹ̀ lajú sílẹ̀ ẹ̀ wá ní pé wọ́n máa ní bílíọ̀nù wọ́n ní bílíọ̀nù bílíọ̀nù of dollars sí bí ọ̀nà ṣe ní billions of dollars àwa là ọwọ́ wa náà bí ìjọba ṣe ń ṣẹlẹ̀ àwọn náà ṣe ń ṣe nǹkan tí ìjọba ò ṣe ìjọba tíjọba ti forúgbìn wọ́n kéré ń bẹ̀ ìjọba ò ṣiṣẹ́ fún yín wọ́n ṣiṣẹ́ fún ìyá yìí tí a fẹ́ sẹ́ndì owó sí ìyá yìí ìjọba ayọ̀ tiẹ̀ báńkì náà ayọ̀ tiẹ̀ àwọn arábí náà gbé ok bó ṣe ń lọ rèé ẹ̀yìn káà náà ràn wá lọ́wọ́ ta ló fẹ́ sọ ta ló fẹ́ parí lé wa lórí ìjọba tẹ kó hó lé wa lórí gan gan tí ń ṣe rẹ̀ pàṣẹ wọn là ń tọ̀ ẹ ṣe àwọn sọ pé reform ń lọ dáadáa àwọn tó bá wù yín kẹ máa dáa.
1: ẹ ṣeun olóye mo fẹ́ ká tiẹ̀ ṣẹnu dédé kárí kúrò ní agbọ̀nbẹ̀n ká bọ́ sí ọ̀rọ̀ kan tí gómìnà adamawa sọ ń pé kí àwọn aṣáájú àrèwá ki won se kini kan mo de bi eto abo to mehe ru are wa Tinubu pe awon na fa e si mo gbagbe bi boyojo meji seyin abana si ni o da podo meji seyin ni ijoba are wa jade to so pe awon apari wa lo gbadun ijoba Tinubu ju e dakun se ko dabi pe o n takora won abi won tun gbe de ra won leyin
0: e se oro Amadu Fintiri to je gomina ipinle Adamawa o fe jo oro subsidies working subsidy removal is working reform is working tawon Dangote nkan kan so tele kin se kan tan se na ni ni akoko kakoko mo ise ijoba papa julo ijoba papo emi ko mo fun won constitution lo fun won be abo emi ati dukia ni ise kini te ma ko gba
2: protection of life and properties
0: ise kini ti constitution fun federal government ni yan eleng keji ni igbaye gbadun awon mo ilu
2: dividend of democracy
0: ba se to ya ka ma jere to de pe ni kan Nigeria Mr. Ademola
1: ben
0: be de lanu se ko o han lara yin ni mo o han lara akun yin okay ikun lo ti be ni ba ti ju atari yin na du e lo han be be eyin ni kan le nje je
2: de laye
0: ni kan le nje dividend of democracy Nigeria
2: ya yo nko
1: ah ete iwaju oleye so
0: bi mo se so lo isokuso oro oro alaini ti ju oro amoko meko lo bota lenu gbe mi na mi la ma ba yen ko de dede so yen o so lati je ki nkan daru ma mo loju ni
2: awon mo lu won
0: awon mo Nigeria ka lapapo papa julo awon pa oke oya bi pe are ko le ma mu sugar are lo ma bota ta so pe awon ti pa 13,000 terrorists
1: ah
0: ta la ti pa 50,000 terrorists 23,000 ti surrender ti o ba je pe ise ti e ni o se nsoro be yen lenu iyan are mu so ọgbẹ́ ni yìí ọ̀tẹ̀lẹ́gbẹ́ tó wà tẹ́tẹ̀lẹ́ ìyẹn Amadu Fintiri ó tún wà ní ẹgbẹ́ kan báyìí wóróworó ti bẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀ ẹ̀ka wá dúró lórí òtítọ́ ọ̀rọ̀ tí ká gba ọ̀rọ̀ tó sọ yẹn pé òótọ́ ni pé àwọn awara àbí kan ló máa jàjà kan kìnìkan ṣe kìnìkan ẹjọ́ èèyàn ń gbé bọ̀m̀bọ̀ pẹ̀lú òfin Nàìjíríà lé ní báyìí ìjọba nìkan ló ní àṣẹ láti gbé ráífù AK-47 tó máa ka ọmọ yẹn tí ì iṣẹ́ ìjọba ló wá
2: yóò ṣàlàyé
0: agodiya o agodiya o
1: bó ló ti jẹ́
0: bó ló ti rí
2: agodiya o
0: ẹjọ́ àwọn tó ń pè ní àwọn ará òkè ọya yẹn tán nìkan ló máa kojú nǹkan bẹ́yẹn o ẹni tẹ́ bí bẹ́yà pọ́ńpọ́ àti àdá lọ́wọ́ ló ní lọ́wọ́ ẹni kan lọ kojú AK-47 báwo lè fẹ́ ṣe lásán kan ni wọ́n ní pé president and commander in chief ṣé mo tún mọ commander in chief yẹn àpàṣẹ wà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ kí n sọ àpèjá ẹ̀ president commander in chief of the order of the Niger àgbẹ̀tán nìyẹn yẹn ni pé gbogbo ẹni tó bá ń wọṣọ ogun nílùú yìí o
2: abẹ́ ààrẹ lọ́wọ́
1: abẹ́ ààrẹ lọ́wọ́
0: ẹ̀rá rẹ̀ mú fún nǹkan lẹ́yìn pé ètò ààbò mẹ́hẹ alágbádá tí ó mọ kankan tí ó ti ẹ̀ mọ bọ́tá ṣe ń ṣe left right òun lẹni kó máa dáàbò bò
2: ṣe mọ ọkọ bí tán dojú mọ kọ
0: àdá fún yìí òun lẹni kó lọ máa rẹ kojú àwọn agbésùnmọ̀ mi ṣe gbèsè ọkùsọ ọ̀rọ̀ lásán nìyẹn ní oṣù tó lọ yí oṣù august oṣù kẹjọ yìí ǹjẹ́ ìmọ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ ní apá òkè ọya orílẹ̀ nàìjíríà ẹ bá ní ká máa kà ní ẹni èjì ọ̀rọ̀ tẹnu tèmi kọ́ ọ̀rọ̀ tí guardian gbé lánàá ni 500 irú ẹ̀ lórí
1: ìṣẹ̀lẹ̀
0: ní apá òkè ọya nìkan
1: nílùú tó lọ́ba tó níjòyè
0: pẹ̀lú ògbó ọlọ́run èni ló pé ọ̀sẹ̀ méjì báyìí tó jẹ́ pé àwọn ìwé ìròyìn ilẹ̀ òkèèrè wọ́n fi tó wa létí pé jẹ́jẹ́ náà kí jímọ̀ wọn o ní ìlú kan ní ìpínlẹ̀ Niger orúkọ ìjọba ìbílẹ̀ yẹn jẹ́ Borgu local government.
2: Jà
0: àdà fún yín bàbá ìlú tán ti fi ààrẹ jẹ Borgu ẹ̀ tó fi jẹ́ Jagaban ìlú tán ti fi ààrẹ jẹ Jagaban nìyẹn. Ẹyẹ nìkan ló kún lu yẹn
1: báyìí
0: gbogbo local government yẹn gbọdọ ti túlẹ ẹni orí yọ òdìlẹ ǹjẹ́ ṣe ń ṣeré ni gbogbo ìṣòro kankan yẹn bá lọbẹ báyìí olóòmùkan tó wà lọbẹ jẹjẹ náà ń kí jímọ o arábì bá yáde mọ́ṣáláṣí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dẹ̀ kúrú gbọ́n wọgbó wọ́n lé ní 600 wọ́n sì wà ní gbódè ní ilé ní ìgbà ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ tó lọ ni kọmíṣánná kan nípínlẹ̀ Niger ó ní àti ẹrú eléèrí o pé tí kẹ̀bí lè bá ṣẹlẹ̀ láàrin ọjọ́ kan méjì sí mẹ́ta wọ́n ti sọ pé nǹkan báyìí làwọn fẹ́ àwọn bẹ̀rẹ̀ sí ni wọ́n sọ pé okay lílà lè fún lílà lè fún yín ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ tó lọ léni ìtòyẹ́ tó ti pẹ́ ọ̀sẹ̀ kan tán wọ́n láwọn ti gbọ́ ha lẹ́nu wọn. Jẹ́ nǹkan táwọn dàbí ṣe wọ́n máa fi fún ọrán síta wọ́n máa ṣo àwọn tí wọ́n jí gbé ọkùnrin ọ̀tọ̀ ọmọdé ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ wọ́n máa pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa fojú wọn hàn wípé a ṣeré o ẹ kàn máa wojú wọn bẹ́ẹ̀ lórí fọ́nrán yín lórí fóònù yín ẹ mọ̀ pé wọn ò kú o tá a bá ṣe tán ìdìbò yín sọ̀rọ̀ a padà wá. Irú ìlú bẹ́ẹ̀ lẹ ti wá ń sọ wípé ẹnìkan ni kán lọ mú fún ètò ààbò tó mẹ́ kí wà ní iṣẹ́ president kókò máa ka budget kó máa declare pọ̀ pé ìwọ̀n ti gbé contract fún itec ká máa ṣe 50 billion per kilometer ṣíṣe president nìyẹn tí commander in chief yẹn ká yọ kúrò mẹ́ kákẹ́ fún president lórí ẹkọ́ lórí owó nìkan àbí a commander of money not forces àbí kí a fẹ́ sọ ṣé commander of revenue na fẹ́ pe president báyìí na commander of army forces. Ẹ jẹ́ àmọ̀ nǹkan tá à ń ṣe àwọn tó máa ń tan àwọn aráàlú rèé tó máa jẹ́ káwọn ẹ̀ tó máa ní àgbẹ̀ ibo la fẹ́ yà sí iṣẹ́ ń ṣe dáadáa ni fún wọn ṣe dáadáa ẹ má yẹ ká ṣe orí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ká sọ̀rọ̀ sàn ká sọ ibi tọ́rọ̀ wà
1: àwa
0: fúnra wa ká wora wa ṣètò ààbò nàìjíríà ṣé ó mẹ́hẹ̀ ní àbójúrò rẹ̀
1: àtẹ̀yìn
0: fúnra yín ẹ̀jọ́ máa ò àtẹ̀yìn fúnra yín àtàwọn tó ń gbé wa nílé ta ni wọ́n á sọ fúnlé nígbà yìí pé katina yálọ́lá tí ò ní bèrè pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ káàkiri lẹ̀ bẹ́ẹ̀ bó lẹ fẹ́ kí n ṣe débẹ̀ bá a fẹ́ fò débẹ̀ gan airport kí n ṣe pé tó ń dúró dé yín lọ́hùn àwa la mọ̀ nú ara pé nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè travel mọ́ èmi fúnra mi báyìí ní south west nigeria yìí ìbẹ̀rù náà bìkan tẹ́ pé mo ti pààtì tẹ́lẹ̀ pé ó yẹ kí n máa lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo gbọ́dọ̀ lọ ẹ wà láyé ló ń pawó.
1: Lórí ọ̀rọ̀ ètò ààbò olóyè Sanni àwọn àjọ tí máa ń tún nǹkan lò tó máa ń gbé nǹkan síta tá à ń pè ní manufacturers àwọn náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní pé ètò ààbò wà lára àwọn nǹkan tó dàbí pé ó jẹ́ kí gbogbo ẹ̀ fàsẹ́yìn.
0: Ọ̀rọ̀ tí wọ́n sọ mo tiẹ̀ ti yẹ̀wò fínífíní. Ṣé bí ìjọba jáde láìpẹ́ ẹ̀ tán ni pé ó ṣe GDP kò ṣe GDP pé 4.43% pé GDP yẹn pé fastest in 5 years
1: ṣe ní
0: ìsọkúsọ tọ́ṣà àgbẹ̀kagiri ebi ń pàlẹ́ sọ̀rọ̀ GDP bóyá GDP ni máa kó sábọ́ tó ń fẹ́ jẹ ni. Manufacturing Association of Nigeria MAN wọ́n ní pé ọ̀rọ̀ GDP tí ìjọba ń parọ́ kí wọ́n pariwo káàkiri yẹn pé wọ́n fi daṣọ bo wàhálà tó wà lábẹ́ aṣọ wọ́n fi daṣọ bo lójú ni. Owó táwọn fi ń pèsè nǹkan owó yẹn ti gara jù aláàkọ́kọ́ nìyẹn pé ètò ààbò gan ò jẹ́ kó wá rọgbọ fún àwọn manufacturers wọn lana gidigidi lọ àwọn èèyàn iléeṣẹ́ kan ń ìbólú ọ̀lẹ́ ilẹ̀ wáyé gbogbo ẹ̀yìn kulé yín báyìí gbogbo àwọn companies ibẹ̀ wọn ti gbélé
1: ọdún bẹ́ẹ̀ kan. Àbóhùn ló wà fẹ́ ti iléeṣẹ́ tí
0: tó ń ṣe gbòkègbodò káàkiri àwọn ènìyàn ti ṣe manufacturers but cost of operations náà ti rise fún wọn ni ìjà ń ṣe láàrin àwọn àtọ́wọ́n tó wakọ̀ fún wọn. Àwọn tó wà kọ̀ fún wa ní pé táwọn fi ra ipò rè iléeṣẹ́ yẹn ni pé ṣé wà láyé kẹ rí ẹni tẹ fẹ́ gbé ẹsọ ìdàbà ẹ fún wọn ti fà wọn ti lọ strike tí ó ti ẹ̀ṣẹ́ kà wọn wà lórí ẹ wọn ti ń fà yẹn bọ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ wọn gbé ẹwò yàtọ̀ mọ́ àwọn iléeṣẹ́ yìí ẹni tí ó bá ní gbòkè o òun pe ẹnìkan kó wá gbé òun lọ́bì kan báyìí tẹ́ni yẹn bá ṣàṣìṣe kò ní pe ẹni yẹn lẹ́jọ́ iléeṣẹ́ ló máa pè lẹ́jọ́ iléeṣẹ́ tó ti rówó pa. Ẹ dẹ̀ yàgò fún wàhálà ẹ̀dẹ̀ bá ti mi lọ sí orílẹ̀-èdè mi kò tó wàá dùn mí káàkiri gbogbo àgbà láyé Nàìjíríà àti Uganda nìkan náà ti láwọn òṣìṣẹ́ mọ́ Nàìjíríà àti Uganda tí wọ́n wà nípò kan báyìí. Ṣẹ́gbẹ́ nǹkan ṣe wá. Mo ṣe ń sọ lọ ọ̀rọ̀ MAN sọ wípé nǹkan ò ṣẹ́nu re ìjọba ẹgbẹ́ GDP sẹ́gbẹ̀ẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ́ Gbẹ̀ngà Daniel bó ti jẹ́ pé táwọn kan bá sọ̀rọ̀ ẹ̀kọ́ béèrè náà pé kí ló fà á tó fi sọ̀rọ̀. Nínú ìwòye tèmi nǹkan tó fà tó ṣe ń pariwo báyìí ni pé ó fẹ́ jẹ sẹ́nítọ̀ padà ní Ogun East wọn fún tíkẹ́ẹ̀tì ìgbàlódé ẹ̀ṣẹ̀ wà láàyè pé GDP ò ṣe dáadáa báyìí. Ó sì máa sọ pé òun náà ti sọ tiẹ̀ náà pé federal government ẹ gbé GDP sẹ́gbẹ̀ ẹ wò gbòòrò ẹ wojú àwọn Nàìjíríà wọn rẹ́rìn-ín bí ń pàlú ẹ má sọ̀rọ̀ GDP mọ́. Bí mi dẹ̀ ṣe máa ń sọ ẹ̀ka kan péré ló ń gbé orílẹ̀-èdè ẹ̀ka àwọn tó ń pèsè nǹkan manufacturers. Orílẹ̀-èdè tí manufacturing sector ẹ̀ bá ti kú rẹ̀tẹ̀ orílẹ̀-èdè yan lè gòkè kì í ṣe pé.
2: Ẹ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ń pèsè
0: tó ń kàn bẹ́ẹ̀ ni
2: tó
0: ti kàn bá ti ṣe wọ́n bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yan lè lọ síwájú. Ẹ wo nọmba 1-5 àwọn orílẹ̀-èdè tí ọrọ̀ ajé wọn gbòòrò jù ní káàkiri àgbáyé ayé orílẹ̀-èdè tẹ́ pé tẹ bá ṣa nǹkan mẹ́wàá nílé yín ó kéré tán méje ẹ̀ rí pé made in awon ilu ma je America, China, Germany, India, Japan. Awon ile won tin pese kan ju niyan bayi. Oun lo fa ti oro aje won fi lo siwaju. Sugar ni bayi, se won pe kini kan ni tax ratio. Iye ti manufacturers n san le gbe iye to n wole tetele sinu apo asun joba. O ga gan tetele. Bi 60% manufacturers n gbe wole. Sugar ni sin yi. Iti joba tin pawo ko yen o. Ibi ti awon yo ri sapamo si bi VAT ori ero bani soro. To ye be ninu iwe temi ko ye ko ma se
1: baba ba ni soro o ni ye ti joba n gba
0: be pelu olohun ko wa ko te ni ke ba won soro be ke ti ra card yen la san bi le bayi nile to mole ni be te ba ra card 1000 that of e to pe se afani yen fun yin 75 naira lo so the government straight 7.5% ninu 1000 yen gba 75 naira laga mo se so ninu iwe te VAT o si America bayi won se VAT la America tori double taxation ni awon le ise yi o la yirin ni o oniyawo ewe ni o awo pupa ni o gbogbo won ni pari odun o ma so company tax from government e tun gba VAT se bo ti wa de tax meji be double taxation ni yen
1: ta wa la fe mu fun
0: ijoba na lo n gba awon pi ijoba ti wa pawo sapo NRS nsin ni yen eyan Nigeria Revenue Service on je IRS tele tele tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lè manufacturers ló ń san owó wọlé ṣùgbọ́n manufacturing ti kú rẹ̀ tẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ń tọ́ bá àwọn ọmọdún lápò bẹ́ẹ̀ fẹ́ sun hòtẹ́ẹ̀lì báyìí lẹ́yìn bó hòtẹ́ẹ̀lì yẹn máa sun wọ́n máa san corporate tax parí ọdún VAT wà lórí booking nìyẹn.
1: Ẹ ṣeun.
0: Sìmẹ́ntì company máa san tax létà o ṣe ń gbọ́ o wọ́n tún sì máa gba VAT lórí ẹ̀ ẹ wá ní pé owó sìmẹ́ntì wọn ó ga bó ni ò ṣe ní ga. Àwọn tí wọ́n sá lọ náà tán ní máa agbára àwọn òbí mọ́ bẹ́ẹ̀ fẹ́ láti ibìkan síbì kan ìjọba ò dá sí o ìjọba kọ́ ló fún wọn lébo ìjọba kọ́lẹ́gbàrá mọ́tò fún wọn ìjọba fẹ́ẹ́ wá kọ́ VAT tí ó wà lórí ẹ̀ ẹfẹ́ ẹ̀bí títí ọ̀hún ṣe dá tó ẹfẹ́ ṣe transfer síra yín kò kàn jọba o wọ́n ti yọ lórí ẹ̀ ṣe kó rí bẹ́ẹ̀ manufacturers gangan ló yẹ kó máa gbé economy not
2: service. Wọ́n ni wọ́n pè nílé-iṣẹ́ ààrẹ sọ̀rọ̀ lé lórí pé ẹjọ́ tí wọ́n pè tako ààrẹ Tinubu kì í ṣe ẹjọ́ ìwà ọ̀daràn. Wọ́n bẹ̀rẹ̀ ti gbọ́ ròyìn ẹ̀sìn ti ròyìn ilé-iṣẹ́ ààrẹ ló sọ̀rọ̀ pé ongoing freedom of information àti nkankan bla bla bla ẹ jẹ́ àmọ́ ẹ gbé jáde ẹ mọ́ gbé jáde àti ẹ ti ẹ̀jẹ̀ àmọ́ so kò burú ta bá mọ̀ nílòótọ́.
0: Ọ̀rọ̀ tó wà yìí ó kẹnu ṣùgbọ́n ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣàlàyé ẹ̀dẹ̀lẹ́dẹ̀lẹ́. Lóòótọ́ àti lódodo kìí ṣe ìjọba ilẹ̀ Amẹ́ríkà ló ń bá ààrẹ wa fa nǹkan ní àkókò
2: yìí. Lọ́wọ́ ta wà ẹ́.
0: Nǹkan tó ṣẹlẹ̀ tó dẹjọ́ba yìí ni pé ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti bá ààrẹ mú nǹkan lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti jọ fà mọ́ra àwọn lọ́wọ́ tẹ́tẹ́lẹ̀. Nǹkan tán wá fẹ́ mọ̀ báyìí ni pé kí ni nǹkan tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà bá ààrẹ wa fà.
2: Àmọ́ wo ló fẹ́ mọ̀ àwọn ọmọ Nàìjíríà
0: àbáwọn. Kódà ẹni tó pe ẹjọ́ nǹkan Amẹ́ríkà gan-an Amẹ́ríkà ni Alan Greenspan. Ọmọ Amẹ́ríkà ni.
2: Àbí wọ́n ránṣẹ́ ni
0: bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ni wípé ìwọ tó o bá fẹ́ jáde o bó fẹ́ kó lù sọ́dí bó fẹ́ ṣíwájú ìlú ìlú ńlá ti máa bọ̀ ẹ́ kí gangan ló ṣẹlẹ̀ ní ọdún
2: 1993
0: wọ́n gbé ẹnìkan lọ sí ilé ẹjọ́ nílẹ̀ Amẹ́ríkà ìmọ̀ bóyá rẹ̀ ti wà ní àbá rẹ̀ ti wà kọ́ o ṣùgbọ́n ẹni ẹ̀ ń jẹ́ Bọ́lá Tinubu nílẹ̀ Amẹ́ríkà. Adé ló gbé ààrẹ lọ sí ilé ẹjọ́.
2: Ta ló gbé ààrẹ ta ló gbé Bọ́lá Tinubu lọ ilé ẹjọ́.
0: Bọ́lá àdàfín bàbá
2: tó gbé Bọ́lá Tinubu lọ
0: sílé ẹjọ́. Bọ́lá àdàfín bàbá tó gbé Bọ́lá Tinubu lọ sílé ẹjọ́. Wọ́n pe àjọ yẹn ní DEA Drug Enforcement Agency. Ẹ̀dá ẹ̀ ní orílẹ̀-èdè tiwa ni NDLEA. NDLEA gbéyàn lọ sí ilé ẹjọ́ pé atọ́kùn ọkùnrin àti atọ́kùn obìnrin ìkẹ́nìkan tẹ̀ wọ́n mọ́lẹ̀ lẹ́sẹ̀ pé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú egbògi olóró ní NDLEA ń gbìyànjú sílé ẹjọ́ fún ní Nàìjíríà ní Amẹ́ríkà náà bó ṣe rí nìyẹn. Wọ́n ń bá ààrẹ Venezuela mú nǹkan lẹ̀ pé ó ń ṣe fentanyl kò ṣe fentanyl ní egbògi olóró ló jẹ́ bẹ́ẹ̀ di Amẹ́ríkà ló mú. Ṣáájú yẹn en ton je Bola Tinubu yen na ati FBI na ti jo mu nkan le de bi pe won so bi pe osise awon Eduardo mi to to n to pepin igun kan gba ni Chicago bi won yin bon ri bon de papori loko yo FBI agent won yin bon ju lo won to pepin igun kan ti enikan to ruko e na wa be nu na won merin ni won won sise wa di lori won ona yin bon won so FOA FOIH ti won ba won fa bayi ni pe nkan ti e ba fa ngba yen e je ka gbo alakoko agbo wi pe e gbe lo si ile ejo lori esun wi pe won ni pe owo gbana owo igbogi oloro bi won ba ni asun won to nje oruko yen America owo yen de lo si bi $460,000 te ba si naira le ni ba bi $600 million lo je si igba teni yen dele ejo oni ejo esun jeje bo won o se ejo e gba oyan ko wo yen ma lo ibere mi ni pe iya wa baba wa se ile yen $700,000 la ro te ba mo bi eje bi
1: ah bo wa
2: ni bo ti o feran wahala
0: lori $600 million
1: omo jeje ni
0: bi ki se mo lile
2: omo jeje won fe faja
0: okay o mi gan ha lori abusi o je pa yi baba o ni pe mi isejo e gbawo e ma lo nkan temi wa so bayi ni pe ki lo sele to fi yonda owo yen to ba je owo to pa ni pelu ogun oju e sa lo yonda e nigba ti FBI ma ba ma soro ni nkan ose to lo tori o pe ti FBI o ti fi iwe yen lede yen lori nkan ti won
2: don soro
0: don mo nipa e to nje oruko yen ile ejo ni pe e fi nkan te ba mo sile nipa eniyan FBI nge ile ejo adajo yen ba pe won pase fun won pe o pe tan ojo 28 oṣu to August 28 pe won lati fi gbogbo nkan te ba mo nipa eniyan sile won ni pe awon le tako ofin ejo ṣugbọn ki adajo jọ ko ma je ki awon fi kini yen se ta lodindi be bi pe ta awon ba fi sita lodindi bo le fa iku fun awon sise awon kankan
1: o le to ba oni
0: FBI lo so be bo le fa iku
2: o le affect awon
0: ke se be affect you bo le cost agents awon ni life won bi awon ma fun adajo sugbon fun oju adajo nikan ni adajo ti ri ejo ti o ba wa sele lo to wi pe bo se ri gele niyan kan temi fe mo ni bi e to nju oruko yen ki gangan lo se ti o ri di FBI FBI America fi ma so be oru nba awon lati fi nkan to se sita fi ma ba fa iku diji fun ise awon se eje yan lo mu America ni se agbare yan lo fi mu gari ni awon kan ti mi fe ka mo re ipo are lagbara ju kan ma so bi pe ka gbagbe ati ma bo
1: in te eyan na yi oloye san ni emi ori lona pe o papo mo are wa
0: emi o na mo nso se oruko wa jora bayi oruko jora le me se so wi pe o ye ki are wa bo sita pe e ti won daruko bo jo oruko mi yan ki se emi o koda emi fun ra mi fe ke fi gbogbo kini yan lede kaye ba le ri pe are wa so wi pe kini yen o kon ma je ko jade ejo ti are pe la America bayi bayi ni bi gbogbo nkan ti o papo won en te ndaruko eyin o e ma je ko jade si ta lale won ni kilode are ni privacy iyen ni pe oro gbonkele oro ara temi ni oro
1: abe civil matter na pe
0: civil matter na fa lowo lo bayi lori bi si kan fi sile bi kan ma fi sile sugbon nkan to ko sele si waju ise civil matter DEA o gbe lo si wa sile ejo de pe mo fe koko mo fe ko yawo FBI o kin gbe lo si ajo tori pe fence ile yin kini kan o ti abo e fi won fe ada fun yin yan kan FBI oro crime ni meji yen gbajumo so ki lo sele ngba yen e fi sita e ma fi sita won lo fa civil matter sen yin kan ma fi nkan oruwa loju koko ni wi pe FBI yin so pe ta won ba fi awon document kankan sita bo ma fa ku ojiji fa awon sise awon kile ni se to le to be mo de se so fun yen ma gbagbe o ni odun to ti pe seyin FBI investigator kan to n to pe en to je oruko ya ta meta kan mu isa kan de kan kan yen won yin bon lu FBI won yin bon lu FBI bí ààrẹ tí wá ààrẹ tèmi ààrẹ olódò dẹ bọ́lá mẹ́tùnúbù tí jàgàbámbò ògùn yẹn bá sọ jàgàbámbò ẹbá sọ jàgàbámbò ògùn ẹfẹ́ ta ẹrẹ yí ààrẹ rẹ ṣé mo tún mọ jàgàbámbò defense minister ló ń yẹ bẹ́ẹ̀ jagunjagun wọ́rí ọdún
1: tó
0: jàgàbámbò olórí ogun bọ̀ọ̀gùn tí ò sẹ́yẹ́ ń bẹ́ mọ́ tí bolú títú irú jagunjagun wo nìyẹn nǹkan tẹ̀mí wa ń sọ ni wípé ó yẹ kí jagaba ń tèmi ààrẹ tèmi bọ́lá mẹ́rin tìǹbù òun ló yẹ kó léwájú pé ẹ fi kíní ẹ̀ síta
1: pé kí n
0: ṣe mí pé mi rẹ̀ ṣé ẹ fi kíní ẹ̀ síta ṣùgbọ́n ààrẹ ló ń pe àwọn lọ́ọ̀yà ẹ̀ pé ẹ lọ jà fún mi ní kóòtù yẹn wípé wọn gbọ́dọ̀ fi kíní yẹn síta ní ọdún 2022-2023-2024 tán ní pé ó ṣe certificate kò ṣe sabuké nkankan bẹ́ẹ̀ ààrẹ ààrẹ ní pé kí wọ́n rí pé wọ́n fi kíní síta pé tán bá fi síta pé ó máa mú irreversible arm ìyẹn ní pé ìrora tí ò ṣe fàwẹ̀ padà sẹ́yìn tí ò lè ṣe mú kúrò pa mo bá òhun tán bá fi síta èmi ò fẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn nípa ẹni tó bá máa dipò ààrẹ orílẹ̀-èdè tèmi mú kẹ́dẹ̀ máa wò wọ́n tún sọ̀rọ̀ kan wípé àwọn ọ̀rọ̀ kan jáde nígbà kan táwọn kan ń sọ káàkiri nígbà kan wípé kó tó di wípé wọ́n gba $450,000 ẹni tán ní pé kẹ́nìkan tó ń ju orúkọ yẹn máa lọ wípé ṣé kìí ṣe pọ́n ti jọ ní ọ̀rọ̀ àjọ sọ wípé títí láéláé o ti wá ló máa ṣe pé nǹkan táwa ní kò ṣe ló máa ṣe pé o ti di CIA agent.
2: Àti tó bá jẹ́ wípé wọ́n ti jọ sọ báyìí pé lẹ́yìn òkìní
1: àfẹ́gbọ́rọ̀ mọ́ ẹ̀fíṣẹ́ nípò kẹ́lẹ́ kò lọ bẹ́ẹ̀.
0: Nígbà tó ń di CIA pé ṣé agent ni rẹ̀ tó ń jẹ́ Bọ́lá Ahmed Tinubu yẹn pé torí bẹ́ẹ̀ ti káwọn kankan mọ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ti wá fi rà sọ́dọ̀ yín pé tí yìí ni kò máa ṣe. CIA wọn níbi kan táwọn máa sọ níbi àwọn ò ní dání lóhùn bẹ́yà agent àwọn ni àbí agent àwọn kọ́ irú èyàn bẹ́yàn bẹ̀rọ ẹni tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn o tí ọ̀rọ̀ yẹn jálé lórí gọgọgọ mi ìmọ̀ bẹ́yà rẹ tèmi ni o ṣùgbọ́n irú èyàn bẹ́yàn ò tọ́ sí ipò councilor abosibo sí president orílẹ̀-èdè.
1: Ẹ ṣeun olóyè sàn ni.
2: Ẹ já dókè lọ.
1: Ẹ ká dókè lọ.
2: Henry kò lè pe a tẹ̀wọ̀ wájú tá a mú ìpè tá a sì máa ṣe àwọn mẹ́.
1: Ẹ má yí kúrò ń bẹ́ o àfẹ́sáré lọ polówó ọjà à ń bọ̀.

0: Ekaabo pada sori eto agbeyewo iroyin kanga gbomogbe lori Welsh Radio 89.3 FM ikani kanga gbomogbe damola olukumi nbe nbi yen yo ajo nse lati aro ni oloye san ni ti gbe mi debe je nlo baun tori won farabalẹ tu awon oro pale daada ni yo oro si ti kan eyin ara ile e le pe sori number yi ewo lo se ha si yin abẹ nkan ni afikun e le pe sori number to wokulu yi 0916893 1000 0916893 1000 eje sare mu pe ile yi. Hello, e kaare oruko yin ati ti e ti pe wa
1: e kojumo
0: kojumo
1: e de kwetu
0: Olorun lo nto
1: e jo e lati me je ki n koko so pe ile ise Wesley Olorun ti fi yin lele bayi e ti ma keta si ni
2: amen
1: mo de ti n fe so ko ma dabi pe asoju eyin e ma gbe kunu wa ti ile ise yi o
2: o
1: fi comfort to po o fi ile ise yi so de ki eyin atoku
2: so le
1: fun ni
2: baba
1: e iku lala
2: ami adeyin
1: sir e mo dagba ni
2: ami
1: adeyin so ite ba ti wa nu classroom ni o da wi pe te ma pa lecture ni
0: mm
1: we dey show wale fi
2: mo ko yan ma so sir
1: e am a dumo yo lo se wa ni e ti mi to a fe so ni pe se ri oro orilede agbaye ati Nigeria agaga America ati UK nko ti mi fe ti fayon de ni pe seri tu ki olorere de kan ba wa la fika to ba tin se ife awon olorere amaka yen abi ile de America yen gbogbo to ba tin gba bi asiri nipa olori e won ni fe tu won fe ma pampa yen nitori pe awon mo pe to je pe American entity kan lo se inu kan ti esun to tin kan eyan kan ni Africa yi ni a mo bo se man gbe fe won tori a tough gidi de bi pe en gramo ku yes en yi mo ko face spanish but lo ti wa do africa en ni pe kini kan o be si wa wa wi but ki isejo won bi ko se ko le ma wa la be si won titi la won de ma feran awon olori ti o ba ti fe ka ti ka fe si waju nkan ti mo ri soro won ni e wo mi mo kan ti yan le so pe o ri ko lo sha awon olori e se ku e se e ma ti waju
0: e se o e se o ko yin o ko yin ati ti e ti pe wa o ti re
1: 0916893 1000 mi fẹ ro gba ọmọ Nigeria
2: Olalekan san ni sir
1: ba ru ta hello
2: Olalekan san ni loruko sir
1: Olalekan san ni mọbi mi fẹ ro gba ọmọ Nigeria ba ba ju lo nle Yoruba ta ba n so pe ọmọ wo ni debi bebere e wo bi to ko wa de bayi o gbogbo to sele laye ijoba Jonathan to sele to bayi àwọn ìfẹ́ pàkíyèsí gbogbo ẹgbẹ́ àkíyèsí àwọn àgbààgbà yorùbá tí wọ́n kra wọn ní afẹ́lẹ́fẹ́rẹ́ wọn fẹ́ ń wókè sára o ní wòye tèmi o wọ́n ti ṣàbùsí ọlọ́run tẹ̀sí àbùsí èmi rọ gbogbo ọmọ nàìjíríà ká fi ìbò sọ̀rọ̀ ká fi ìbò ká fi sọ̀rọ̀ ká fi lé àwọn ará bí ìlú gbò torí wọn ò lè ṣe wá ní àǹfààní ọ̀rọ̀ mi báyìí lọ.
0: Ẹ ṣeun alàgbà Teslim láti àpáta 0916893 1000 0916893 1000 tàbí 0911 3 4 8 9 3. Ẹ̀lọ́ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ó ti rè 0911 3 4 8 9 3 tàbí 0915 3334 8 9 3. Ẹyin o ìpín ti fẹ́ mọ̀ ríra wọn 0916893 1000 0916893 ẹja mílẹ̀. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Orúkọ mi ni Mr. Adekunle Amao
0: tọ́
1: láti Ayégún Olómi.
0: Ẹ ṣeun.
1: Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe yé mi sí o ni pe nkan to ba ti bajẹ lọjọ to ti pẹ a le expect pe kẹnikan sáré ba wa tun se lọdun mẹrin o. N to ba ti dawo wọn mọ to diẹ diẹ ni o se mo pe mireku o ya do si pe eyan gba olohun o gba dua o e go ba den wa mireku ti pa si pa awon na na ma fake ka bi suru se o ka be olohun ko lo yan fun wa o tori pe mo awon eyan to wa nbe ta ba lawon na won baje lati bi adoto odun seyin inu won na lo olohun o ti yan ki o se en ti o de se yo ma se die die te gun ba de gun yan lese eyin o joko yo fara bale yo mi yo ni ko se pe de ba ye ti yo yan na ni oju ego yen ti san eyin o ma toju oju ego yen ti o fi san ni e de ka ro daada olohun ni jo ba je
2: amen
3: e seun sir
2: e seun sir
1: Hello. Ìgbọ́n ní apá ọ̀dọ̀ tèmi tí ó tó ìlú ṣe ìtara ni wọ́n tún ń ṣe ẹgbogbo tó ń ṣe fún àwọn aráàlú ẹgbogbo tó ń ṣe sí igun ọ̀dọ̀ tara wọn nìkan fún ara wọn. Báyìí bá mi ìfẹ́jọ́ pọ̀lọpọ̀ wa ẹ jẹ́ àkíyèsí ààrẹ ra mọ́tò fún ìyàwó rẹ̀ wá bọ́ sí bílíọ̀nù ààrẹ rẹ tara rẹ̀ náà dọ́là náà fi rà wọ́n ra bàálù dọ́là ni. Ẹ wá ń sọ fún wa tẹ́ ẹ ṣàdarí pé ká máa fara dà gbogbo nǹkan wọ́n gbogbo ogó ara nìlú lára nǹkan yóò jẹ́ kò jẹ́rùn rárá sí rárá ẹni kan ló mọ̀ ọ́ tó bá jẹ́ pé láti kẹ́lẹ́ lórí mẹ́ta sẹ́ǹtì díẹ̀díẹ̀ tẹ̀sẹ̀ ẹ̀ ní kọ́ di màjíṣà kọ́ di pédápédá ọ̀fọ̀ gangan tí wọ́n sọ wá pé káfọkànbalẹ̀ gbogbo nǹkan tó lọ sóbì la máa gbé wálẹ̀ ni. Kí ló wálẹ̀ ábìmẹ́ntì 13,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣówó náà ló déwó ni ewúwú epo ẹ̀yin kàn gá mọ́gbàgbẹ́ èló lẹ́nà dízù.
2: Káwọn
1: yóò mọ̀ tí mọ̀gá tá à ń sọ yìí ni tó bá ṣẹ̀jẹ̀ pé abala kan náà má mójútó tàrí dẹ̀kùn jẹrẹ láàmẹ̀kúnù àwa náà àìkè kú mẹ́kọ̀ọ́ ìṣe o àyìnbá bọ́lá rà látàfẹ́ kàró la ni o.
3: Ẹ ṣeun gan ni sir. Ẹ ṣeun púpọ̀.
2: Hello. Ẹ káàárọ̀. Ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Wíwá àti ìtìlẹ̀ ọmọ ni èmi láti lọ fún àkàtà Ìbàdàn.
2: Ẹ ṣeun.
1: Lóòsàn ni mo kí ẹ káàárọ̀.
3: Má ń kí fẹ́ káàárọ̀ sọ.
1: Ẹ yà sà. Bọ́mi wa, mo kí yan.
2: Ẹ káàárọ̀.
1: Ẹ kú iṣẹ́ o.
2: Ẹ ṣeun.
1: Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ Westfield pátápátá. Wọ́n ṣe èdè òní bàjẹ́
3: o.
1: Lóòsàn ni.
3: Bàbá.
1: Ọlọ́run kò ṣàánú wa. Ṣé rí nǹkan tó bọ̀ máa ń dùn mí ni pé a máa ń rí òótọ́ ọ̀rọ̀ ọlẹ̀ àárín sọ. Mo wá ọ̀rọ̀ tó bọ́ sọ ọlẹ́ àárín láìpẹ́. Mo gbàdúrà pé kí Tinubu tún wọlé lẹ́ẹ̀kan.
3: Democracy ni.
1: Gbogbo àwọn tó wá ń pariwo pé èèyàn wa ní kíríkọ kìnìkan ni mo fẹ́ wò nígbà tí Tinubu bá kúrò lórí oyè yẹn kí wá gbọ́ kankan lẹ́nu wọn ẹ kó ètò kò nílò àdéhùn àti ìṣúná.
2: Ẹ ṣeun. Hello, orúkọ yín àti bí ẹ ti ń pè wá ẹ káàárọ̀.
4: Ẹ jẹ́ ọ̀nà kan jùmọ̀.
2: Ẹ ṣeun.
4: Hello.
2: Hello, ẹ ti wọlé.
4: Àrùkọ tèmi ni Adé láti yọ àmì bíbá ẹ.
2: Ẹ ṣeun.
4: Ṣé rí èmi jẹ́ ìlérí ètò lárọ̀ ìṣùgbọ́n kankan wà tí n bá gbọ́ tó máa ń yà mí lẹ́nu pé nǹkan ti bàjẹ́ náà ọ̀rọ̀ yóò yé mi o torí kò yé mi rárá olótù ìyà tí nǹkan bàjẹ́ jìnà Ọbásanjọ́ Àtàtíkù àti Ìgbìmọ̀ wà níjọba àti PDP wọ́n wà níjọba fún 15 years àní fi ẹwọ́ ta 45 naira anígbà tí buhari dé tí mo gba tára wa ò balẹ̀ tó tí yára tára wa ń gbọ̀n ta lẹ́jọ́ máa tà ń lọ ló wá fi pé ọ̀tà kẹsàn-án ta ní pé lóòótọ́ nìkan ti bàjẹ́ jìnà olóòtú tí ṣe tinubu bá ti ń kọjá nìbàdàn ẹ lọ wo convoy brand new suv tó wà ní convoy ẹ mátò láti mọ́kọ́lá dédúgbẹ̀ iṣẹ́ wo ni ṣe tinubu ṣe oníṣàwọ́ ló ọkùpáì mo ń sọ fún yín olóòtú mi tí mo bá yín sọ̀rọ̀ yìí
1: I want your magic. To close the APC. No one to the island that did magic. The last is Motora. The band was at number. You know, my friend, they
3: won so kini ni ojo ni jetanu ojo aje ojo monday ni abi ojo wednesday
2: ojo wednesday ni igba ton pe wole jamile elo e kaaro e ti wole oruko yin ati bi ti e tin pe wa
1: e kaaro o
2: e kaaro so
4: oro lu bi ni bayi
3: se apata
4: aishu sala na de lati ya bi gba pata elu ntan so ki se kan ta kuro da ni kan isi ba se wa yin lati bo te ba be taman agbole ladugo e ko ti mura sile inu bu ti mura kini lati 1921 pe so lori o se governor o se senator se gbogbo se se baba na se joba o ti ye won ni ka pe ni gbogbo n te joko me ko se ni se baba se mi yato o gbe ni ra inira inira e ko ka ni suru ka awon de ro lu nkan to da nkan to da ni won lo e de bo ta se ni suru pe ni ọpọlọpọ tí o ní tí mo wà ní ti lẹ́sẹ̀ mítì kí ló dún náà fẹ́ jẹ ní orílẹ̀-èdè ìgbà àti bẹ̀rẹ̀ láti jẹ́ ti 1939 láti wà láti bẹ̀rẹ̀ sí tó láti jùlọ sí dìbò láàrin tíra ìbò ní ti ríṣiríṣiríṣi bàbá kú tán láwà láti ṣòro ní ọmọ ọgbà tó yẹwò kú náà ẹjọ káti ẹ̀ ní ìgbẹ́ káti ẹ̀jọ tútù káfẹ́ gbòògùn káti ẹ̀rí lásán ó tó sàn kàtàrí wọn ṣàánú àwọn ti gbà ń gbọ́ ìṣẹ́ ẹjọ kí wọn bá wa mójú tó ṣọdá fún gbogbo wa.
2: Àmì ẹ̀lọ́ ẹ káàárọ̀ ẹ̀ ti wọlé orúkọ yín àti ó ti rè é bóyá ká sáré mú àwọn àtẹ̀jíṣẹ́ tí ó wà lórí òjò òpó ti Facebook ẹjẹ̀ bẹ̀rẹ̀ láti bíbá yìí wọ́n kí ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ mú pè lè pápápá. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá.
5: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ ẹ pè tó.
2: Ọlọ́run ló ń tò.
5: Ẹ
2: ṣeun.
3: Baba.
6: I'm sorry, sir.
3: I'm
6: sorry,
5: sir. I'm not sorry, sir. I'm not sorry, sir. I'm not sorry, sir. I'm not sorry, sir. I'm not sorry, sir.
2: I'm not sorry, sir.
5: Ogun adé tí bàbá tí mo fi ṣe fún wa pé a máa gbé wálẹ̀ mo gbé ọ̀kan wálẹ̀ ó nira gidi tààrà ẹwọ tí wọn ta dídì nìkan ẹwọ tí wọn ta láyé bàbá buhari ẹwọ tí wọn ta fẹntì nìkan ẹwọ tí wọn ta láyé bàbá buhari ẹwọ tí wọn ta kẹrọ sí ìsìn ẹwọ tí wọn ta láyé bàbá buhari ẹwọ tí wọn ta kẹrẹ sí ìsìn ẹwọ tí wọn ta láyé bàbá buhari ẹwọ tí wọn ta àwọn apá àrùn káfíń kan yẹn ẹwọ tí wọn ta láyé bàbá wọ́n ń ṣe lọ́kọ̀ ọ̀kan ọ̀kan kan owó ta fi láti mẹ́jì mẹ́ta nígbà kan àti láti mẹ́jì kan sí mo lọ sọ́dọ̀ nígbà tó ń ta sílẹ̀ǹsì ó ní sílẹ̀ǹsì ó tún ti di 13,000 owó kò fẹ́ fún ara àjẹ ní 35 fún ẹgbẹ́ lórílẹ̀ àjẹ́ ìṣe ìṣẹ̀ lórílẹ̀ àwọn orílẹ̀ tí wọ́n wá ń kó lọ kó wá tó wá ń wá kí ó wá lẹ́ẹ̀dì jù nàìjíríà ilẹ̀ gbogbo wọn tó lọ kó sílẹ̀ǹsì láti ghana láwọn tó ń ta sílẹ̀ǹsì á wà rí àtàgà ńlá rẹ̀ wọ́n tó wá ń ta nàìjíríà kó tún wá wọ́n tún lọ nǹkan kẹ́kẹ́ sábùtù ló ń gbé lọ sí ní ghana o àwọn ọmọ nàìjíríà wá tún lọ́wọ́ ghana wọ́n lọ́wọ́ ń kó wá síbí látara pé kí a máa tún rà lọ́wọ́ wọ́n tó ń gbé mi níbẹ̀ bíi kọ́ níbi kí a máa àmì rẹ̀ ẹ kó níbẹ̀ bàbá tí ní níbẹ̀ dákẹ́ pọ̀ sí lọ́tà níbi wọ́n ti lọ bá báńkì tètè ní jìnnà ní tí mò ń fẹ́ tó lè dè mí ni o nancy fáwọn òṣèlú bá ohun tí mò ń gbà ń bẹ̀ fẹ́ fún ló pọ̀ jù àyè wálẹ̀ lówó káàsì wọn gba yorùbá ló fẹ́ kára dọmọ nàìjíríà ìfẹ́ǹsì di 5,000 àti ẹwà ilẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni ti
3: kẹrìsì
5: wọ́n ti lọ kẹgbẹ́ báyìí àwọn kan wà máa sọ pé ìjọba ń da ìjọba ń da ibi iléeṣẹ́ kan ló ń pè ẹ́ ẹ̀mí àwọn tó ń jẹ lábẹ́ ilé sẹ́yìn ẹ̀mí ọmọ ìyá àti kẹ́nẹ́dì ló lábẹ́ ilé sẹ́yìn kí ni náà ti lọ yẹn ṣé nǹkan rọrùn fún ọ ni
2: wọ́n sọ pé ìjọba wà ọ̀rọ̀ ọmọ
5: wa kọ́ nílé yìí ẹni tó ṣe nàìjíríà tó dá lèmi ló ń kọ́ lọ́jọ́ díẹ̀ ẹgbà tí kò bá ní ọlọ́jọ́ díẹ̀ ọlọ́jọ́ díẹ̀.
2: Pé o ti jára wọn ni ẹ tún wá pé ẹja sáré mọ àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan lórí ẹ̀rọ Facebook wa ṣùgbọ́n ẹjẹ́ mélè yìí. Ẹ ló ẹ káàrọ̀ orúkọ yín àti bí ẹ ti ń pè wá. Mo ti rè ń jára wọn ni. Ọmọ Adé Adékúnlé wọ́n ní pé enough for political propaganda ẹ̀yin ò káyé ṣe lórí ilé-èdè wa Nàìjíríà. Wọ́n láwọn ọmọ Nàìjíríà

0: gẹ́gẹ́ fún àwọn Nàìjíríà mọ̀ lọ́lé Sadimus ni wọ́n sọ pé ẹ káàárọ̀ ẹ̀kọ́ ètò ẹ̀wọ̀n kí wa láti ọ̀nà àrà ẹ̀yìn o. Wọ́n ní pé Tinubu àwọn náà sọ̀rọ̀ lórí kéèsì ọ̀daràn Tinubu.
1: Ẹnìkan tó ń jẹ́ Tinubu ní Amẹ́ríkà.
0: Tinubu ní Amẹ́ríkà ni kò ṣe ààrẹ wa o. Àwọn náà sọ̀rọ̀ nípa rẹ̀. Bàbá Dàda Babátúndé àwọn náà ní pé kì í ṣe Tinubu nìkan lọmọ ló máa fún wa ní ipò ààrẹ ẹ̀yìn bí n bá kà dáadáa. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa Sowore. Wọ́n ṣàn dárúkọ pé àwọn options wà.
1: Kì í ṣe ìṣòro ẹ̀fọ̀ Yorùbá ẹ̀fọ̀ rọ ọmọ sílẹ̀ ẹjọ́ bá wúlò ní kẹ́ẹ̀fì sípò kò jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ rẹ̀ yà wọ́tá.
0: Hello, ẹ káàárọ̀
2: ọ̀rọ̀ yóò ti rí olórí. Ẹjẹ́ ń bèrè wọ́n fẹ́ nìkan ní Donald Duke.
1: Ọ̀kẹ́
2: kúkúrú èdè máa sọ̀rọ̀ pa ẹ̀. Ẹ má jà múpè torí
0: àsìkò.
1: Ó ṣe gómìnà ìpínlẹ̀ Cross River ní 1999 wọ 2007. And nkan kan tẹ́mi dẹ̀ rí tó ṣe dáadáa nígbà ní ọ̀rọ̀ tourism ìyẹn pé ọ̀rọ̀ afẹ́ ní Cross River. Òun náà mò ń fojú àwọn tí mo fojú sí lára Fẹ́mi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀rọ̀ subsidy ka mi lára gan.
2: Sọ ń fojú sí Atiku lára.
1: Mo fojú sí Sowore lára.
2: Okay.
1: Atiku Ọlọ́pọ̀ Hashim ti Accord Party àti Donald Duke.
2: Sọ Accord Party ní
1: President. Ọlọ́pọ̀ Hashim wọ́n ní.
2: Gọ́vnọ̀ Ṣúndẹ̀ ló ń adopt.
1: Democracy ni ṣùgbọ́n ní candidate.
2: Ṣé wa yẹ̀kọ́ rí bẹ́ẹ̀?
1: Kò yẹ̀kọ́ rí bẹ́ẹ̀.
2: Ẹ fojú sẹ́yìn àbí mẹ́rin.
1: Mẹ́rin lórí ọ̀rọ̀ subsidy. Àtúkù ti sọ ti electricity lánàá. Tí Tinubu ti
2: yọ. Ó sọ
1: mẹ́fọ̀n, ó sọ local government. Local government ti ẹ ní ìwé tèmi Tinubu ń lò fún ni. Torí Supreme Court sọ wípé kán máa san tààràtàrà sí local government. Tinubu ṣì ń gbé fún gọ́vnọ̀. A wá ní kalẹ̀ máa di gọ́vnọ̀ mu. Ó dẹ̀ ń lù fún ẹni torí wọn ni kan máa sọ fún local government.
2: A fẹ́ máa lọ lé
1: ní. Electricity náà kà mí lára owó ná.
2: Owó ná.
1: Tó sọ ní tútù kìnìkan. Ìkan tí ló máa dá padà. Àwọn tó kùnà fẹ́ gbọ́n kan tó fẹ́ sọ. Tinubu ni pé January o everybody ta tán Bande kan máa sọ 2025. Àwọn kọ́dẹ̀ tí láwọn máa dá padà. So ìgbà tí mi yẹ yáwó rẹ̀ tọ́lé wọn dá mi fún ṣe.
0: Ṣáà lọ option
2: gẹ́gẹ́ bí kọ́n bá ṣàlàyé tó fáwọn àtẹ̀yìn àwọn ìròyìn tá a mú ẹ̀yìn náà lè láǹfààní àti gba kọ́pì àti original kọ́pì yín nínú àwọn ìròyìn lẹ́yọkọ̀ kejì. Adédàmú ọlá olóyè dé ọmọ bàbá olómi olókọ tẹ̀mí jẹ́ ẹ ṣeun olóyè san ní.
1: Iṣẹ́ ìlú ni kò ṣe máa ṣe
2: sàlá
1: ní bàbá
2: ẹ̀ṣẹ̀ púpọ̀.
0: Lẹ́ẹ̀kan sí ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó pè wá wọlé àti àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ lójú òpó Facebook wa. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ ajé fún àkọ́tun ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ̀ lórí ìkànnì agbọ́mọ̀gbẹ̀. Ó kọ tèmi ò yípadà òtèmi tọ́pẹ́ Akínkòlé Àyàkín ló ń sọ pé ẹ̀yìn ò kápàdé rè ó dàbọ̀.
3: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi ò tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: Hello.
1: Good morning. Good morning. What's your name?
0: Hello.
2: We can hear you. Probably network.
1: Call us back. Network.
3: Bí mo ti ń bọ̀rọ̀ bọ̀, bàbá fi ara balẹ̀ wo dáadáa. Àwọn agbègbè kan wà ní ilẹ̀ Ìbàdàn tó jẹ́ pé nǹkan ẹ̀gbin oríṣiríṣi ló pọ̀ lọ́nà tí kò yẹ kó sì rí bẹ́ẹ̀. Ní báyìí báyìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wá gbé ètò kalẹ̀ pé àwọn ò mọ lọ lójúlé dójúlé lọ máa wò bóyá ẹni tá ń dalẹ̀ sílé yín. Wọ́n sì ti sọ fún wa pé wákàtí ọjọ́ méjì náà fi fún ẹni tí ò bá ní tán dalẹ̀ sílé rẹ̀ tètè lọ wá, kó má di pé wọ́n délé rẹ̀, wọn ò ní bá tán dalẹ̀ sí ń bẹ̀. A wá fẹ́ mọ̀ ṣé ìgbésẹ̀ tán gbé yìí só dáa ni àbí kílẹ̀ yín rí sí lójú níwòye tìyín. Ẹlẹ́kejì ẹ̀wẹ̀, ètò ẹ̀kọ́ wa orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀jẹ̀ sáré mú pè yìí pápápá.
1: Hello.
0: Hello.
1: Good morning.
0: Hello.
1: Good morning. Good morning. Where you dey call from?
0: Hello.
2: We can hear you. Network is call. Maybe we go call the line later.
3: We go call number very soon. Bí mo ti ń bọ̀rọ̀ bọ̀, ètò ẹ̀kọ́ wa máa ti dàbí kó fẹ́ máa mẹ́ẹ̀. Nítorí pé ìròyìn kan jáde lánàá láti ẹnu mínísítà tó ń rí fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè tí a wà yìí, ìyẹn Tuji Alausa, wọ́n mọ̀ ti sọ̀rọ̀ bọ́ta kí náà sọ. Wọ́n ní pé ẹ jẹ́ mọ̀ pé ètò ìdánwò tí àwọn ọmọ girama mọ́ ń ṣe tí yóò fi jẹ́ kán bọ́ sí ilé-ìwé ẹ̀kọ́ gíga, eléyìí tí wọ́n ń pè ní NECO, wọ́n ń ta ìbéèrè. That is to say question paper ní ẹgbẹ̀rún mẹ́ta. Ìyẹn ni pé àwọn ọmọ tó fẹ́ ṣe ìdánwò wọ́n ti rí question ìbéèrè kó tó di pé wọ́n ti ẹ̀wọ̀nú inú gbọ̀ngàn tán ti ṣe ìdánwò tán fẹ́ ṣe. Wọ́n wá ní pé nínú ìwádìí àwọn làwọn rí pé àwọn kọ̀lọ̀sìrí kan wọ́n ti ń ta question paper ìyẹn ìbéèrè ìwé ìbéèrè ní ẹgbẹ̀rún mẹ́ta kó tó di pé àwọn ọmọgán ó wọ gbọ̀ngàn ṣe ìdánwò. Ló wá jẹ́ ká máa wò pé ọ̀rọ̀ yìí ń jáde láti ẹnu odidi mínísítà tó ń rí fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé yẹn tọ́ka sí bí ètò ẹ̀kọ́ wa ti rí ni, ṣé ń jó síwájú ni àbí ń jó rẹ̀yìn? Àwọn ọmọ tí wọ́n ń ra ìbéèrè yìí, ṣé ìyẹn túmọ̀ sí pé nǹkan kà ṣé wọ́n mọ̀ ni? Àbí ta ló tiẹ̀ ń tàwọn òwò gangan ló wà nídìí ìwà àbàjẹ́ tí a sọ yìí gangan? Gbogbo eléyìí la fẹ́ mú sọ lórí ètò lénìí. Ṣé wá lẹ́lẹ́kẹ̀ta rú ẹ̀? Gbogbo wa la mọ̀ pé nítorí ọjọ́ alẹ́ ni most of wa fi ń ṣiṣẹ́. Torí ká lè jèrè lálẹ́ bí wọ́n máa sọ pé tíyàn bá ti ṣiṣẹ́ tán ẹni bá ṣiṣẹ́ òun náà ni yóò gbúdọ̀ jèrè rẹ̀. Yorùbá ní pé ẹni bá ṣẹ̀gúsí náà ni yóò jèrè, ni yóò gbádùn ẹ̀gúsí tó jẹ tó dé tó ṣẹ́. Ìyẹn ló fi jẹ́ pé lẹ́nu lọ́sẹ̀ tá a wà yìí àwọn àgbààgbà tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀-èdè wa Nàìjíríà lárí pé wọ́n bọ́ síta, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn lórí àwọn àjẹmọ́nú owó tó yẹ kí wọ́n san tẹ́lẹ̀bọ́ ń pè ní pensions wọn. Wọ́n ti jáde ní agbègbè kan ní Èkó, wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn pé ẹ dákun ẹ̀tọ́ wa, eléyìí tá a ṣiṣẹ́ fún, ẹ bá wa gbé kinní yìí, àwa sáà la ṣiṣẹ́, ẹ bá wa gbé, ẹ jẹ́ ajére rẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn tán jáde síta, la wá rí gbọ́ pé àwọn kan nínú èmi ò lérò pé àwọn ọlọ́pàá dáadáa ló ṣeṣẹ́ hàn, ṣùgbọ́n a rí pé allegedly ni wọ́n pè pé wọ́n ju afẹ́fẹ́ tajútajú tẹ́lẹ̀ bó ń pè ní tíágàsì nọ́mbà jùlọ àwọn ìyá àgbàlagbà bàbá àgbàlagbà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ta ẹ̀fẹ̀hónú hàn pé ẹ̀dákun ẹ̀tọ́ mi rèé ẹ̀ bá ń gbé. Ló wá fi tọ́ka sí pé ẹ̀dákun ẹni bá ṣiṣẹ́ ṣé kò lẹ́tọ̀ọ́ láti bèèrè ìyìn tí ẹ̀tọ́ rẹ̀ bá jẹ́ ni? A sì tún wá rí nínú ìròyìn pé àwọn ajàfọ́tọ̀ ọmọ ènìyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ pé ó ń tẹ̀sẹ̀ yìí ẹ kò kù, kí wá lélẹ́yìí gangan? Kí ló túmọ̀ sí lórílẹ̀-èdè wa Nàìjíríà? Bó ló ti jẹ́ kí a máa káwọn àgbáyé máa rí wa àti pé ìgbà wo la fẹ́ dẹ́kun máa fi ẹ̀tọ́ àwọn àgbàlagbà lórílẹ̀-èdè yìí dùn wọ́n? Ìyẹn jẹ́ lẹ́kẹ̀ta. Alice,
2: Sanu, Tope, welcome back. So jama'a masu sauraro, muna nan ne har yanzu a shirinmu da muke kirawa Zobia platform daga Wells Radio 89.3 FM. Hiranmu yau muna so mu magana kan wani abubuwan guda uku. Muna so mu hira akan yanayin da mun samu wannan sabon labarin daga gwamnatin jihar Oyo, yadda ta ce ta bada sabon doka ku cewa kowace gida yanzu ya kamata tana da kwandon zuba datti, wato waste bin ba, inda zaka na zuba da datti. Yanzu in ka duba jihar Oyo, kana shigowa abu ɗaya da zaka lura da shine zaka ga ana zuba da datti a kowane gefe, a kan titi ne, a

Ẹ̀kásán àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé lamọ àfòyín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé-iṣẹ́ rẹ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹjọ́ tó ń ti ilẹ̀ Amẹ́ríkà tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó jẹ́ kó di mímọ̀ pé ọjọ́ náà ni kò ṣe ẹjẹ́ ọ̀daràn. Orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìròyìn àti ṣe àtìlẹyìn fún ìgbìmọ̀ àti àwọn ètò tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀ ìgbàjọba tó forí sápọ́n nílẹ̀ Nàìjíríà. Ààrẹ Mẹ́lẹ́yìí ti fẹ́ ojú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pápá ilẹ̀ erékùsù Falkland, eléyìí tí làásìgbò rẹ̀ ń bẹ́lẹ̀ pẹ̀lú ilẹ̀ Britain. Ìpàkọ́ àwọn tọ́rọ kan nílẹ̀ Pacific náà ṣe àtìlẹyìn fún ìkànmínú lórí àyẹ̀wò àwọn ohun ìjà eléyìí tílẹ̀ China ṣe. Nínú ìròyìn, eré ìdárayá agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Martinelli oní pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ Al Hilal pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà £100. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrin. Ilé-iṣẹ́ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ tí wọ́n sì ti yán ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ètò ẹ̀tọ́ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níwájú ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà fún bí wọ́n ṣe ń pè láti ṣe àtújáde àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ẹjọ́ àti àwọn nǹkan míì eléyìí táwọn kan sì ń sọ lórí pé ó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn àbí kò ní ṣe pẹ̀lú rẹ̀. Nínú àtẹ̀jáde tán síta lánàá látọ̀yìn tí olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Nanuga, iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé ẹjọ́ tí ọ̀rọ̀ náà kàn wọ́n ni á pé wọ́n ní kò sọ tàbí ṣàlàyé lórí ohun tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn àbí ìgbẹ́jọ́ tó ń ti àwọn ìwádìí ẹ̀ka ètò ìdájọ́ eléyìí tí wọ́n fi hàn ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Ọjà kò dìmọ̀ pé ilé ẹjọ́ wọ́n ni wọ́n pe wọn kò tí ì dá ẹ̀bi ru ẹni tí ṣe ààrẹ ilẹ̀ yìí lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà, àjọ náà ló ṣe àfihàn rẹ̀ wípé àwọn àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí wọ́n pe wọ́n ló ń bẹ́ńlẹ̀ wọ́n ni wọ́n pe ó ní ṣe pẹ̀lú ìfìdímúlẹ̀ àwọn ìgbésẹ̀ àwọn ẹjọ́ kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ti pè èyí tó sì mú ẹni tí ń ṣe Greenspan kó mọ tẹ̀wọ́ iwájú nínú àwọn ìgbésẹ̀ níwájú ilé ẹjọ́ láti nǹkan ọdún 2023. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti sẹ́ lórí àwọn ìròyìn kan tó ń lọ káàkiri lójú pa ayélujára wípé orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ECOWAS ní ṣe àtìlẹyìn fún ètò ìdìtẹ̀ ìgbàjọba kan eléyìí tí wọ́n forí sọ́pọ́n nílẹ̀ olómìnira Nàìjíríà. Nínú àtẹ̀jáde lánàá, mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Ṣọlá Ẹnìkan Ọláyé ló ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà òun ni kò fìgbà kankan ṣe àtìlẹyìn tàbí tí ó fi àsìkò yòówù ṣe àtìlẹyìn fún ilé-iṣẹ́ ọmọ ológun kankan láti dìtẹ̀ ìgbàjọba eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun ni ilé orílẹ̀-èdè Nàìjíríà rí gẹ́gẹ́ bí ohun tó tako ẹ̀tọ́ òfin àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ à ń gba ìjọba lọ́wọ́ ara ẹni. Ẹnìkan Ọláyé ṣàkàwé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí irọ́ tó jìnnà sí òótọ́ àti àwọn ọ̀rọ̀ táwọn kan sọ láti Muhammad da àwọn èèyàn láti ṣì wọ́n lọ́kàn àti láti ṣì wọ́n darí pàápàá jùlọ láti ta ẹrẹ̀ sí aṣọ àlà orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tó ṣe àtẹnumọ́ rẹ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ló wà ní ìfarajìn sí àwọn ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin ètò ìṣèjọba àwarawa ìrẹsẹ̀ walẹ̀ ilẹ̀ ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ àti àwọn orílẹ̀-èdè tó ń bẹ lápá ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti kànmínú lórí àwọn ọ̀rọ̀ náà àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ olómìnira Niger nígbà tí wọ́n sì ń pè fún ètò àlàáfíà ẹkórajọpọ̀ àti ìkópa kálukú láti lè mú kí àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ kan wà ní àlàáfíà. Nípínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ àgbáyé fún ètò ìṣúná àwọn ọmọdé UNICEF àti àsopọ̀ ìmọ̀ rírì obìnrin nílẹ̀ adúláwọ̀ ti bẹ̀rẹ̀ ètò àyípadà rere nínú ètò ìtọ́jú àwọn ọmọdé àkọ́kọ́ irú ẹ̀ èyí tó jẹ́ ètò láti mú kí àwọn òbí àti alábòjútó ọmọ kí wọ́n ní agbára tó pọ̀ sí nínú ètò ìtọ́jú àwọn ọmọdé láwùjọ. Ètò náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì fún àwọn olùrànlọ́wọ́ láwùjọ èyí tó wáyé lọ́jọ́ kejì àti ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 nílùú Ìbàdàn àti Ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́.
Níbi ètò náà, akọ́ṣẹ́mọṣẹ́ tó ń bojútó ààbò ọmọdé ní ọ́fíìsì àjọ UNICEF Lẹ́kọ̀ọ́, Denise Onuise, òun ló ṣàlàyé pé fífún àwọn òbí àti àwọn tó ń bojútó àwọn ọmọ ní agbára ṣe pàtàkì fún dídín ìwà ipá sí àwọn ọmọdé kù àti fún mímú ètò ààbò ọmọdé túbọ̀ lágbára sí láwùjọ. Ó rọ àwọn tí wọ́n kópa nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ náà láti lo ìmọ̀ eléyìí tí wọ́n rí gbà fún àwọn ètò ààbò ọmọ tó wà ní àwọn agbègbè kálukú wọn, kí wọ́n sì tún mú kí àwọn ènìyàn mọ̀ sí nípa àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti ran àwọn ọmọ tó bá wà nínú ewu lọ́wọ́ láti lọ sí ibi tí wọ́n ti lè rí ìrànlọ́wọ́ gbà nígbà gbogbo. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ọ̀kan náà àwọn ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ kẹ́míkà nílẹ̀ India, Tata Chemicals, òní ọ́ pé wọ́n ní a ti rọ̀ lásìkò tá a wáyé láti fi ilẹ̀ Kenya sílẹ̀ lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè náà ṣàlàyé pé àwọn ó kùnà láti ṣe àwọn nǹkan tó tó àti eléyìí tó yẹ, pàápàá jùlọ láti rí èrè eléyìí tí wọ́n pé ó rẹ́sẹ̀ walẹ̀ fún orílẹ̀-èdè náà. Ààrẹ orílẹ̀-èdè Kenya William Ruto ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lásìkò àbẹ̀wò kan sí agbègbè Kajiado County, níbi tí àwọn oníléeṣẹ́ tọ̀rọ̀ náà kàn níbi tí wọ́n ni wọ́n fìdí kalẹ̀ sí tí wọ́n ti ń ṣe iṣẹ́ wọn. Ruto ló rọ àwọn orílẹ̀-èdè tọ̀rọ̀ náà, àwọn iléeṣẹ́ tọ̀rọ̀ náà kàn láti kó ẹrù wọn kí wọ́n sì di gbádàgbọ̀n fi orílẹ̀-èdè ọ̀hún sílẹ̀ nígbà tó jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti ṣe àwọn ètò kọ̀ọ̀kan àti àwọn nǹkan míì nípa lílo àwọn ẹ̀rọ àti àwọn ohun èlò àlùmọ́nì tí wọ́n rí lílẹ̀ ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n pe wọn kò ní èrè kankan tí wọ́n ṣe fún ilẹ̀ náà. Bákan náà ló sọ nípa ìjọba ìpínlẹ̀ orílẹ̀-èdè náà níbi tí wọ́n pe wọ́n ti ṣe ìdámọ̀ àwọn olùdókòwò tuntun tí wọn yóò láǹfààní àti bẹ̀rẹ̀ iṣẹ́ lágbọn ẹ̀ka ilé-iṣẹ́ tí ilé-iṣẹ́ náà ṣe tẹ́lẹ̀, pẹ̀lú èròngbà láti tún mú ètò ìgbanisíṣẹ́ àti ètò ìdókòwò wá fún orílẹ̀-èdè Kenya. Ààrẹ ilẹ̀ Argentina Javier Milei ti mú kí ìrìn àríyànjiyàn ọlọ́jọ́ pípẹ́ láàrin orílẹ̀-èdè rẹ̀ àti ilẹ̀ Britain lórí àwọn erékùsù Falkland túbọ̀ pọ̀ sí lásìkò yìí nígbà tó kéde àwọn ìgbésẹ̀ ìjìyà alágbára fún àwọn ilé-iṣẹ́ tí wọ́n pe wọ́n gbé epo jáde ní etí òkun nítòsí agbègbè ilẹ̀ tí Britain ṣe àkóso rẹ̀. Milei ló ṣe ìkéde náà nínú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n gbé jáde lórí ẹ̀rọ amóhùnmáwòrán orílẹ̀-èdè ọ̀hún lánàá, níbi tó ti ṣàlàyé pé ilẹ̀ Argentina òun ni kò ní gbà kí wọ́n lo àwọn ohun ìní ohun omi eléyìí tó jẹ́ tilẹ̀ náà lọ́nà àìtọ́. Ààrẹ Milei sọ pé ìjọba rẹ̀ yóò fi ìyàtọ̀ tó jẹ àwọn ilé-iṣẹ́ tó ń kópa nínú iṣẹ́ epo Sea Lion eléyìí tó wà ní nǹkan bí 200 kìlómítà sí àríwá erékùsù ilẹ̀ náà. Ilé-iṣẹ́ Britain Rockefeller Exploration àti Navitas Petroleum ti ilẹ̀ Israel ń gbèrò láti bẹ̀rẹ̀ sí wa epo lóṣù tó ń bọ̀ pẹ̀lú ètò láti bẹ̀rẹ̀ gbígbé epo jáde lọ́dún 2028. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè America Donald Trump sọ wípé ó ṣeéṣe kí ilẹ̀ Washington kí wọ́n wo ipò àìkọbiara tun ti àìdásí wọn láti ọ̀pọ̀ ọdún lórí àwọn àríyànjiyàn nípa ẹni tó ní ẹ̀tọ́ sí àwọn erékùsù níbi tí ilẹ̀ náà kàn. Àwọn olórí àwọn ilé-iṣẹ́ erékùsù Pacific ní a ti fi àìdùnnà wọn hàn nípa àyẹ̀wò ohun ìjà missile eléyìí tí ilẹ̀ China ṣe ní agbègbè Pacific wọ̀nyí. Àníyàn àti ìkánminú wọn yìí ló wáyé ní àpéjọ ọlọ́dọọdún àwọn olórí ní agbègbè tọ́rọ̀ kan, bó tilẹ̀ jẹ́ pé Nauru ló fi ìtako rẹ̀ hàn ní gbangba. Àpéjọ náà sì tún dojúkọ àríyànjiyàn tó wáyé lẹ́yìn tí ilẹ̀ China tako wíwá Taiwan níbi ìpàdé náà. Ààrẹ Palos Rangel Whips Jr., ẹni tó gbàlejò àpéjọ náà, ló sọ lánàá pé àyẹ̀wò

Ó já lórí àwọn orílẹ̀-èdè erékùsù kan láìsí ìkìlọ̀ tó péye orí kò tó tí kò sì yẹ. Ó ní àyẹ̀wò náà jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tilẹ̀ China ṣe tí wọ́n mọ̀ sí Pacific láti ìgbà tí Beijing tí ó ti sọ̀rọ̀ nípa àyẹ̀wò irú ohun ìjà bẹ́ẹ̀ lóṣù kẹsàn-án ọdún 2024. Náírò tó ní àkọlé àyípadà ìbáṣepọ̀ rẹ̀ láàrin China àti Taiwan òun ló ṣe àtẹnumọ́ ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ilẹ̀ China lọ́dún 2024 yìí ní ìdáhùn sí àlàyé àwọn olórí Pacific náà. Ilé-iṣẹ́ fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè China ṣàlàyé pé orílẹ̀-èdè náà ti pinnu láti tẹ̀síwájú nínú ìdàgbàsókè àlàáfíà tó sì ń tẹ̀lé ètò ààbò orílẹ̀-èdè tó dá lórí ìdáàbòbò ara ẹni. China ló tún ṣàlàyé pé kò tí ì ṣe ìmúgbòòrò agbára ológun rẹ̀ nípasẹ̀ ìgbòkègbodò ọ̀rọ̀ ológun nílẹ̀ náà. Nínú ìròyìn, eré ìdárayá ẹni tí ṣe agbáwọ̀ iwájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Gabriel Martinelli oníyàpẹ́ ó ti darapọ̀ mọ́ ìdíje tilẹ̀ Saudi Pro League báyìí yan nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Hilal fún owó mílíọ̀nù lọ́nà ọgọ́ta pọ́ùn. Àdéhùn náà eléyìí tí a pè wọ́n ní ọláǹfààní àti ní ìtẹ̀lé pẹ̀lú àwọn àfikún kọ̀ọ̀kan lórí bí wọ́n ṣe ṣe ètò rírà àti títà rẹ̀ ènìyàn bí ó sì fòpin sí agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Brazil eléyìí tó ti wà nínú ikọ̀ Arsenal fún bí ọdún bíi méje. Martinelli ló tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún mẹ́rin pẹ̀lú ikọ̀ Al Hilal níbi tí a pè ó ti láǹfààní àti darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù bíi Cristiano Ronaldo eléyìí tó ń bẹ nínú ikọ̀ ti Al Nassr. Ó darapọ̀ mọ́ Gunners láti inú ikọ̀ ìtọ́nù láti orílẹ̀-èdè Brazil lọ́dún 2019 eléyìí tó sì ní bí oṣù bíi méjìlá eléyìí tó ṣẹ́kù fún àdéhùn rẹ̀ láti tẹnubodò ní pápá ìṣẹ̀rẹ̀ ti Emirates ṣùgbọ́n tí ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ Mikel Arteta jẹ́ kó di mímọ̀ pé kò sí nínú èrò àbíyè ètò rẹ̀ láti lò ó fún sáà eléyìí tí wọ́n tẹnu bọ̀ lásìkò yìí. Àgbà ọwọ́ ẹgbẹ́ fún ikọ̀ Dutch Cesc Coscemaville ònìyàn pé òun náà darapọ̀ mọ́ ikọ̀ orílẹ̀-èdè Saudi kan lásìkò tí a wà yìí níbi tí wọ́n pe wọ́n ti máa ṣe àmójútó rẹ̀ láti ọwọ́ Simon Inzaghi láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham eléyìí tí a pè ó ti láǹfààní àti wá nínú ìdíje ti Premier League. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ̀ jẹ́ kí a gbọ́wọ̀n kòkó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún yín pé iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti ṣàlàyé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ àti mọ àwọn ìròyìn kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ẹjọ́ kan ti ń bẹ níwájú ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ àti àtìmọ̀ṣebọ̀ eléyìí tí wọ́n sọ̀rọ̀ pé kò ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn. Bákan náà níjọba àpapọ̀ ti sọ ìròyìn kan tó ń jà lórí ojú òpó ayélujára wípé orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ ECOWAS òní wọ́n ní àjọṣepọ̀ àti ìfọsowọ́pọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ìdìtẹ̀gbàjọba tó forí sánpọ́n nílẹ̀ olómìnira Níjẹ̀. Ààrẹ ilẹ̀ Argentina Javier Milei ní pé ó ti sọ̀rọ̀ tó sì ti mú kí ìfẹ́ ojú lásìgbò láàrin orílẹ̀-èdè Àhán àti ilẹ̀ Britain kó láǹfààní àti tẹ ọwọ́ iwájú látàrí àwọn ilẹ̀ erékùsù Falkland lásìkò yìí nígbà tó ń kéde ìjìyà àwọn oríṣiríṣi fáwọn ẹni iléeṣẹ́ eléyìí tí wọ́n ń lọ́wọ́ nínú mímọ gbé epo ní àwọn agbègbè tọ́rọ̀ náà kàn. Àwọn adarí ilẹ̀ Pacific ti kanminú lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò àwọn ohun ìjà tílẹ̀ China ṣe láwọn ojú òfurufú níbi ìpàgọ́ kan ilé ìtàn lọ lọ́wọ́ bí wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ìpàdé àti àwọn ìgbésẹ̀ ilé ìtilẹ̀ náà ṣe ònìyàn pé wọ́n ní ó kù díẹ̀ káàtó. Nínú ìròyìn eré ìdárayá láti mọ fún yín pé àgbà ọwọ́ iwájú ikọ̀ Arsenal Gabriel Martinelli òun ló ti darapọ̀ mọ ìdíje ti Saudi Pro League pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Hilal pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà ọgọ́ta pọ́ùn eléyìí tí wọ́n fi gbé. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Kúnlé olóòwò ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́sù tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.walesradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹ̀ ní. Adédàmọ́lá olóèdè lómórì náà wá sí ti gbọ̀ yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ̀ Wales Radio 89.3 FM. Ẹ máa yáṣẹ́
asoko ipalemo opin ose.

0: àwo máa ń dojú kọ bá dé a máa rí pọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó máa ń forí ṣọpọ́n nítorí pé wọn ò ní ẹ̀kọ́ tó tó kan tó wọnú ẹ̀ so wọ́n nílò agbaninímọ̀ràn láti jẹ́ ara complete package nínú ìgbéyàwó ló yẹ kí marriage counselors jẹ́.
1: ó yẹ kó jẹ́ ara ìrìn àjò ṣé ní ìgbà tí ìdojúkọ bá dé nìkan ni ìwúlò agbaninímọ̀ràn ni.
0: kí mọ̀dà kò ń ṣe ìgbà tá a bá ní ìdojúkọ ìgbéyàwó tó dára ó nílò agbaninímọ̀ràn. Now ṣe mọ̀ wípé nígbà tí ìgbéyàwó bá ń dùn tó bá lárinrin now ó ní nǹkan kan tí agbaninímọ̀ràn máa sọ pé ó yẹ ká máa fi plan lẹ̀. Nígbà tí nǹkan dà yìí o ẹ tètè máa ṣàwọn nǹkan báyìí báyìí torí ó ṣeé ṣe kó dàárín kan ká ní bóyá bí ìdojúkọ kan àbí bóyá kíbi kan wà tó fẹ́ ní báwo ṣe pé bend tí ìlú òyìnbó pè ní bend kó fẹ́ wà nbẹ̀ so àwọn tẹ́ ẹ ti jẹ sílẹ̀ yẹn ni ó dìbì tí ẹ ti ní òbíríkò ti wà ẹ ṣe so àwọn nǹkan wọ̀nyẹn ni agbaninímọ̀ràn nípa ìgbéyàwó yóò sọ fún ọ gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin pé ó ṣeéṣe bó ṣe ń dùn lọ yìí o kó dàárín kan kó fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ sọ́tún kó fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ sọ́tún nígbà tó bá yẹ̀gẹ̀rẹ̀ lọ́tún tábò sí àwa báwo la ṣe máa jẹ́ kí ìdílé ìdúró. ó ṣeéṣe nínú ìgbéyàwó yẹn kọ́kọ́ lù síṣẹ́ iṣẹ́ tó kó tó ti ń mówó wá tẹ́lẹ̀ kó ṣàdé kówó má wọlé mọ́ so in tí arákùnrin yẹn bá fowó rì mọ́lẹ̀ àbí tó fowó tó invest sínú ìyàwó ẹ̀ òun ni wọ́n máa padà jẹ títí iṣẹ́ máa fi dé torí iṣẹ́ máa padà dé so bọ̀ kó tó dé kí ni wọ́n á jẹ báwo lẹbí yẹn ṣe máa ní okun láti lè dúró ni agbaninímọ̀ràn á sọ fún wa so ìgbà tá a bá ní ìdojúkọ nìkan kọ́ ló yẹ kí a ní agbaninímọ̀ràn.
1: ẹ ṣeun mo fẹ́ bèrè pé kí ló dé tí àwọn èèyàn rí i pé ìgbaniníyànjú nínú ìgbéyàwó ó jẹ́ nǹkan tí ó ń tini lójú because àwọn kan rí i wípé tẹ bá sẹ pé ẹ lọ fún ìgbaniníyànjú nínú ìgbéyàwó yìí wọ́n wò wípé ó dàbí pé nǹkan ti jú ni tàbí ẹni tí ò mọ̀ ṣe ló máa ń wá agbaninímọ̀ràn báwo lẹ ṣe rí.
0: queen mother mo rí i pé kẹrí nta sọ lẹ́nkàn bàtẹ́ ìbọn a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ló ń lọ nínú ìgbéyàwó lónìí. My marriage is for matured mind. Ti won fe gbo oto. Now a ma ri popolopo nu won gba miran ma nje eni to je po ni gberaga eyan. Ti ki fe ki o de ti gbe gberaga yen wonu igbeyawo e lo. A ma wo pe mi o fe kan ba mi soro, mi o fe kan se gba kan sawo fun mi. Now e je ki so fun ko si nti agbani ni morun o le so fun wa ninu igbeyawo to fi de bi ibalopo. Yóò sọ fún ọ bó ṣe ìbálòpọ̀ tó dánmọ́rán tó ní orin àwọn nǹkan yóò sọ fún ọ pé ǹjẹ́ ìbálòpọ̀ yín bí ó ti yẹ kó rí iṣẹ́ ń gbọ́ mi queen mother yóò sọ bó ṣe yẹ kó rí tó lọ́pọ̀lọpọ̀ ìgbéyàwó lónìí lẹ máa bí wọ́n léèrè ni wọ́n lè sọ̀rọ̀ dábàá ẹbí léèrè yín náà sọ fún ẹ sọ ìtún níjà lẹ gangan ni pé kò ṣe é sọ ṣe mọ pé irú ẹ ò ṣe é sọ síta ṣùgbọ́n nígbà tí yàn bá lọ sọ́dọ̀ agbaninímọ̀ràn tó bá ti ń ba yín sọ̀rọ̀ lọ tó bá a ti rí di psychology a ti pẹ̀lú àwò psychologically ẹ ṣe a ti máa wò pé ó dàbí pé ẹ jẹ́ ká lọ báyìí tó bá ti débè báyìí ẹ̀yàn ni ẹ̀yàn ẹbí léèrè ibi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan nìyẹn so agbaninímọ̀ràn a máa wò yín nígbà tó ń ba yín sọ̀rọ̀ a máa wò pé ibo ni ó dà pé bí o tí sọ bi tí àwọn arákùnrin ti ní wàhálà so nígbà tó bá ti sọ débè gbà báyìí a mọ̀ pé ibi tí wàhálà wà rí.
1: ìyẹn ni pé nínú ìrìn àjò ìgbéyàwó kì í ṣe ìgbà tí ìṣòro bá dé nìkan ni a nílò olùgbaninímọ̀ràn ní ìgbà míì tí a bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá a fẹ́ ṣe nǹkan tuntun a fẹ́ bóyá owó kan wá sọ́wọ́ wa a wá rò wípé owó yìí bí ọkùnrin ṣe ń rò wípé ẹ jẹ́ ká ra ọkọ̀ ni ìyàwó sẹ́ pé ẹ ṣe jẹ́ ká ra mọ́tò àbí ẹ ṣe jẹ́ ká kọ́lé ni ẹlòmíì wo wípé okòwò ni mo fẹ́ fi owó yìí ṣe o ó ní pé ara àwọn àǹfààní téèyàn ní nínú ìrìn àjò ìgbéyàwó náà ni pé ẹ ṣe wá olùgbaninímọ̀ràn tó ní ìrírí tó lè ràn yín lọ́wọ́ láti gbà yín ní ìmọ̀ràn yìí pé irú owó tó dé sí àsìkò yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe máa ń wà ní. torí pé àwọn kan wà níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé ní òpin ọdún ó ní iye owó tí wọ́n máa fún wọn ṣùgbọ́n agbaninímọ̀ràn máa sọ fún wa wípé nígbà tó jẹ́ pé owó yìí sì tún máa wá ní ọdún tó ń bọ̀ ṣe nǹkan báyìí a lè ràn yín lọ́wọ́ láti mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe ẹ kàn ní kàn wò wípé nǹkan tó wá sọ́kàn yín

ẹsẹ̀ èmi gan wà pẹ̀lú yín kò sírú èdè tẹ́ sọ tí mi ò ní wà pẹ̀lú yín a jọ túmọ̀ ẹ̀ ni.

àwọn tí kò gan ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn ń gbádùn ẹ̀. Olúṣọlá bá mi gbádé ẹ̀gbọ́n mi dáadáa. Wọ́n láwọn ń gbádùn ètò yìí gidi gan. Wọ́n láwọn ò lè ṣe káwọn máa gbọ́. Ìyẹn ní gbogbo ọjọ́ Friday. Wọ́n ní báwọn ṣe wà lẹ́kọ̀ọ́ yẹn. Yálà àwọn wà lọ́nà ilé àbí àwọn ṣì wà lẹ́nu iṣẹ́. Wọ́n láwọn ń gbádùn ẹ̀dá àyè tó lápẹrẹ. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Óyà. Àtẹ̀jíṣẹ́ yín mò ń rí. Ṣeun Taiwo. Àwọn alátẹ̀jíṣẹ́ ti yín náà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Wọ́n láwọn ń gbádùn ètò yìí. Àwọn ò lè ṣe káwọn máa gbọ́ ìkànnì West Radio. Ara àwọn olólùfẹ́ ìkànnì dáadáa ni wọ́n. Ó yẹ ẹsẹ̀. Ǹjẹ́ ọmọ ilé ni wọ́n ṣòdì mẹ́sàn yín náà rèé? Ọmọ agbára dọ́bù. MC Difference Original. Olúdayọ̀ Olúsanya ló kọ tèmi. MC Difference Original yín náà rèé? D1 Limba Zuaza Lomi. Ohun yẹn nìyẹn. Ohun àwọn tòkè ni. Ohun tán fi ránṣẹ́ ni. Henry Oseji. Òun lamojú ẹ̀rọ ní sáà tá a wà yìí. Albacete Lawa. Albacete Lawa òun náà wà lápá bí. Òun ló ń jẹ́ kẹ máa rí mi wò yẹn lórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ló ń mójútó gbogbo kiní ọ̀hún kó lè máa jáde dáadáa. Ojú ò ní tẹ̀. Ó yẹ ẹsẹ̀ má rẹ̀pẹ̀tì. Tó o bá ń gbọ́ Zimua ìtẹ̀síwájú ló ń jẹ́ bẹ́ẹ̀ Basit. Zimua jẹ́ kí kiní yẹn tẹ̀síwájú lápá bẹ̀yẹn. Ó yẹ ẹsẹ̀.

0: Nítorí ẹ̀yin olólùfẹ́ ètò yìí, òun ni mo ṣe kó kíní ọ̀hún wà. Bon appétit. Wọ́n bá sọ fún yín wípé kẹ́ ẹ yí kúrò lọ́wọ́ àsìkò yìí. Ẹ sọ fún wọn wípé bon appétit. Ẹni ìkànnì yìí gangan lẹ̀yìn fẹ́ gbọ́. A sọ fún wọn wípé tó bá ti ń dọwọ́ alágò mẹ́ta, ìyẹn lọ́jọ́ ẹtì Friday.
1: Àwọn pàápàá súnmọ́.
0: Ìkànnì yìí lẹ fẹ́ gbọ́. Èso ìràwọ̀ làgbà lẹ fẹ́ jẹ̀gbá látún ẹ̀. O GSK Alhaji Wasiu Alabi Pasuma Lele Bon Appétit.
1: Àwọn oúnjẹ fún wọn.
0: Àwọn apá abo là ń lọ lónìí.
1: Eléré wọn báyìí. Ṣé wọ́n rí pé kò kí ń ṣe léèrè? Eléré àwọn ajibọ́lá.
0: Ṣé rí gbogbo oṣù tó kọjá yẹn? Oṣooṣù tá a gbàládùúrà wípé kírú ẹ̀ tún wáyé mọ́. Ìpàápàá jùlọ lẹ́ka múlùúdùn. Torí pé kí ni? Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn. Ó sì wà lára títí dàsìkò
1: yìí.
0: Ọlọ́run bà mí Èdùmàrè ni kò jọ́.
1: Kó
0: túbọ̀ tu gbogbo ìdílé tọrọ kàn, kó túbọ̀ tù wọ́n nínú.
1: Nígbà
0: tá a ṣàgbéyẹ̀wò ẹ̀ tá a wò dáadáa. Iṣẹ́ rí oṣù kẹjọ ní gbogbo ọdọọdún. Ọlọ́run nìkan ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú oṣù yẹn. Torí pé kí ni? Bẹ́ẹ̀ èèyàn bá kálé ní tèrè èjì tèrè. Àwọn òṣèré tíátà. Àwọn èèyàn lẹ́ka múlùúdùn tó ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé.
1: Bọ́lá bẹ́ẹ̀ tí a.
0: Ní agbára púpọ̀.

mo ní ní bogan la ń lọ lónìí. Ọ̀rọ̀ àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn kan ló sọ pé ìgbà láàni ẹnìkan ò lè lólé ayé gbò. Àwọn kan ti lò gbàrí yẹn lẹ́ka múlùdùn, àwọn kan ti lò gbàrí ní àwọn ẹ̀ka gbogbo. Àwọn ìràwọ̀ òṣèré kan bẹ̀, ilé yìí ló jẹ́ pé tó jẹ́ pé títí láíláí orúkọ òun ò ní parẹ́ nínú ìwé ìtàn. Lẹ́ka eré orí ìtàgé àti lẹ́ka múlùdùn lápapọ̀, ọ̀kan lára wọn tí wọ́n ti kó ipa tó jọjú, wọ́n ti kó ipa tó ní ìtumọ̀, òun ni bàbá Olúṣọlá Ìṣọ̀lá Ògúnṣọlá, Aisho Pepe tó ṣe bẹ́ẹ̀ tó dolóògbé lọ́jọ́sí ni. Láyé Black and White Television, akọni nínú àwọn òṣèré tíátà, òun ni Aisho Pepe. Oṣù kejìlá ọdún yìí, òun ló máa pé ọdún mẹ́rìnlélọ́gbọ̀n, ilé tí bàbá yìí ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé. Abala àkọ́kọ́ lórí ètò ìràwọ̀lagbà láwà, ìyẹn abala bóyá lẹ́mọ̀, ṣé ẹ ti ṣetán? Tẹ́ ẹ bá ti ṣetán, ẹ wá nǹkan fìdílé. Ẹ jẹ́ àjọ kakíní ọ̀hún sọ́wọ́ wájú, ẹ jẹ́ àjọ gbáládùn ẹ̀ sọ́wọ́ wájú sí i. Bóyá lẹ́mọ̀ wípé ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 1942, òun ni bàbá Samuel àti màmá Abigail Ajike Ògúnṣọlá ni wọ́n bí àgbà òṣèré tíátà, ìyẹn Olúṣọlá Ìṣọ̀lá Ògúnṣọlá Aisho Pepe, ládùúgbò Òkè Ìtokù nílùú Abẹ́òkúta. Bóyá lẹ́mọ̀ wípé Aisho Pepe òun ni àbíkẹ́yìn nínú ọmọ mẹ́rin táwọn òbí rẹ̀ bí. Bóyá lẹ́mọ̀ wípé abúlé Olókúta tó wà nítòsí Aláọ̀, tó wà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé nílùú Ìbàdàn, òun ni Aisho Pepe ti ṣe kékeré. Ibẹ̀ ló ti lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀,

Christ School ti n be ni Olokuta. Gbé ẹlẹ mọ̀ wípé nígbà tó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló padà lọ sílùú Abẹ́òkúta fún ẹ̀kọ́ girama tó sì lọ sí Abẹ́òkúta Grammar School.

Bóyá lẹ mọ̀ wípé àwọn òṣèré bí olóògbé Jimo Aliu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí àgòrò Aworo Charles Olúmọ Àgbákò Afọlábí Afọláyan tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jaguar Fẹ́mi Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Babangba Live Òun làwọn tí wọ́n dìjọ kọ́ṣẹ́ tíátà ìyẹn lọ́dọ̀ Akin Ògúngbè nígbà náà lọ́hùn. Lẹ́mọ̀ wípé ní ọdún 1965 òun ni Aisho Pepe gba ìyọ̀nda lọ́wọ́ ọ̀gá ẹ̀ láti lọ dá ẹgbẹ́ òṣèré tíátà tiẹ̀ sílẹ̀. Wọ́n á máa kọrin nígbà náà, wọ́n á máa lùlù, wọ́n á máa jó, wọ́n á sì tún máa ṣeré. Ìṣọ̀lá Ògúnṣọlá Theatre Group ń lò pé nígbà náà.

gbé ẹlẹmọ̀ wípé aisho pepe ó wà lára àwọn òṣèré tíátà eléyìí tó kọ́ ṣe bẹ́ẹ̀ tó kọ́kọ́ ṣeré ìtàgé ìyẹn lórí amóhùnmáwòrán pẹ̀lú àwọn gbajúmọ̀ òṣèré tíátà bíi bàbá Hubert Gunde bàbá Sàlá bàbá Mẹ̀ró Kọ́lá Ògúnmọ́lá tó fi mọ́ bàbá Oyin Adéjọbí àti Adéyẹmí Afọláyan tó ń jẹ́ Adelove tí gbogbo wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wọ káàlẹ̀ sùn. Ẹ̀yin tẹ́ ń pè mò ń rí pé yín tá a bá fulẹ̀ lábala tá a wà yí látò láǹfààní láti gbé ìpè yìí.

gbé àlẹmọ̀ wípé Aisho Pepe jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àgbà òṣèré tíátà. Eléyìí tó dá ẹgbẹ́ òṣèré tíátà sílẹ̀. Ìyẹn ẹgbẹ́ àwọn òṣèré tíátà tá a mọ̀ sí ANTP. Ó wà lára àwọn àgbà òṣèré tó dá sílẹ̀. Ìyẹn lọ́dún 1976. Tó sì jẹ́ akọ̀wé owó ìyẹn fún ẹgbẹ́ náà láàrin ọdún 1976 sí ọdún 1989. Gbé ẹ lẹ́mọ̀ wípé ọ̀pọ̀ sinimá òun ni Aisho Pepe ṣe nígbà ayé ẹ lára rẹ̀ láti rí fẹrẹ bí ẹkùn ẹ̀fún ṣetán aníwúrà ibú olókun kò ṣe é gbé àjà ló lẹrù ìyàwó alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sì fẹ́ sí ìlú kan eléyìí tí Aisho Pepe ò tí gbé iṣẹ́ eré tíátà rẹ̀ dé ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Gbé ẹ lẹ́mọ̀ wípé ní ọdún 1969 wọ́n fi oyè àmì ẹ̀yẹ dókítà Dáyálọ́lá

bóyá lẹ mọ̀ wípé màmá Yetunde Ogunṣọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àyọ̀ní tí ń ṣe orúkọ tó já nínú sinimá ìyàwó alálùbọ́sà. Òun níyàwó ẹlẹ́ẹ̀kẹrin fún Aisho Pepe. Bọ́lá ti tó Ogunṣọlá, òun níyàwó kékeré nínú àwọn ìyàwó Aisho Pepe. Lẹ́mọ̀ wípé lásìkò tí Aisho Pepe ń gbìyànjú láti gbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ sí, òun ni kú jẹ̀mí ẹ̀gbà láìrò tẹ́lẹ̀. Ìyẹn lẹ́yìn àìsàn ráńpẹ́ lẹ́ni 50 ọdún. Ìyẹn lọ́jọ́ 22 ọjọ́ 22 oṣù 12 ọdún 1992. Kọ́lọ́run ọba jọ̀ ọ́ kó túnbọ̀ bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Abala àkọ́kọ́ lórí ètò ènìyàn. Abala tá a pè ní bóyá lẹ́mọ̀ lórí ètò ìràwọ̀ làgbà. Òun náà láti mú yẹn. Ìkànnì West Radio lẹ́tí ń gbọ́. West Radio 89.3 FM. Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn la fi kalẹ̀ sí. Ibẹ̀ la ti ń dá keke lúke o. Ó yẹ́sẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹjá pakiní ọ̀hún dà ká sún sọ́wọ́ iwájú. Abala kejì lórí ètò yìí nìyẹn. Ibẹ̀ náà là ń lọ lábala tá a pè ní lérèfé. Níbi tá ò ti máa ṣe kiní ọ̀hún ló ní kókó bíntí lérèfé. Ẹ kú etí gbọ́ ẹ sì kú kalẹ̀. Ètò ń tẹ̀ sọ́wọ́ iwájú o.

rẹ̀. Ọ̀pọ̀ àwọn òṣèré Nàìjíríà ló ń ṣàtìlẹ́yìn fáwọn olóṣèlú jẹgúdú-jẹrá. Nítorí àpò ara wọn ni ọ̀rọ̀ yìí ló ń jáde lẹ́nu àgbà ìràwọ̀ òṣèré Nollywood. Ọláidé Ọlábànjí ó bẹnu àtẹ́lu bí ọ̀pọ̀ nínú àwọn akẹgbẹ́ bí wọ́n ṣe ń ṣerúfẹ́ ìwà yìí. Bákan náà ni Láìdé Ọlábànjí ló tún sọ̀rọ̀ nípa àwọn òṣèlé eléyìí tí wọ́n kọ̀ tí wọn ò lo àǹfààní orúkọ tí wọ́n ní láti sọ̀rọ̀ sókè láti tako ìṣèjọba ilé tó kù díẹ̀ káàtó tí ọ̀pọ̀ nínú àwọn olóṣèlú ń ṣe. Àná òun ni Ọláìdé Ọlábànjí ló sọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan tó fi sójú òpó Instagram.

àwọn èèyàn ṣe àṣeyọrí lẹ́ka múlùdùn gidi gan ni o ìròyìn kan ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí ó fìdí ẹ̀ múlẹ̀ gidi gan ni wípé Burna Boy ń ló wà lókè téńté tábìlì nínú àwọn olórin tó ní views jùlọ lórí YouTube nǹkan bíi 4 billion views òun ni wa gbọ́ pé ó ní ìyẹn lọ́wọ́ àkókò tá a wà yìí òun sì ni olórin àkọ́kọ́ ní Nàìjíríà àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ eléyìí tó máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó máa nírú views yẹn mo ti sọ tẹ́lẹ̀ wípé ló ní kókó bíntínlẹ̀rẹ̀ fẹ́ láwọn máa ṣe kíní ọ̀hún a ò ní pẹ́ jù lórí ẹ̀ ọ̀rọ̀ tó wáyé láàrin Davido àti Eriga Eriga tóun jẹ́ afọ̀rọ̀dára nínú orin ìyẹn nínú orin ṣèwọ́ṣèwọ́ ọ̀rọ̀ náà ti wá fàríyànjiyàn ó ti fàríyànjiyàn rẹ́kẹ̀rẹ̀kẹ̀ lórí ayélujára ọ̀rọ̀ náà ti fọná sójú lẹ́yìn táwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní sọkùbákùn gbé ọ̀rọ̀ síra wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìràwọ̀ eléyìí tó wá láti ìdílé atẹ̀rọ fọ̀dídé àti àwọn eléyìí tó wá láti ìdílé olówó àti ìdílé ọlọ́rọ̀ Davido ọmọ bàbá olówó ó takò ọ̀rọ̀ tí Eriga sọ yìí wípé òun gbóríyìn fún àwọn èèyàn lẹ́ka múlùdùn tó jẹ́ pé wọn ọ̀rẹ́ èèyàn bá wọn dìde wọn ọ̀rẹ́ èèyàn fà wọ́n dìde tán dẹ̀ tiraka tán dẹ̀ ṣíbẹ̀ tán dẹ̀ lórúkọ tán tún lókìkí ó ní yàtọ̀ sáwọn tó jẹ́ pé wọ́n bọ́lá ńlé wọ́n bó wọ́n lé ni èyí ló fà á tí Davido fi nàmọ́ lọ́rùn

ọ̀rọ̀ yìí òun ló fà á tí Davido fi dá padà fún chai ó ní kó gbé ọ̀rọ̀ kan tọkọ̀ tán sọ́hún ó ní ṣòun ló sọ pé kó má wá láti ìdílé ẹni tó lówó ni àwọn èèyàn kan ti wà lẹ́yìn Davido fọ́rọ̀ yìí àwọn èèyàn kan dúró sẹ́yìn ẹ̀ rígà orí ayélujára wá ṣe bẹ́ẹ̀ ó ń ṣe tìpìtìpìtìpìtì ní kálukú náà mọ́ra wọn lọ́rùn àwọn ṣáẹjá wá kúrò lápá abẹ̀ yẹn àwọn èèyàn kan ti kófìrí agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ wa nàìjíríà Maduka Okoye ébà àti ìràwọ̀ nǹkan ní Cardi B papọ̀ fún ìgbà kẹta òun ni wọ́n ti kófìrí àwọn méjèèjì ní wákàtí díẹ̀ nígbà tó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ lè tó wáyé lórílẹ̀-èdè Italy rírí tí wọ́n rí àwọn méjèèjì papọ̀ òun ló jẹ́ káwọn èèyàn máa wò wípé ìbáṣepọ̀ akọ sábò eléyìí tí wọ́n ń fura wípé wà láàrin àwọn méjèèjì bóyá òótọ́ ni àmọ́ ṣá títí di àsìkò tá a wà yìí àti Maduka Okoye àti Cardi B kò séyìí tó ti sàn kankan nípa nínú àwọn méjèèjì pé bóyá ìbáṣepọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin wọn tàbí kò sí àkókò tí ṣe bẹ́ẹ̀ ò ti ń kó wa ń pápá mọ́ra.

0: ago ti se be o tin lo e je ka wo ipe yokan yi si hello hello
1: hello
0: yes sir
1: ọgbẹni ake olúkayọdé láti kú ọlá àpàtà
0: baba ẹ ká sán sà ẹ ṣeun sà ẹ fẹ ìbéèrè
1: bẹẹni
0: ó dá sí ó yá ẹja ṣe ẹ bá wa bẹrẹ ètò yìí ok ó dá kí ni orúkọ òṣèré tí a sọ̀rọ̀ nípa wọn ní abala àkọ́kọ́ ètò yìí kí sì ni kókó ẹlẹ́ẹ̀karùn-ún tá a sọ nípa wọn. Mo wà pẹ̀lú yín.
1: Kókó wọn ni wípé àwọn ni wọ́n ṣe sinimá.
0: Kókó ẹlẹ́ẹ̀karùn-ún ni mo sọ sá o. Kókó ẹlẹ́ẹ̀karùn-ún tá a sọ pé bóyá lẹ mọ̀ wípé.
1: Wọ́n níyàwó márùn-ún.
0: Chai.
1: Àwọn náà ṣe sinimá.
0: Ah, ẹgbà sá.
1: Àwọn náà kọ́.
0: Chai.
1: Ewé.
0: Rárá sá. Rárá.
1: Kókó
0: ẹlẹ́ẹ̀karùn-ún tá a mẹ́nuba òun ni wípé ìyá tó bí àìṣo pẹ̀pẹ̀ nìkan ló dúró tì í tó sì ṣe àtìlẹyìn fún nídìí iṣẹ́ tó yàn láàyò. Ẹ̀yìn ẹ̀gan ló yẹ kó mú ló yẹ kó rọrùn fún wọn láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Akin Ògúngbè nílùú Abẹ́òkúta lọ́dún 1959. Òun ni sá. Ẹ ṣe sá. Ẹ ṣe gan sá. Ara àwọn olólùfẹ́ ètò yìí dẹ̀ ni bàbá tó pè yìí. Ara àwọn olólùfẹ́ ètò yìí dáadáa ni ojú òní tì í. Ẹ ṣeun sá. Ẹ jẹ́ a máa fele ṣe lọ. Ago ti lọ. A ò ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ ẹ má bínú. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè tó fún wa létò tò ní ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ ti Wells Radio 89.3 FM. Ẹ ṣe o. Henry Oseji tòun ti Basit Lawal àwọn ni wọ́n mú kinní ọ̀hún dání tán jẹ́ kẹ́ ẹ gbádùn wàdáyé tó láfẹ́ pàpẹrẹ. Basit ààrẹ nìkankan ó láàrẹ ni tó ṣe àìtó bẹ́ẹ̀ ìyẹn lórí ayélujára. Ṣé ẹ lóhunkóhun láti sọ nípa ètò yìí 09029079447 òun lójú òpó tá a fi jọ láǹfààní àti fi sọ̀rọ̀ lẹ́yìn ètò 09029079447. Ṣé ẹ fẹ́ ṣe ìpolówó ọjà lórí ètò yìí tàbí ní ìkànnì yìí ojú òpó yẹn ni kẹ́ ẹ jẹ́ ká fi sọ̀rọ̀ ìyẹn lẹ́yìn ètò bó sì jẹ́ lórí WhatsApp náà ni ó ti lọ náà nìyẹn. Ǹjẹ́ ọmọ ẹlẹ́rùn wọ́n ṣòdì mẹ́sàn-án ṣe bẹ́ẹ̀ ń lọ lé òun. Ọmọ agbára dọ́bù ń dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò fún tọ̀sẹ̀ tòní. Dí wọ́n lè ń bá Zuaza lómi. Olúdayọ̀ Olúsanya ńlọkọ tèmi. A ó tún láǹfààní láti pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Àtẹ̀mí àtẹ̀yìn a ò ní bùkún ọmọ ńlẹ̀ wọ. Ó dìjọ́ mẹ́jọ.

0: West Radio, 89.3 FM, your preferred awesome radio.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwàgbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: The time is 4 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Gẹ́gẹ́ lago mẹ́rin ìrọ̀lẹ́ lù láti ìkànnì kànga agbọ́nmágbé 89.3 FM.

0: ilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ̀kúrọ̀lẹ̀ o, àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga àgbọ́n mágbẹ́ Wells Radio 89.3 FM. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti pè fún àtúntò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ètò orílẹ̀-èdè Nàìjíríà. Ó wí pé àwọn ìjọba tán ti ṣàṣeyọrí tẹ́lẹ̀ àti tí wọ́n ti ṣàṣeyọrí lọ, ó pé wọ́n kùnà láti jẹ́ kí ìmúdára dé bá ìgbé ayé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà fọ̀rọ̀ léde nípa ìdojúkọ àti ìṣòro eléyìí tí ń borílẹ̀-èdè Nàìjíríà, lára rẹ̀ ni ìṣẹ́ tó ń ti òṣì, ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ tó fi mọ́ àìní àníto àǹfààní ọrọ̀ ajé àti àwọn ìṣòro mìíràn eléyìí tó kọjá kíkànmọ́ ní ilé-iṣẹ́ ìjọba nìkan. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàfihàn ìṣetán wọn láti fọwọ́sowọ́pọ̀ dọ́rẹ̀ẹ́pọ̀ pẹ̀lú àjọ tó ń rí sétó ẹ̀kọ́ lágbàáyé tó ń ti àjọ kan eléyìí tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ìmúṣẹ àwọn ètò ẹ̀kọ́ tuntun eléyìí tó fojún sun ìmúdára ìfilọ́lẹ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n fi léde nínú àtẹ̀jáde eléyìí tí alága tó ń rí sọ́rọ̀ ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ Buọ́lù, ẹni tí í ṣe ọ̀mọ̀wé Nurini Adeniran lónìí, ti àtẹ̀jáde ọ̀hún tó sì bọ́ sí ọwọ́ àwọn oníròyìn nílùú Ìbàdàn ní olú ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣojú àgbà sórílẹ̀-èdè South Africa tó jẹ́ Ajayi Alexandra ló ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí òǹkà wọn tó jẹ́ 1,095 níye àwọn ọmọ orílẹ̀-èdè yìí eléyìí tí wọ́n ti kó kúrò nílùú South Africa nínú ọdún yìí látàrí ìdúnkòokò àti ìhalẹ̀ lòdì sí àwọn àjòjì. Aṣojú ọ̀hún ló fọ̀rọ̀ léde lákòókò àbẹ̀wò àwọn ikọ̀ ẹ̀rọ alátagbà eléyìí tí wọ́n ṣe nílùú South Africa, níbi tó ti ṣàlàyé nípa òǹkà àwọn ènìyàn ọ̀hún tó jẹ́ wípé wọ́n ti tó 1,500 níye 90 tó jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n dáwọn èèyàn padà nípasẹ̀ ìrànwọ́ àti ìgbọ̀wọ́ tí ìjọba ṣe tó ń ti àwọn mìíràn tí wọ́n ṣètò wọn tó jẹ́ 200 tí wọ́n dá padà látàrí ìrànlọ́wọ́ àwọn ikọ̀ aládàáni. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar, òun ló ti ṣàròyé ọ̀rọ̀ lórí ipò ìnira eléyìí tó wọ Nàìjíríà wà. Ó tẹnumọ́ wípé kò yẹ kí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ní láti ta kíndìnrín wọn. Ó fọ̀rọ̀ léde lójú òpó X-ray níbẹ̀ ńlá tí kò ti bu ẹnu àtẹ́ lu bí nǹkan tí wọ́n gogogo lórílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ó tọ́ka sí àkójọpọ̀ ìròyìn bí àwọn ọ̀dọ́ langba eléyìí tí wọ́n wá owó lọ́nà kíákíá bọ́ ti ń ta kíndìnrín tó ń ti arákùnrin ọ̀dọ́ kan eléyìí tó ta kíndìnrín rẹ̀ lówó tó kéré jọjọ tó jẹ́ 1,007,000 owó náírà láti lè bá rí oúnjẹ, owó ilé àti owó ilé ẹ̀kọ́ san. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, Israel ti fi àwọn ará ìlú Lebanon mẹ́rin sílẹ̀, ó sì fà wọ́n láwọn aláṣẹ ìlú Lebanon lọ́wọ́ gẹ́gẹ́ bí lára ìdúnàdúrà eléyìí tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ní ọjọ́ kan lẹ́yìn tí wọ́n kọ́kọ́ tó àwọn ẹni àkọ́kọ́ sílẹ̀. Èyí tó jẹ́ àwọn tí wọ́n mú sí àhámọ́ nípasẹ̀ àwọn ọmọ ológun Israel ní apá gúúsù Lebanon, níbi tí àwọn ọmọ ológun ti gba gbogbo ilẹ̀ ọ̀hún látàrí ìjà ọ̀tun pẹ̀lú Hezbollah, eléyìí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ méjì lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israel ṣèkọlù sí Iran. Àwọn aláṣẹ wá sọ̀rọ̀ lórí àwọn tán túlẹ̀ ọ̀hún tí ìgbésẹ̀ náà wáyé látàrí ìdúnàdúrà eléyìí ti ń lọ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israel àti Lebanon. Àjọsọ ọ̀rọ̀ tun ò ní wọ́n retí kó wáyé nínú Rome láìpẹ́ nínú oṣù yìí. Èyí ló pe àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ darapọ̀ mọ́ wa bó bá ti di ní 8:00 alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa. Bákan náà láǹfààní àti pè wá àbí kẹ́ fa àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa nínú kulù ìkóròyìn jọpọ̀ wa. Bẹ́ẹ̀ bá níròyìn eléyìí tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀, ẹ kàn sórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Àmì.
0: West Radio 89.3 FM, Kanga Agbemagbe.

bó ṣe jẹ́ òun náà nìyẹn kọ́lọ́n kí ó bá wa gbé ẹrú wa kábíre asúnú lọ́hùn wá ní ìmọ̀lẹ̀ wákìl ní ìmọ̀lẹ̀ mọ́wúlá wá ní ìmọ̀lẹ̀ ọ̀sẹ̀rọ̀ bára ọ̀sọ̀ lílẹ̀ àkímẹ́lẹ̀ ṣètọ́ ní rọ̀jìm bísmìláì rọ̀hmẹ́ni rọ̀hìm alhamdulillah rabbil alamin wa salatu wa salamu ala rasulillah sayyidina wa maulana wa nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallim ajma'in.

ẹ má bínú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ètò wa ètò yín lágbo islam yìí kì í ṣe ètò tí ó jẹ́ pé ẹ̀rí ká dára wa lára nìkan ká múnú ara wa dùn nìkan bó tilẹ̀ jẹ́ pé ẹ̀rí ìdùnnú àti ìdánilárayá lára ẹ̀ ló wà àmọ́ òun nìkan kọ́ torí náà lára àwọn kan tí ó tún jẹ́ ẹ̀rí òpógbòógì lórí ètò yìí òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí a bọ́ sí kíláàsì ìkẹ́kọ̀ọ́ wa bí tí a ti máa ń kọ́ ara wa ní alkurhan ìdí tí a sì fi ṣẹ́ rí bí a ṣe ń gbọ́ alkurhan wa tàbí bá ṣe ń ka fún wa lórí ètò yìí ẹ lè gbọ́ níbòmí o tẹ bá tún gbọ́ níbòmí wọ́n jí wa wònú a ka alkurhan fún yín mo sọ fún yín pé àwọn súrà tẹ ti mọ̀ yẹn náà ni àmọ́ mélòó nù wa mélòó ọ̀pọ̀lọpọ̀ wa ní àmọ́ ẹ̀rí ìtumọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ la àmọ́ túmọ̀ ẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ agan tó bá lọ léke wú ẹ jẹ́ káwọn ọmọ yín lọ léke tó bá ti ka Quran tán báyìí wọn ò ní dúró kọ́ túmọ̀ ó tún dijọ́ mi ìjọ rẹ nìyẹn ìdí nìyẹn tó fa àwọn tí àwa tí a mọ ẹ̀rí àwọn súrà yìí àmọ́ tá a mọ ìtumọ̀ wọn àbíṣẹ́ tí wọ́n ń ṣe àbẹ́kọ tí wọ́n ti ẹ̀ ń kọ́ wa gangan àwa la pọ̀ jù ìdí lára àwọn ẹ̀rí ibi tí ẹ̀rí islam wa tí ó kù sí ni ara nǹkan tá a sì fẹ́ fi ètò yìí tá a fẹ́ fi túnṣe náà nìyẹn ni mo fi ní pé ẹ̀rí tètò yìí tó bá ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí a jọ fi àsìkò sílẹ̀ ẹ jẹ́ ká jọ fàyè sílẹ̀ níwọ̀n ba ìṣẹ́jú péréte wákàtí kan náà kúkú ni wákàtí kan náà ni àwọn ohun tá a dẹ̀ máa gbé ṣe ń bẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀yin náà mọ̀ a kọ alkurhan lẹ́yìn tá a bá kọ alkurhan tán àdúrà náà tún wà ń bẹ̀ ká tó mú àwọn ẹ̀rí ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lára ẹni tá a tẹ̀lé tí ṣe ànábì wa muhammad sallala ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan náà sọ nípa ànábì muhammad àwọn kan nígbà tó ń bọ̀ nígbà tí wọ́n mú islam bọ̀ wọ́n mú ìdà sọ́wọ́ ọ̀tún báyìí wọ́n wá mú alkurhan sọ́wọ́ òsì ẹgbọ́ ṣòpé àdónà mi mọ́ bí tán àwọn blogger ti wà tipẹ́tipẹ́ o àwọn blogger àwọn fake news hate speech ó ti wà tipẹ́tipẹ́ ó ti wà tipẹ́tipẹ́ he has hold as human being itself so nítorí náà gbogbo àwọn àdáparọ́ yìí gbogbo àwọn bàjẹ́ tí wọ́n ti ṣe pẹ̀lú islam òun náà ni a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ tá a fẹ́ máa ṣe àtúnṣe rẹ̀ lórí ètò yìí torí náà ẹ jẹ́ kí a bọ́ sí abala àyọkẹ́ wa láti inú alkurhan tí ẹ bá sì gbàgbé tí kì í bá ṣe àsìkò ni ẹ̀yin náà lẹ́dẹ̀ ń fà á mo sọ fún yín pé ẹ jẹ́ kí ẹ̀yin ẹ kówó lé ètò yìí kẹ wá wò ó bóyá ẹni máa jẹ aládùn àwọn mọ̀dùnmọ́dùn tó sojo sórí ètò yìí fáǹfààní fápẹrẹ nísìn nínú abala alkurhan wa yẹn ó yẹ ká yẹra wa wò ká tiẹ̀ gbèsè tí àwọn tí wọ́n gbọ́ wa ńlé pé súrà tá a kà lọ́sẹ̀ tó kọjá ṣe mọ̀ pa àti dára wò náà bẹ́ẹ̀ rí súrà tá a kà lọ́sẹ̀ súrà wò là ń kà lọ lọ́wọ́ àyà mélòó láti kà ń bẹ̀ kí ni tuma alákọ́kọ́ inshallah bikura tiramon torí ìjọba àsìkò ni ẹ jẹ́ kí a sọ yẹn di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa múralẹ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin tí a jọ ń jaládùn ètò yìí inshallah bikura tiramon lọ́sẹ̀ tó ń bọ̀ a máa ṣe evaluation jẹ́ mo sọ fún yín nígbà táwa ń kíláàsì ni tí àwọn olùkọ́ tán bá ti kọ́ àwọn ọmọ by the time the teacher comes in for another lesson he will first of all revise the previous lessons the previous topic the previous lesson taught bẹ́ẹ̀ náà ni a ṣe ń ṣe léyìí lórí súrà tí a ń kà lọ́wọ́ tí ẹ bá gbàgbé súrà wo ni mo pé súrà tó lè fail ẹ má jẹ́ ká gbàgbé ara àwọn ẹ̀rí àṣírí ìdánwò nìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ súrà tó lè fail à ń kà lọ́wọ́ ó dẹ̀ ní àyà márùn-ún ẹsẹ̀ márùn-ún péré náà ló wà nú ẹ̀ bó ṣe jẹ́ odidi súrà yẹn fíìl ibẹ̀ tá a fi pè é ní orúkọ tá a fún yẹn torí pé ó jẹ́ ọdún elérin àsìkò yẹn ló sọ̀kalẹ̀ fíìl yẹn erin nìtumọ̀ ẹ̀ fíìl erin torí náà súrà yẹn ó sọ̀kalẹ̀ fún àná muhammad sallallahu alaihi wasallam ní ìlú mọ́ká ló ti sọ̀kalẹ̀ a sì ti ka àyà méjì ń bẹ a sì ti sọ tó mọ àyà méjì yẹn sọ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ bóyá ká sáré yẹ àyà méjì yẹn o bada bismillah min ash-shaytan ar-rajim bismillah ar-rahman ar-rahim mo ní ẹ̀rí orúkọ àwọn súrà yẹn lọ̀pọ̀lọpọ̀ wa máa ń mọ̀ ẹ̀rí ọ̀gá wa ìkan nínú àwọn stars wa àwọn afa wa alhaji isa akindele àwọn náà ń ṣe tẹ̀síre ayatollah kurusi lónìí tí mo farabalẹ̀ gbọ́ dáadáa wọ́n wá ń sọ pé ayatollah kurusi yìí tá a bá ti sọ pé aláwìlá ilá ilá wa ẹlòmíì ò ní mọ̀ túmọ̀ ẹ̀ o mo ní bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí ni bó ṣe yí rí nìyẹn tán bá ní alẹ́ nìkan wọ́n nìkan máa lọ ka ayatollah kurusi yìí mọ́kànlá pé kó tó sùn ó wá ní òun ò mọ̀ pé aláwìlá ilá ẹni jẹ́ bẹ́ẹ̀ ó lóun wá ní kurusi yìí
could see you, could see you, could see you. O funny si mi njoto so be. So apolopo wa ni amo eri, taba so kwe sura tole fil, sura ta nsoro ni kwa ona ni alamtara kaifa. Kedi si ni tofidi alamtara kaifa, na ni kwe orwa koko, to koko bere sura ena oniye. Lenita batati wa isho.

Ọlọ́run wá ìṣọ̀kúrò lọ́dọ̀ àṣetán. Lẹ́yìn wá gbà náà, súra yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú àlàmítara káyé fàfà àlàrà bó kàbí àṣà àbẹ̀rẹ̀ fi. Ọlọ́run ní ṣé ẹ tí ìgbọ́ ni àbí àti ìsọ fún yín ni àbí ẹ tí ìrírí ni bí Ọlọ́run ọba bó ṣe gba ọ̀nà yanu ọ̀nà ara tó fi gbógun ti àwọn tí wọ́n fẹ́ wá gbógun ti ilé Ọlọ́run tó fẹ́ gbógun ti kàábà àti sọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní fa alẹ́rọ búkẹ́ bí àṣàhà àbẹ̀lẹ̀ fèrè ẹ̀rí kí ni túmọ̀ yẹn. Ó ní ǹjẹ́ ẹ rí bí Ọlọ́run ọba àtàwọn àti erin wọn àtàwọn àti ète wọn ète aburú wọn mo sọ fún wa a máa yẹ̀wò nígbà tá a bá parí ẹ̀ ńsìn bóyá Tọ́lọ́run bá mú wá tàbá lè parí súra yẹn lónìí. Ó ní ẹ̀rí bọ́lọ́run ṣe bó ṣe mú ète wọn gbogbo ète aburú wọn ẹ̀rí bọ́lọ́run ṣe da ìmọ̀ wọn rú ó pamọ́ wọn parẹ́mọ́ wọn nínú. Ayé ẹlẹ́kẹta òun náà ni a fẹ́ bọ́ sí àti yẹ aya méjì yẹn wò ní ọ̀sẹ̀ tó kọjá. Ayé ẹlẹ́kẹta ó wá ní alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil wa arsala alayhim tayran ababil eyin mo aya eleketa niyan wa arsala alayhim tayran ababil eri oni he sent against them swarm of bird he sent against them swarm of bird eri o wa ran eri awon eye àwọn ẹyẹ lọ́lọ́run fi bá wọn jà erin lòun ń kóbọ̀ o ẹ̀rí ẹ má gbàgbé ọkùnrin tí a sọ pé ó fẹ́ wá wó ká báyìí Abraham ọmọ Ashram lórúkọ ẹ̀ ó ń bọ̀ láti ìlú Abyssinia gọ́vnọ̀ ni ọba ni agbára wa gùn níjọ́ náà lọ́hùn ó lóun fẹ́ wá bi kàábà wò ó pé why do Muslims go to that house every year taking their millions ṣé wọ́n gọ̀ nítorí Ọlọ́run tí wọ́n ń kó owó ribiribi lọ sílé yẹn wọn láwọn lọ ṣe hajj àwọn tún lọ ṣe umra nígbà tóun bá lọ bilé yẹn wo ẹ pé kí ni tiẹ kí ló kàn ń bẹ. So Ọlọ́run wá ní ẹ jẹ́ kí a wò ó bóun ṣe fi dára. Ọlọ́run wá ó wá kó erin ló ń kóbọ̀ àtàwọn ọmọ ogun ẹ̀ ẹ̀rí pẹ̀lú oríṣiríṣi gbogbo nǹkan tí wọ́n ní tí wọ́n kóbọ̀ níjọ́ náà lọ́hùn nígbà tí wọ́n ó kù díẹ̀ kí wọ́n wọ inú ìlú Mọ́kà yìí ni Ọlọ́run ọba ní ó wá ná àwọn ẹyẹ erin lòun kóbọ̀ ẹyẹ lọ́lọ́run wá dẹ sí. He sent against them swarm of bird. Ẹ̀rí àwọn ẹyẹ òun náà ni Ọlọ́run ọba rán sí ẹ̀rí. Wà àrísàlà àléhìn tọ́yẹ̀rẹ́ nàbà àbí tẹ̀rìbíhìn bí ìjáratín mìsìnjìl. Ọlọ́run ọba wa ni àwọn kí làwọn ẹyẹ iṣẹ́ o wọ́n lọ ń gbé òkúta wọ́n wá ń ju òkúta lù wọ́n. Tẹ̀rìbíhìn bí ìjáratín mìsìnjìl àwọn ẹyẹ yìí wọ́n lọ ń fi ẹnu gbé òkúta. Àwọn àfa àwọn ní láti inú náà jàǹnàmọ̀ ni wàlẹ́ àlẹ́m àmọ́ ohun tá a mọ̀ ni pé wọ́n lọ ń gbé òkúta òkúta yẹn wá ti gbóná òkúta tó gbóná ni wọ́n dẹ̀ ń julú wọn ẹ̀rí. Tẹ̀rìbíhìn bí ìjáratín mìsìnjìl fàjà àlẹ́ hun ta àṣìfin màkòl ẹ̀rí bí wọ́n ṣe parẹ́ ní wọ́n wá dàbí ewéko ẹ̀rí eléyìí tí ó ti gbẹ. He sent against them swarm of bird ẹ̀rí tí wọ́n ju òkòlù wọn tí wọ́n fi pa wọn rẹ́. Mo sọ fún yín pé ṣe rí súrà yìí ẹ̀rí ó ní agbára púpọ̀ a máa ń fi ṣe àdúrà ni pé gbogbo ẹni tó bá lóun fẹ́ gbógun tiwa kí Ọlọ́run ọba kó wá ṣe kí ni kí Ọlọ́run ọba kí ó bá wa gbógun ti wọn ẹ̀rí nítorí àsìkò a nílè wọ kí ni àwọn àǹfààní àti àwọn ẹ̀kọ́ tí súra yẹn tó wá kọ wa lónìí torí tá a bá wo ojú ago wa báyìí ago 5:00 gerege ó ti lò gẹ́sì mọ́ àwọn ètò míì ó tún wà ní kalẹ̀ fún wa tí a fẹ́ ṣe torí náà a dànù dúró eléyìí tó ń túmọ̀ sí pé a ti sọ kalẹ̀ súra yẹn nìyẹn but inshallah bí kúdíráàtì rahman tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a wá wo ẹ̀kọ́ àti àǹfààní àti báwo la ṣe lè lo súra yẹn tá a bá fẹ́ fi ṣàdúrà pàápàá jùlọ téèyàn bá ní ìdojúkọ téèyàn bá ní ìpèníjà téèyàn bá ní ẹ̀rí ọ̀tá. If you have enemy you don't need to be running after scatter you don't need to exercise any fear you don't need to panic nítorí a máa fi jàdúrà ni ó dẹ̀ ti wà fún ẹ just sit down in the corner of your room and be reciting that sura and you see the miracle. Wà á rí iṣẹ́ ìyanu wà á rí ìyanu ọlọ́run ìwọ dẹ̀ rí títóbi ọlọ́run unless you don't know that sura that's why it is better
or good. Eh, Bonnie, I'm not going to Muhammad Sallallahu Alaihi Wasallam. I'm going to say, I'm going to say,

0: alhamdulilayi rɔbɛlɛ alami ɛrikpela ilahilala ni awọn na ni wọn tun fi wọle kina se n sọ ni idamu a sẹyìn abati ni la ilahilala walayi afi ti igbagbọ rẹ o ba ti o ba to nkan lokun idamu ti lọ tẹyìn idamu ti lọ sẹyìn abati ni la ilahilala nigba tẹyìn ti ni ọlọrun naa ni nitori kini dumọ la ilahilala there is no deity deserve to be worshipped except Allah. Pe ko si nkan kan ko sun tun sa gbalagbara kan mo leyin Olorun ni abala ti awa yi ohun na ni abala lati ori mimbar nibi ti ati awon stars wa ti won ti ma wole niyan lati wa da wa leko mo so fun yin pe latori mimbar ni from mimbar to mimbar atori mimbar kan ohun na ni won ti nbo si ori mimbar kan loni inshallah bi kudrat rahman kila si ye wo lowo lowo ge bi a se mo pe eri inu osu bibi anabi wa muhammad sallallahu alaihi wasallam tan pe ni rabbil awal ohun ni ashiwa ni na ashiwa tori na itan gbesi aye anabi ta fe ko je anabi la fe ko je mentor wa ohun na la fe fi a fe fi se mirror ka fi examine ara wa eko wo ni eri ki lo fe mu ninu gbesi aye anabi ti wo na fe ma so ra won ti won ma n da irun gbon si yen won mu kan lara anabi ni o be emi na o ma da irun gbon si banabi se ngasi won fi koshe anabi sallallahu alaihi wasallam so latara die ewo ni won fe mu so a fe so itan igbesi aye anabi so aju si die loni lati ori mimbari wa gege da se man so abarika jimo toni olohun ni se eleyi ni asemo fun eni kokan wa ustaz wa abu bakri abu mahmud abu bakri abu mahmud won ti wa ni kale ustaz salamu si awon arale
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: se pe ohun ti won da bi ohun imam gangan bi won se man salamu lori mimbar niyan so anabi wa muhammad
1: sallallahu alaihi wasallam
0: biti adanu duro si ni je dogun ohun na ni pe who is prophet who is muhammad who is muhammad and we want our listeners out there to have one thing or the other to tap from him and continue and make it part and parcel of their own lifestyle.
1: Now, bismillah alhamdulillah wa salatu wa salam rasulillah aki awon leto awon adare to wa kon ba so yin lesson dada
0: allahumma amin
1: ya afani la le fun awon muslimi ti pe bu en kon lo se lafani ati lo leto
0: allahakbar
1: inu afa inu eko na ni egbe kale yi ti mo den ro awara le mo je ka mo fi to isere awon kan ti won ko wa yi awon kan ti en mo fowo ko ne won gbe wa si ile wa ba wa ti won ti gbe wa gbogbo radio ti denu le nisin inu le han ti wa gbe ba wa yi abelon kon ba far ba ka si
0: amin ya allah
1: ka so di ise osose lati ma joko ti sala salam o ni man sala ga to ri kon en ba la ona kan le lati ma fi kako esin olohun la na ti fi wa janna fun
0: allah akbar
1: so kana na ni ka ti ma pe wo ojo mejo mejo lati ko bayi a ma joko ti radio west radio 39.3 fm lati ma kako esin abelon gbo ta ba n kokon jo ko ma yi wa ko si ma wulu fun wa
0: amin ya allah
1: ni aya ta qiyam
0: amin ya allah
1: tabani anabi wa salam muhammad
0: sallallahu alaihi
1: abdullah muhammad ibn abdullah oni ojise kan ti olorun wa si aye olorun ti rawo ojise si waju koda no hadith ko solo ni 313 la tawon jana bi olorun awon ti won jojise nu won awon je 113 ni won ngba 112 ti lo olorun ti rawo yen eyan na na man je awon ojise olorun awon nabi olorun eyan na man je Olorun mo anje ni ko ma jise fa awon edeni to gba eda wo papo eyan lolorun se eyan so awon tolorun ba wa ran yen awon ni o ma nda ju lonu eda Olorun ki gbe ise ran eyan paru paru oporo eyan Olorun ran ise
0: Allahu
1: akbar o mo go eyan Olorun ki ran ise je gbe awon ki yan ma paro yen e le ba lo wa na bi Olorun kankan
0: Allahu akbar
1: iwa ijamba khiyana e le ba lo wa na bi Olorun kankan
0: tawon fi yato sawa na ni
1: awon to ba da ju lonu ile lo mo salesa koda ti kekere lo ti mo boyu to won ti won fi dagba koda ki gba ti won si da na bi Olorun fi je gbojo tan ba pada da na bi Olorun enikan o le le ro book so si won pe iwo iwo ta jo mo ba ti jo mo nse lana lo a tọgbọ da lẹbi ọlọrun lẹni ọmọ ti gbàgbé ni ọmọ bá ti mọ ń kọ ọmọ ọlọrun mọlẹ ọmọ bá ti ń ṣe owó olówó ìṣẹ́ ti sọ́tàwọn ẹ̀nà bí ọlọrun ọlọrun mọ tó wọn tó gbéṣẹ́ tọ́lọ́run fẹ́ fi rẹ wọn ni kán lè bá jẹ model good models fàyè kán wọ́n já wù kọ́ ṣe
0: àwọn
1: ọgbọ́n role model àríkọ́gbọ́n àríkọ́ṣe gbogbo nǹkan lọ́run fẹ́ ká mọ kọ́ lára wọn láti kékeré ṣùgbọ́n nàbí àṣàlám náà ó ń lò pin gbogbo wọn kò sá nàbí mímọ̀ lẹ́yìn kò jọ
0: ìṣọ́lọ́
1: kò sóyì sá mímọ̀ lẹ́yìn tí mùsùlùmí kan bá gbà pẹ̀ nìkan tún wà lẹ́yìn ànàbí ọlọ́ tó jọ jánàbí ọlọ́ ọjọ́ tó ń wò ní jẹ́ mùsùlùmí mọ́ ṣùgbọ́n ọlọ́run rán láti wá kó gbogbo ṣe táwọn ànàbí ọlọ́run ti wá jẹ́ lọ kò wá kó gbogbo ẹ̀ papọ̀ kò rẹ pé kò sí mìtọ́ ló ń fi ránṣẹ́ sí orílẹ̀ ayé mọ́ bó ṣe mú ẹ̀sìn wá ló mú wọnú ọmọlúàbí náà wá ó mú bá ṣe sílé ayé wa lọ́nà tí a sílé ayé lọ́nà rọrùn tátùn bọ́ lọ́nà bá dáadáa tẹ́bù kò sábàlà àgbèsè ayé kan tó yìí sọ lóhùn mú wá bá wa ìyẹ pé òjìṣẹ́ dókàn wà jíṣẹ́ ẹ̀dámọ̀sìn lọ́run nìkan bá ṣe ṣayé gan dábì ṣayé rọrùn ó tún kọ́ wa ká ṣiṣẹ́ ìjẹ́ ẹ̀mú ànábì kọ́ wa sọ̀rọ̀ ó ní ká mọ̀ jẹun tó ń tọrọ jẹ òun ga pẹ̀lú jànàbí ọlọ́run kò mọ̀ tọrọ jẹ pẹ̀lú pé àwọn sàbí gan wọ́n gbéra wọn kalẹ̀ nígbà ayé ńgbè kalẹ̀ pé kódà kò fẹ́ mọ jẹ wá àwa gan rẹ́dì tó bá fẹ́ kó bá ṣe gbówó báyìí àwa gan fẹ́ mọ gbówó kalẹ̀ àwọn síbẹ̀síbẹ̀ kò í gbowó lọ́wọ́ wọn tó bá fi ní ẹjẹ́ adáwó ẹ̀sìn ló nídìí owó wọn ó sì jọ dáa ni tí ẹ̀sìn bá nídìí afẹ́sìn kankan òun gan ni ó sì wájú
0: anabi náà tún níṣẹ́
1: oníṣẹ́
0: but that should be before.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kódà ìgbà tó di pé iṣẹ́ ìgbà tó dáná bí ọlọ́run lẹ́nà ní òráyè mọ̀ làwọn sàbí wa tẹ̀ gbé jókòó àmọ́ kó dáná bí ọlọ́run ń ṣiṣẹ́ ni ìgbà ẹni tó jókòó lè dáràn tó wá retí káyọ̀ sáwọn àmọ́ bọ̀ kódà ó sọ fún wa pé ẹni tó bá di pé iṣẹ́ ká mọ tọrọ jẹ ló sọ di iṣẹ́ tí ìyípa dánwò dé tó ní káwọn èèyàn rẹ̀ lọ́wọ́ ó bá sọ di iṣẹ́ nínú àwọn tọ́ lóhun fi ṣẹ̀sìn lálókè àmọ́ ló ń tọ́ wọn wá àwọn kan wà tó lóun fi wọn ṣẹ̀sìn lálókè àmọ́ kọ́lọ́mọjà wà nù
0: wọn
1: ní wọn lẹ́nu bá sọ iṣẹ́ agbègbà tó sọ di iṣẹ́ kìí ṣe iṣẹ́ tí ìmọ̀ ń ṣe iṣẹ́ àbùkù ni pé tí ẹ bá tẹ́ àwọn ẹni máa ń fẹ́ so mọ́ ìlànà islam pé islam ló ní ká mọ tọrọ agbé àwọn kan wọn ti mọ̀ mọ́ pé islam ló rẹ́ wọn kìí sì wà kìí sára islam o ká sọ sí agbèdì iṣẹ́ kìí sì wà islam ẹ̀sìn ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ o nínú ẹ̀sìn tó tako ìwà bẹ́ẹ̀ ni ẹ̀sìn islam wà tó wà wọn ká gbọ́dọ̀ mọ
0: sẹpẹrẹtì
1: àwọn ẹni fẹ́ so mọ pé islam ló rẹ̀ wọn
0: islam kọ́ ẹ̀rọ bá ti rí ẹnìkan ti tọrọ ọtí mọ pé
1: ẹ̀rọ ìbámu ẹlẹ́ àná wọn fẹ́ tọrọ náà nìyẹn
0: àdánwò
1: ló débà tó sọ dàgbẹ́ islam dẹ̀ kó rojú sí ṣùgbọ́n ní islam gbogbo tó bá lè jẹ́ ká yẹ ọmọ ẹ̀dẹ́ yẹn rọrùn islam mú wa sọ ànábì ọ̀rọ̀ sálám ó fi àpèjúwe dáadáa lílẹ̀ fún wa nípa bá ṣe sin lọ tọ́lọ́hún fi gbà lọ́wọ́ wa gbogbo ẹ̀sìn téèyàn bá ṣe tọ́lọ́hún bá gbà ẹ̀sìn tó bá ṣe lọ́lọ́hún gbà lọ́wọ́ wa bá ṣe kírun a gbọ́dọ̀ fi wọn wájọ tiẹ̀ ká fi gbàgbọ́ wájọ títí ẹ̀ ká fi ímọ́ni wájọ títí ẹ̀ ká fẹ̀sìn wájọ gbogbo ohun tó bá ṣe pátá lẹ̀sìn lọ́dọ̀ lọ bákan ká fi wàjọ ká mọ́kànmọ́ téèyàn bá mú wà nàìjíríà sálà ọlọ́run ni ànúbì ní kúlùkù alukur'an ọlọ́run ni ìwà táwọn bí ń wo ni ìwà tó dáa jù wọn lọ bí wọn yàwá ṣàlérè pé ìwà wọ́n gan lànà bí ń wu ó ní kánà kúlùkù alukur'an tẹ bá ti ránà bí báyìí kur'an náà lẹ́rìn yẹn tẹ bá ti ń ka kur'an ní ìwà nàbí náà lẹ́ǹkan ìwà ẹ̀yí kò síra wọn tí mo jẹ́kọ̀ fún gba wa tí adọ́mọlé kí àtàwọn àfa wa náà pé kò yẹ kí wà àfa àtakò kur'an.
0: Nǹkan tí mo fẹ́ sọ ni pé òun ò kí ń ṣe anything contrary to Quran.
1: Kò ta Quran wọn.
0: Tẹ bá ti rí inú Quran ó pín mí ìgbà náà bí ń ṣe nìyẹn.
1: Àkọ́dà àfa tẹ bá ti ń káwà kan nù Quran ìwà nàbí gangan lẹ́ǹkan yẹn ìwà tó ń wù gangan ni wà Quran méjì ò ta Quran wọn. Ṣé ìpèníṣẹ́ máa ń bú yẹn nísìsiyìí pé àfa ọ̀rẹ́ ẹni mi nẹ́gbẹ́ máa wò ṣe mí kò yẹ ká fa rí bẹ́ẹ̀. Ó yẹ kí ṣe àfa kó bá ń tó wà nù Quran mọ̀ tó gbọ́ àfa lórí ẹbí sẹ́ǹtì ànábì lónìí. Ipò táwọn ẹbí dó sí lánàá àwọn àfa ló dó síbẹ̀ lónìí. Ṣọ̀gá wa tá a sì fẹ́ dó sípò rẹ̀ bó ń ṣe rí nìyẹn. Ìwà rẹ̀ àti Quran ò ṣèlè lára wọn. Tí ẹ táfà náà bá dúpọ́ àfa ẹ̀sìn ló náà lónìí tí wà rí wà bá Quran mu kò yẹ ìyá àfa rẹ̀ wò.
0: Ẹ jẹ́ kí a wá lọ síbi ìwà nẹ́bì gẹ́gẹ́ bí a ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé gbogbo aspect of life tí à ń lò lénìí tàbí tẹ́ni kan lè fẹ́ occupy náà làmì náà bí náà occupy. So as a leader gẹ́gẹ́ bí ànábì ṣe jẹ́ a spiritual leader so also is a political leader. Ìyẹn tó túmọ̀ sí pé òṣèlú náà wà nínú
1: odari ìlú odari ẹ̀sìn
0: gẹ́gẹ́ bí olórí bó ló ṣe combine méjèèjì papọ̀ tó dẹ̀ ṣe rí ṣe.
1: Oríṣi ìwé ẹ̀rí pé
0: káwá mú kan bẹ̀ láti fi kọ́ àwọn olórí.
1: Ẹ gbé ẹ̀sọ́sìn gbà níbi jẹ́ olórí ẹ̀sìn. Ìjọ olórí ẹ̀sìn ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà máa ń lọ gbé bá. Olóńkí wákàtí márùn-ún fún wọn. Tó bá ti jẹun afẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn ọ̀nà máa ń lọ bá. Tó dẹ̀ ń ṣe bí ọlọ́run ṣe fi ràn. bẹ́ẹ̀ náà ló ti ṣe wá darí ìgbésí ayé àwọn èèyàn tí wọ́n wà núlù. Ó darí ìgbésí ayé tó jẹ́ mùsùlùmí tíṣẹ́ mi wọ́n rọrùn. Ó tún darí ìgbésí ayé àwọn tí wọ́n ṣe mùsùlùmí.
0: Bí mo fẹ́ ká lọ gan ni ṣe mọ̀ pé nígbà tí Ànábì wá dé Madina. That is when he assumed the position of a political leader. Tori pe o ba awon ti won ki se muslimi na nbe. Ko de compel won lati de muslimi. O wa ajo se wa wa laarin awon mejeji.
1: Won de jo
0: kakura won.
1: Ko da kan nigan to sele. Ngba ti won lo jagun kan, nkan mo nko awon yan leru. Gbe bo si wa ni gba yin gbe Islam lo mu wa. Ti ba ti jagun, awon ko bori awon kan.
0: Tori e
1: bo ni ti pe ti pe. Mo ko won leru. Àwọn akọ àwọn kan ogun dá kọ́kọ́ jà àwọn mùsùlùmí ló bogun bá dèrè. Wọ́n bá ti wọ́n kó wọn lẹ́rú àbí wàá gbé kí ni ká jẹ fáwọn ẹrú nísìn. Yorùbá wàá gbà mọ̀ràn pé ẹja gbowó lọ wọn ká fi tún wọn lẹ́rú. Káwọn sáré sọ̀rọ̀ wọn ká gbódè máa bá ji wọn lọ. Káwọn tó máa gbó lọ wọn tí wọ́n wá mẹ́ nìkan kò sówó sódì mùsùlùmí olóhùn di mùsùlùmí o. Òun sì lè wo àbí òsù tẹjọ́ ìfúrẹ́ fọ́ sí ẹ pé ó wà lóko ẹgún tó sọ pé òtún lè gba Islam. Wọ́n lè jẹ́ ń pa nígbà tó olóhùn sí Islam. Ẹ gbé Islam ìṣẹ́sìn tó ń jẹ́ àwọn èèyàn ń pa wọnú Islam ara o. Ẹni tó bá wù ni o tí ò bá ti wù yóò mọ gbégbèsè ayé àlàáfíà. Tí ìgbà gbogbo ṣẹlẹ̀ tán jọ pàdé lójú ogun tí ò bá rí sógun wọ́n jọ ń gbé ìgbésí ayé àlàáfíà ni. Ó dẹ̀ ń ṣe déédé pẹ̀lú àti mùsùlùmí àti ìṣe mùsùlùmí. Ìjọ kan nǹkan kan ṣẹlẹ̀ tí tó pa àwọn káfírì pọ̀ àti mùsùlùmí. Mùsùlùmí yẹn jẹ káfírì kan lówó. Mùsùlùmí yẹn jẹ káfírì kan lówó. Mùsùlùmí yẹn káfírì wa ń sọ̀rọ̀ sí mùsùlùmí tó ń sọ̀rọ̀ sí gan. Àwọn mùsùlùmí àwọn sàbí wà ń bẹ̀ tí wọ́n àìsí ẹgbẹ́ kánà bíi bú káfí àmì nírọ̀
0: ó gbèjà
1: iná lè sọ ibẹ̀ hakimọ̀ kọ́ ọlá ẹ ń tẹ́ ẹjẹ lówó lẹ́ẹ̀bẹ̀ kó ṣe sùúrù o. Ẹ sọ aṣọ fún èèyàn yín kó náà san gbèsè ọrùn ẹ. Ẹ sọ fún èèyàn yín kó san gbèsè ọrùn ẹ.
0: Òun
1: ẹ̀tọ́ ni kó sọ̀rọ̀ ẹ lè blame ẹ̀ bó ṣe ń sọ gbogbo ẹ̀tọ́ ẹ̀ lówó tí wọ́n jẹ́ níbi tí ààyè gba àwọn èèyàn dé.
0: Ẹ ń sọ̀rọ̀ nípa ìgbà tí wọ́n ti ogun bá dúró dé pé Ànábì ní kí ni ká ṣe fún wọn. He did consultation then. Ẹnìkan nínú àwọn sọ̀hábà ní kí àwọn gbowó lọ́wọ́ wọn. Ẹnìkan wá mú àbá wá pé kán jẹ́ kí nígbà tí àwọn kan wá láwọn olówó lọ́wọ́. So mo rò pé nǹkan kan fi ransom wọn ìbẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ lọ. So despite the fact that they were non Muslims, wọn ò dẹ̀ ní nǹkan tí wọn lówó lọ́wọ́ kí ni wọ́n wá ṣe ńgbà yẹn.
1: Àwọn tí àwọn tí bàbá lówó wọn wà ní ẹ̀kọ́ tó bá wà lára nǹkan tó bá mọ̀ kọ́ àwọn èèyàn kọ́ àwọn mùsùlùmí dẹ́yìn pé Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ṣíṣe báyìí ló mọ̀ fi kọ́ àwọn mùsùlùmí ìmọ̀ báyìí ló mọ̀ fi kọ́ àwọn mùsùlùmí tó bá ti kọ́ wọn ó ti lọ náà ni ó ti dọmọ lóyàbí. So láti tatìlẹ̀ wọn kó wọn kúrò lábẹ́ oko ẹrú náà ló fi ṣe bẹ́ẹ̀. Ibi ebe yẹn wa nílùú mọ́kà gbọ́dọ̀ bá kiri tó mú mọ́ yẹn wọ́n ní ebe yẹn wa mọ́kà náà ni wọ́n. Wọ́n kàn gba Islam náà ni ẹ̀yà fi wọ́n ẹ̀ lẹ́yìn wọ́n ti ní nǹkan kan láfi yọ̀ǹda wọn. Wọ́n kàn sàgbà nǹkan kan ni wọ́n láfi mọ́ ẹ lọ. Gẹ́gẹ́ ayé ṣe gbàngbà yẹn tí ọmọ nǹkan Islam ògùn ọ̀fẹ́ kan kú wọn lẹ́rú.
0: Wọ́n mú wọn dandan kan gba ẹ̀sìn.
1: Wọ́n jẹ́ wọn pa
0: wọn. Wọ́n dẹ̀ torí yẹn kan láwọn fẹ́ pa wọn.
1: Ara wọn pa wọn. Ànúbí ò pa wọn. Wọ́n lè pẹ́ wọ́n tún ti wà lóko ẹrú. Táwọn púpọ̀ àwọn jọ́nà ẹrú ni ẹrú ò ní ẹ̀tọ́ kankan jọ́nà. Ẹrú ò lẹ́tọ́ kankan. Kódà ṣe àìmí tó ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run kọjá lọ́jọ́ kan. Ẹnìkan wá fẹ́ bèrè owó lọ́wọ́ ẹ̀. Ó kàn lọ́kà aṣọ mọ́nà bí lọ́run. Ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ olo president orílẹ̀-èdè náà bá nà bí ìṣirò fáwọn aráàlú tó. Àwọn tàbí ètò gbà irú èèyàn wọlé lé àmì ìnáfilẹ̀ filẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹfúnmilo òfẹ́ gbà náwó òlu ni àbí ẹni tó wà lọ́wọ́ ẹfun lówó kó wọn bá tiẹ̀ lọ. Ìgbà tó fi fọ́nra sànà bílẹ̀ tí wọ́n lọ ya ọmọ Saudi ẹ̀yìn púpa ni aṣọ tó fún mọ lọ́run ó ti dáran jẹ sọ̀rọ̀ ẹ̀. Síbẹ̀sì ànúbí sọ pé kànà ó fún ní ẹ̀tọ́ ètò fẹ́ gbà ó sì ń bá ti tiẹ̀ lọ. Sáwà tiẹ̀ làṣẹ́sì sá lè súnmọ́ lórí kankan lásìkò tá a wà ọ̀nà wọ́n jìn sí wa. Èyàn ò lè fọwọ́ kan mọ́tò olórí gẹ́gẹ́ bí tó jẹ́ fọwọ́ kan gangan lásìkò tá a wà.
0: So láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwà Ànábì ìwà tó yẹ ká bá lọ́wọ́ àwọn olórí
1: mi.
0: Ànábì jẹ́ olórí tó dẹ̀rọ̀ fún àwọn aráàlú débi pé ẹ̀rí wọ́n ní àwọn tí wọ́n gba ẹ̀sìn gan lọ́wọ́ ànábì ìwà ẹni wọ́n fi gbà kì í sọ̀rọ̀ ẹnu
1: ìwàlúpọ̀ ju
0: mímọ̀ bóyá bóyá lè sáré rán wa létí ìtàn kan wọ́n ní arábìnrin kan
1: bẹ́ẹ̀ ni ìyàgbàlagbà
0: kan
1: tó ń gan tó ń kó mọ́ kìlọ̀ fáwọn ẹgbẹ́ mọ́ tẹ̀lé ọmọ kan o tó ń sọ pé a mọ̀ sí òṣàmọ́ ẹ mọ́ búkú lọmọ yẹn o tó sì ẹgbẹ́ sí nǹkan tuntun kan báyìí ìdé in tó mọ̀ sọ fáwọn èèyàn nìyẹn ó wá ń kọjá lọ lórí ẹrù dání àbí ìbá lọ bá gbẹrù lọ́wọ́ ẹ̀ àwọn àjọba ni inú ẹ̀ wá dùn pé àmì ìṣe dáadáa sọ wọn náà bí ọlọrun ni nígbà tí a bá fẹ́ síyàn lògbò jí iṣẹ́ olóore kan ọmọ kan wà mọ́mọ́ dùn ni mọ́ tẹ̀lé o gbogbo ọmọ dáadáa ni wọ́n yí wọ́n pé bànẹ́bí gan-an ni
0: òtúbátọ̀
1: bí wọ́n ní bànẹ́bí ni ẹjọ́ náà lè gbà sílámù tó mọ tán ní amọ́ tẹ̀lé rè ṣé wọ́n ni òun kò di mùsùlùmí
0: lọ́wọ́
1: bá mi sì fi wà ó ṣe kú kọ́lọ́pọ̀ yẹn wọlé sínú sílámù ni bẹ́ẹ̀ làmì ìmọ̀ ń tọrẹ kódà ọrẹ ànàbí ẹ̀sán aláǹdó sọ̀pọ̀ ọlọ́pàá lómi tó di mùsùlùmí tó ń ẹwọ wọn ní ọlọgbà sílámù láti gbà sílámù báyìí owó gidi ni ó gbé fún ọ ohun kan sì sọrọ àmọ owó òlu ni kò mọ dé mọwọ kó wọn mọ dáná ẹ bá ti mú kàtà sínú ọmọ ìlú bí mo kó fún wọn ni wọ́n yàjọ́ kàlà wọn kan wá béèrè nǹkan lọ́wọ́ ẹ gbogbo tó ń lọ kó lẹ́tàn wọ́n tún wá tuntun béèrè wá dá wá ká lára ní ní nǹkan kan mọ ni sẹ́yìn tí nǹkan kan bá wà lówó òlu mi lè kó pamọ́ láíláí mi lè kó pamọ́ láíláí fàmí lawọ àwọn ọmọ ìlú gbádùn àwọn káfíìnì àwọn tí wọn ṣe mùsùlùmí gan gbádùn káfíìnì àwọn mùsùlùmí.
0: tàbá wá rí àwọn mùsùlùmí nínú òṣèlú wa lónìí bóyá tán wà nípò kan àbí òmí gẹ́gẹ́ bí rúta sọ lọ́sẹ̀ tó kọjá pé ẹnìkan tí wọ́n fi sípò kan tó lóhun òun ò rí nǹkan kan wọn fóun níṣẹ́ kankan fó dídí oṣù bíi mẹ́fà
1: mo
0: sì ń gbowó òlù wọn gba ẹ̀jẹ̀ kémi kú ọ̀nbẹ tábà rẹ nìkan tó wà nírúpọ̀ yẹn tí wọ́n dẹ̀ ń kówó òlù fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ constituency project constituency kinní kan tí wọ́n ń kó fún àwọn èèyàn tó dẹ̀ jẹ́ bíi mùsùlùmí tóun náà wá wà lára àwọn tó ń pawó yẹn mọ́ka kí ni ọ̀nà àbáyọ.
1: ṣeré téèyàn bá jalè gbogbo olè ni ò dá àmọ́ téèyàn bá tún jalè ìlú ó burú ju kéèyàn jalè individual lọ báwo ni ṣe owó ọyọ state àbò owó nàìjíríà téèyàn bá mú gbogbo nàìjíríà ló ti jalè lé ẹṣẹ ẹ tún pọ ju kí nǹkan jalè lásán lọ ẹjẹ fún sample kan gbà tó sọ lọ́wọ́ láyé wọ́n ń bọ̀ láti ibì kan ni wọ́n ń kó ẹrùjò pọ̀ bọ̀ wọ́n lọ jagun náà ni wọ́n ń padà bọ̀ wọ́n ti wá fẹ̀ wọ́n á rẹ̀wọ̀n síbi kan ní káwọn sinmi ìkan náà òṣèlú má lè fẹ́ sinmi bẹ́yìn àwọn ará kùnrin tó kọ́ ẹrù náà wọ́n máa fúlódù ẹrù kó lọ́rùn wọn wọ́n máa kọ́ ẹrù yẹn kó káwọn ará sùnmí náà lè sinmi nígbà táwọn ti ń sinmi kí ará kùnrin náà relax ẹni tó wọ́n ń kọ́ àwọn nǹkan yẹn àti ó ti mú nú ẹ̀ pamọ́ ẹ máa wújú bí ọlọ́run wọn kan àtàwọn ọ̀tá tí wọ́n lọ jagun àti wọ́n ń tẹ̀lé wọn bọ̀ àwọn òde mọ̀ wọ́n kàn rí bíi strebule ọfà kankan wà láti inú wíà wọn tó ti wá ó kàn bá ni àwọn yòókù ti lọ sùn wọn nìkan ló kù tó ń já kínní ó fà ṣe bàbá ẹ ó kàn nà lẹ bẹẹ ni ó ṣe kú nìyẹn àwọn sáré bá sáré jìde gìrìgìrì àti wọn fi dé wọn mọ àwọn ẹni tó ta fà wọn bá gbé òun ẹmí ti bọ lára ẹ wọn ni iṣẹ ikú ṣẹdí ló kó màlù jẹ náà ni ibi tọ́lọ̀ la ti ń bọ̀ kò jí ìdílé tó fi kú wàtáwọn bíi pé sẹ́yìn tó kú rè ẹ̀mí ni bó ṣe wà ó ti ń jóná lọ́dọ̀ lọ ẹ lọ tú ara ẹ wò ó ti mú nínú ẹrù lù iná sàmù lata látẹ̀tẹ̀bọ̀ alẹ́ iná rọ aṣọ kékeré tó jí mú aṣọ lẹ̀ lọ jí mú ó ti gbiná mọ́ lára
0: wípé
1: dúkìá ìlú dúkìá gbogbo èèyàn ni a sì tí ì pín ó dá a mú bẹ́ẹ̀ ni ẹni tó wá mú aṣọ kékeré láì bíi ní ojú dọmọ iná ẹ bá jí wo lù ńkọ.
0: ó la ṣe afẹ́ ṣe báyìí.
1: ànábí inú tí ìsìlámù tó korojú sí òní kí ẹ máa jí dúkìá lù mú ẹ bá dẹ̀ ń jí mú kò ṣeré ẹ̀ láǹfààní gbogbo tó bá fowó yẹn kó jọna yóò padà kó lẹ́jọ́ kan náà ni yóò lọ́mọ fèsì wà lálà lókè àmọ́ wájú ọlọ́run tó tá a rọ gbọ́ àwọn tó bá wà nǹkan òṣèlú ẹ má jà kó lù nítorí wọn bá kọ fún wa ó ti ẹjẹ kó tó wa lọnà ti halal àwọn tá a bá dẹ sùnmọ wọn náà káwọn náà bá wọn sò tọrọ ìwé lómi ìgbàlú máa ń tì wọn gbé ẹ ti wà ń bẹ báyìí ẹyin náà kò tì yín ẹyin náà kò tì yín.
0: oníṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wọn míì àdúnà ẹnìkan sọ lẹ́nu jọ mẹ́ta yìí pé àwọn scholars gan ìyẹn pé àwọn olórí ẹ̀sìn gan àwọn níṣòro òlú yìí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kúkú ń kówó yìí bá bá wa lọ́wọ́ àbọ̀ náà ọ̀dọ̀ àwọn
1: ìkànnì
0: wọn náà ń kogbà.
1: kò sẹ́yìn tí òṣèlú kan tí ò fẹ́ ní ẹnìkan tó bá sí lábẹ́ nínú àwọn olórí ẹ̀sìn bí ó jẹ́ tẹ̀sí ìsìláàmù bí ó jẹ́ tẹ̀sí kìrìsìtẹ́nìtì ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ẹnìkan tó bá sí lábẹ́ nù wọn tí wọ́n sì ń sòdodo ọ̀rọ̀ fún wọn wọn kàkó náà fẹ́ gba tiẹ̀ bá yá ti kó wá fà wá ìyókù ti mọ́ tó bá ti tọ́jú àwa ó tọ́jú gbogbo òlu
0: tọ́jú gbogbo jẹmọ́ inshallah bi kura tira amon mo so fun wa pe titi ti osu rabiul awwal yi ti yo fi kole ohun na ni a fi ma soro anabi eyin na tun wo yi ti agbo loni yi papa julo fun awa ti a je olori tabi adari ni po kan abo mi ninu ilu wa yi ti a lo ngba owo lo ta wa nro boya bi igba ta ri fa be ha olorun se enikan kan ku si nbe won ku moye ti mo gba to ba ti wa de yo wa ra machine iranso bi mewa kan dryer bi mewa yo sa fi ru awon eyan loju ni ah o ti se orisirisi nkan te ma gbo ni pe o n de ti kole si bodija ti kole si alalbosa
1: ilonibo
0: ti wa nlu ebo ati be be lo a ri pe gbugbu awon kan won yi ko se wa ni anfani to be ju be lo gege bi muslimi to ba je pa ba se islam yi gege ba na bi se se ngba to wa laye ni koda o se se ki ara ki islam ko tara wa won awon ki se se muslimi se je ki o se se ki islam tara wa won se bi aibu lagbaja o tamelo tori na mo fi ni pe inshallah bi qur'an rahman nibi ti ade ni ohun na ni a ma danu duro lori oro itangbisi aye anabi wa muhammad sallallahu alaihi wasallam titi di ose to nbo ohun na ni awo ma pari maulid nabi yeti wa ko dabi awon kan to je pe titi di december titi di koda ti ramadan o fi de maulid nabi na se lo ti wa ori be ti osu yi ba tin kole inshallah bi qudrat rahman ohun na lawa na ma se grand final oro nipa annabi so ustaz wa jazakumullahu khairan titi di ose to nbo ti a tun ma wonu eri itangbisi aye annabi lo iti a fi pari re ohun na ni adura amo ki a to sadura fun ra wa e je ki a tun doke lohun

0: ama binum gege bi mo se man so nti mi o fe ki a fi owo degbere mu bo ti ule okere mo ti a fe ki gbogbo wa ka lo tara ito yi mo ohun na ni adura o e ri pe mo so fun wa bi pe eni ti a n soro re yi ti se oga wa anabi wa muhammad sallallahu alaihi wasallam ki fa adura sere anabi ba fe mu omi yo sadura to ba mu omi yen tan a sadura ta anabi ba fe wo aso a sadura to ba tun fe bo aso yen le a tun sadura bo ba fe wole igbesan a sadura bo ba fe jade nbe a sadura ni ori life anabi kan ti o ni adura ninu so koda nigba ti mo examine lifestyle yen ni awon igba kan mo how come bo ni gbogbo ba na bi ba fe wo mosque a sadura bo ba tun fe jade nbe a tun sadura ni to tun mo si pe role opposition ti prayer to occupy ninu life wa ko kere o e ma je ka fadura le o before you enter your car make sure you pray and where you are coming from out from your car make sure you pray opolopo awon bi ti a tin se kini ti a tin gbe gbagile leyi nitori na mo fi ni pe message ohun na ni eleyi ta nse yi nibi yi ohun na ni a ti ma danuduro amo ani danuduro afi ka sadura fun gbogbo awon ti won je ki eto wa ki o ma rorun latori ibi to ti bere latori iya wa bademo si iya dada gege ba se man so gigun emi ati alafia olon ko ma saba wa fun mama en to je oga agba wa ni le se yi Emmanuel Ojo Oluwa dakun olon ma saba ba wa kon omo se ile ise yi majo daru mo won lowo la la ilaha illallah ala muhammadur rasulullah sallallahu alaihi wasallam e wa ri awa na ati gbogbo eyin ti a jo n seto yi nile te n gbadun eto yi enikan pe mi lose to koja ngba ta pari eto gbogbo won be lo abe olohun oba to ni anu e olohun ma je ko fi eni kankan wale ma je ki anu olohun ko dagbere ninu aye eni kankan wa e wa ri awon stars wa ti a n pe ti won je wa ni gbogbo igba yi koda a tun ri owo moto fun won funra won ni won se kini ni won awon na fi yen da si tolohun lati wa se leyi idi niyan ta fi n pe yin pe e ma je ki eto wa e ma je ko so wa e ma je ko so wa e dakun e gbe gbogbo nkohun te ba ni wa lati wa fi ba wa da si lati wa fi ran wa lowo e fe polowo ja yin ni e fe polowo le ise yin opolopo yin muslimi le kuku ni ile ise lọ́sẹ̀ tó kọjá nígbà tí mo sọ èyí tá wà gbọ́ nìyẹn bá ṣe gbọ́ nìyẹn bí mi ṣe kà níbi tí mo ti kà nìyẹn pé ẹ̀rẹ̀ alájẹwà taiwo azan ogogo ọ̀rọ̀ mọ́ṣábà wa kẹwọn pé wọ́n gbé 25 million lẹ̀ wọ́n láwọn fi dá sí bí nílò wọn bí mi ṣe gbọ́ ní tèmi bí mi ṣe kà nìyẹn àmọ́ àwọn kan ni wọ́n lọ gbé fún mọ́mi pé kí mọ́mi gbà kó fi kó gbé pamọ́ ni wàláwọ alam a sì ń bẹ ọrọ kéré bí ò bá sì lè a máa dín àmọ tá a fẹ sọ náà ni pé gbogbo ẹyin tẹ wá jẹ mùsùlùmí tẹ ní tẹ lè fi ran ètò yìí lọwọ ẹdákun à ń bẹyìn ni ẹ bá wa gbé wá kẹ wá fi ṣe kíni o kẹ wá fi gbé islam lo lárugẹ mo dẹ sọ fún yín pé méjèèjì ẹ gbẹsan láyé tún gbàǹjọ ń gbèdé àkẹyàmọ inshallah bí kò dára tẹra amẹ torí náà níbí yìí òun náà ni a ti máa dánu dúró lónìí títí di ọjọ mẹjọ ẹ má gbàgbé tó bá ti di aago márùn ẹ jẹ kí àtúnjọ pàdé inshallah bí kò dára tẹra amẹ kọlọn kò má ṣàṣọwà ta ọjọ mẹjọ jimọ tèmi má jà fi dágbére fáyé ètò tòní tán náà ta ṣe má jà fi dágbére fáyé lórúkọ gbogbo àwọn tí wọn jẹ kí á mú ètò yìí wá sí etí gbọyìn òun náà ni èmi alhaj fakile zakaria asbinallah náà ni mo ń kí yín pé assalamu alaikum wa rahmatullah ustaz ẹ̀yin náà dàgbére fún àwọn ara lé.
1: sáàlàjì ìdíjọ mẹjọ táti pàdé kọlọ ṣẹ ní kọkàn wa.
0: amiina yàrá assalamu alaikum wa rahmatullah wa barakatu ma salama.
2: nǹkan burúkú ayé ń dà dàrí kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM. Nga agbemagbe.

ó já ṣe mọ̀ pé láǹfààní láti darapọ̀ mọ́ wa ìyẹn lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ wa. Ẹ wò tẹ́ bá ti wọnú Blue App yẹn, ẹ search fún West Radio 893 FM fan page, West Radio 893 FM fan page. Tẹ́ bá ti wọlé síbẹ̀, ẹ jọ̀wọ́ ẹ má wọlé lásán o. Ẹ tẹ like yẹn, ẹ share sí gbòòrò ayé. Ṣé ẹ ráwọn comment ẹ bá ń drop, gbogbo ẹ̀ la máa kà sí gbòòrò ayé. Àwọn tèmi ti gbórí wọlé, mo ti ń rí wọn. Adékúnlé Òjò Christiana, onírèmọ̀ tanátaná, great job, keep it up. Oya Stella Temi Fagbayike, àwọn èèyàn sa Adélérè, àwọn èèyàn Chelsea nìyẹn. Oya Onis Friday edition with Oluwaye Man United. Oroku Promas, Raymond, good evening bro. How is Merseyside versus Manchester gonna be? Kò sí wàhálà, wọ́n ti kúrò ní Merseyside o. The Ipswich Stadium náà wà báyìí. Ṣé rí gbogbo stadium yẹn? Lóòótọ́ Máyù jẹ́ ìyá ńbẹ̀ ní sáà tó kọjá. Ẹ mọ̀ pé nígbà tí Everton gba rẹ́kàd tí Máyù lọ ń dunú, yí pé wọ́n máa play pẹ̀lú 10 men. Nígbẹ̀yìngbẹ́ ṣe rí aṣọ́lé Everton yẹn, ìyẹn Jordan Pickford ó yarí mọ́ Máyù lọ́wọ́ o. Ṣé ti sáì máa rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀? Ó dìgbà yẹn ná. Ṣe mọ̀ pé láàkàkiri orílẹ̀-èdè Europe, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé lẹ́yìn tó bá tún di ọ̀la ńkọ́. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé lọ́la, àmọ́ ṣe rí kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́yìn. Ẹ jẹ́ ń wọnú ìròyìn lọ, kí n kà sí yín létí, kí n gbé yín débẹ̀ àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó yá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ikọ̀ Real Madrid. Oya Frank Garcia, ìyẹn ti sọ̀rọ̀ o, agbábọ́ọ̀lù ikọ̀ Real Madrid. Oníṣẹ́ rí Jude Bellingham tẹ́ ń wo yẹn. Tá a bá ń sọ̀rọ̀ agbọ́wọ́ àárín tó dáa jù káàkiri àgbáláyé. Ó ní Jude Bellingham jẹ́ kan nínú wọn o. Mo mọ̀ pé àwọn agbọ́wọ́ àárín pọ̀ o. Àwọn agbọ́wọ́ àárín pọ̀ tán dáa, àmọ́ ṣe rí Julian Alvarez, ìyẹn Julian Bellingham, ní wòye ti tèmi.

ó yá mo gbé rapá mo kúrò níbẹ̀ yẹn ó dínú ikọ̀ PSG ṣe rí ọmọ ọmọ tí Barcelona ṣe tà fún PSG mo sọ nípa Ferran Torres Ferran Torres ti sọ̀rọ̀ ó ní ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ Barcelona ìfẹsẹ̀wọnsẹ̀ Barcelona ti PSG ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa lágbára ní ṣe mọ̀ pé ikọ̀ Barcelona tá a bá ń sọ̀rọ̀ UEFA Champions League wọ́n jẹ́ ọ̀kan gbòógì lára ikọ̀ tó dá ẹ̀yin náà wá wo ikọ̀ PSG ẹ mọ̀ pé back to back náà gbà wọ́n gba ife ẹ̀yẹ Champions League wọ́n gba méjì lera wọn ṣáwa náà wá kéré nú ayé ni ó ní ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ kojú Barcelona èmi ò wá ṣeré nínú ikọ̀ PSG rárá o ẹ wò yín gbóná wojú Barcelona ó yá Ferran Torres ló sọ yẹn ó yá pápá aṣọ́lé tuntun tí Chelsea ṣe rà mò ń sọ nípa Emiliano Martinez ẹ mọ̀ pé aṣọ agbábọ́ọ̀lù nọmba 26 òun ló wọ̀ sọ́rùn nígbà tí Chelsea kojú Brighton lópin ọ̀sẹ̀ tó kọjá ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ tí Chelsea máa gbá kojú ikọ̀ Arsenal kété tí Sanchez ti darapọ̀ mọ́ Como pẹ̀lú àdéhùn aya aláyàálò ṣe rí Sanchez ti pààrọ̀ aṣọ o aṣọ ìgbábọ́ọ̀lù àkọ́kọ́ ìyẹn nọmba 1 òun lẹ máa rí lára Sanchez ó yá ó ti kéde ìfẹ̀yìntì ẹ mọ̀ pé Lionel Messi ló kéde lópin ọ̀sẹ̀ tó kọjá ó yá ẹnìkan ti tún kéde o agbábọ́ọ̀lù ikọ̀ Manchester City nígbà kan rí ó kópa fún ikọ̀ Roma ó sì kópa fún Fenerbahce mò ń sọ̀rọ̀ nípa Edin Dzeko ó ti kéde ìfẹ̀yìntì ó lóun ò ṣe mọ́ o ta bá ń sọ̀rọ̀ agbábọ́ọ̀lù ìyẹn Edin Dzeko ọmọ orílẹ̀-èdè Bosnia Herzegovina ó lóun ò ṣe mọ́ forílẹ̀-èdè òun ó ti kéde ìfẹ̀yìntì ó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ 151 ìyẹn fún orílẹ̀-èdè Bosnia ó sì mí àwọn 73 goals ó yá mo dénú ikọ̀ Manchester United olùkọ́ ni Manchester United mò ń sọ̀rọ̀ nípa Michael Carrick ó ti sọ̀rọ̀ lórí Joshua Zirkzee ṣe dámọ̀ tó pera rẹ̀ ní 9.5 ó lóun ń ṣe agbọ́wọ́ iwájú ó ní 9.5 ló ń wo ó ní òkín ó lóun ṣatamátàṣe ó yá Michael Carrick ti sọ̀rọ̀ ó níṣẹ́ rí èmi Michael Carrick ó fi ọwọ́ lu àyà lẹ́ẹ̀mẹ́ta ó ní mò ń sọ fún yín sẹ́ àní mo nígbàgbọ́ nínú Joshua Zirkzee ṣe mọ̀ pé Joshua Zirkzee ìyẹn ti gbìyànjú láti fi kọ Manchester United sílẹ̀ àmọ́ ọ̀rọ̀ wọ̀ láàrin Man U àti ikọ̀ Fiorentina tó fẹ́ gbé Everton tún gbórí wọlé Man U ní aláwa ò tàsẹ̀ ó yá Michael Carrick ti wá sọ̀rọ̀ ó ní mo rí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó mọ̀ kan tó ń ṣe agbábọ́ọ̀lù tó sì lè ṣe dáadáa fún ikọ̀ Manchester United fún ìdí èyí Kerry Joshua Zirkzee kò sí fún títà o. ó yá pápá mo dénú ikọ̀ Real Madrid padà ó yá olùkọ́ ni Carlo Ancelotti ẹ mọ̀ pé ó ti fìgbà kan kó Real Madrid sòdírí ó ti sọ̀rọ̀ lórí olùkọ́ni tuntun ìyẹn olùkọ́ni Jose Mourinho ti Real Madrid ṣe gbà ó níṣẹ́ rí Mourinho tẹ́ ń wo òun èmi àti rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá o mo mọ̀ pé ó máa ṣe dáadáa fún ikọ̀ Real Madrid mo máa ń pe Mourinho lóòrèkóòrè pé ọ̀gá Mourinho wà ń bì bó ni kí n ṣe gbáfẹsẹ̀wọnsẹ̀ bákan náà Mourinho náà máa ń pe èmi ṣe rí Mourinho tẹ́ ń wo òun great coach ni mo sì nígbàgbọ́ pé ó máa ṣe fantastic job ó máa ṣe dáadáa fún ikọ̀ Real Madrid ó yá pápá inú ikọ̀ Man City mo dé Enzo Maresca olùkọ́ ni ikọ̀ Manchester City ó níṣẹ́ rí ọmọ tuntun tá a ṣẹ̀ gbé mò ń sọ̀rọ̀ nípa Lima Ndiaye ọmọ tá a ṣẹ̀ gbé nínú ikọ̀ Everton ó lọ́mọ ìmọ̀ dá o ó ló dá gidi gan ó níṣẹ́ nígbà tí mo wo nígbà tá à ń gbaradì ó níṣẹ́ nígbà tó mú agbọ́wọ́ ẹ̀yìn kan tó bù gé lórí pápá ó ní inú mi dùn gan o inú mi dùn sí Lima Ndiaye ó ní ẹ̀rí bẹbẹ nígbà tó bá ń kópa fún Manchester City ó yá pápá wọn ti kéde wọ́n kéde nínú ikọ̀ Man City àwọn tó jẹ́ captain Manchester City ó yá wọ́n kéde ẹni àkọ́kọ́ wọ́n ní Ruben Dias ẹni aládìí tẹ̀lé McGuay tẹ̀lé ṣe wá wọn fẹ́ni kẹrin ṣe Donnarumma wọ́n ní Donnarumma lẹ́ni kẹrin lápá abíbẹ̀ yẹn ó yá pápá mo dénú ikọ̀ Manchester United Brian Mbeumo ó ti sọ̀rọ̀ nípa Marcus Rashford ó ní lóòótọ́ èmi ò sí bí ní sáàbì méjì sẹ́yìn ó ní kété tí Marcus Rashford dé ẹ mọ̀ pé ó lọ sí gbà nínú ikọ̀ Barcelona
oya o ni ni kete to de nu kan Manchester United pada o lo se dada o oni se ri gbogbo awon igbaradi tan se oni ko ti e da bi en po fi ko ma yu le oni se Rashford ten wo yen oni nu mi dun si gidi gan pelu bo se n se pelu wa ninu papa se lori papa se re iyen ni papa se re Manchester United oni Marcus Rashford o la gbadun e ninu ko wa o oya Abraham Bemo lo so be oya papa pa Enzo Maresca oni se ri Enzo oni Enzo Fernandez ten wo un oni idi ti mo fi gbe tan ti mo fi gbe tan ninu iko Chelsea oni se ri winning mentality to ni oni ru awon agba bolu ta ni fe si ninu ko Man City niyan oni se ri Enzo Fernandez yo se dada fun iko Manchester City emi mo gan mo mo dada e ri idije fe ya agbaye se be ri bo se kopa nu re se ri Manchester City ati Enzo Fernandez a jo lepo ni Enzo Maresca lo so. Oya bakan na Luka Modric ti soro o soro lori CR7 mo soro lori Cristiano Ronaldo oni seri 1000 goals ton le yen oni seri mi ni gbagbo pe Cristiano Ronaldo ten wo un yo score 1000 goal oni se ni kete ti go yen ba ku eyo kan oni gbogbo agbaye lo ma joko na ma joko si waju television na ma wo bi Ronaldo yo se mi awon 1000 goals oni seri Ronaldo ten wo un agba bolu tin sese takun takun ni

bóyá bákan náà Luis Enrique ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Jose Mourinho sọ. Ẹ mọ̀ pé Jose Mourinho sọ lọ́sẹ̀ tó kọjá. Wípé ta bá ń sọ̀rọ̀ Ballon d'Or, àwọn ikọ̀ Real Madrid, àwọn agbábọ́ọ̀lù Real Madrid ló yẹ kó máa gbà. Ó yá Luis Enrique wá sọ̀rọ̀. Ó ní Mourinho dá padà má sọ yẹn mọ́. Ta bá ń sọ̀rọ̀ nípa Ballon d'Or, a ní agbábọ́ọ̀lù tó ti gba gbogbo nǹkan. Tó ti gba gbogbo nǹkan tó yẹ ká gbá bọ́ọ̀lù gbà. Ta bá ń sọ̀rọ̀ ife ẹ̀yẹ, Tìbẹ́rí Fabian Ruiz nínú ikọ̀ wa. Kò sí nǹkan tó yẹ ká gbá bọ́ọ̀lù gbà tí yóò gbà rí. Ó wá ń sọ pé àwọn agbábọ́ọ̀lù Real Madrid. Àwọn agbábọ́ọ̀lù Real Madrid wo ṣe ní World Cup winner sínú ikọ̀ yín ni. Ó ní Mourinho má sọ yẹn mọ́ o. Má jẹ́ ń wojú rẹ̀, Luis Enrique ló sọ yẹn. Nígbà tó ń gba àwọn oníròyìn lálejò lénìí,

ó yá bákan náà ikọ̀ Barcelona fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ikọ̀ Barcelona. Barcelona ti pa owó wọlé o, owó tó lé ní 1 billion euro òun ni Barcelona ti pa wọlé fún ọdún 2025-2026. Àbá ìrọ̀ lọ́hùn bí Barcelona ti ń lórí TikTok lọ́tọ́rọ̀ ewó lọ́tọ́rọ̀ láyọ̀nì, wọ́n wá di ikọ̀ tó pa owó wọlé. Ó yá ẹ̀yin olólùfẹ́ Barca, ó Barca. Ó yá Ancelotti sọ̀rọ̀, Ancelotti sọ̀rọ̀, oníṣẹ́ eré ikọ̀ Real Madrid. Mo nífẹ̀ẹ́ ikọ̀ yẹn gan, ta bá ń sọ̀rọ̀ ilé, bí ilé ni ikọ̀ Real Madrid ṣe jẹ́ fún mi, ta bá sì ń sọ̀rọ̀ fámílì ẹbí, bí ẹbí mi náà ṣe jẹ́. Ó ní Real Madrid, gbogbo nǹkan mi ní Real Madrid. Ẹ wò tí Real Madrid bá ń gbáfẹsẹ̀wọnsẹ̀, èmi máa ń jòkó síwájú tẹlifíṣàn, gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ wọn mo máa ń wò. Ṣé rí Real Madrid tẹ́ ń wò? Èmi nífẹ̀ẹ́ wọn gidi gan. Ó yá pápápá mo tún kúrò lápá bíbẹ̀ yẹn. Julian Alvarez, Julian Alvarez, ó ti gbà láti padà wá. Padà wá sínú ikọ̀ Atletico Madrid. Ẹ mọ̀ pé kò láǹfààní láti kópa fún ọ lópin ọ̀sẹ̀ tó kọjá. Olùkọ́ni Diego Simeone, ó ti wá sọ̀rọ̀ yìí pé ṣe rí látẹ̀ni lọ, gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tá a máa gbá, ẹ máa rí Julian Alvarez lórí pápá. Ẹ mọ̀ pé ó gbìyànjú láti fi kọ̀ yẹn lẹ̀, àmọ́ fún ìdí kan àbí èkejì, nǹkan ò ṣòṣe ré o láàrin ikọ̀ Barcelona àti Atletico Madrid. Ya Manchester United fi ìròyìn léde, wọ́n ní ẹ̀yin èèyàn tẹ ní àánáwó lójú ọjà. Ó yá ẹgbọ́, àwọn agbábọ́ọ̀lù ṣàǹkàn mẹ́rin tá a gba, àwọn agbábọ́ọ̀lù ṣàǹkàn mẹ́rin tá a fowó gbé, ṣe ni wọn ò dá tó ni. Jurri Telemann, Andre Santos, Carlos Baleba, Cardalo. Ẹ mọ̀ pé aṣọ́lé ni Cardalo, ṣé ẹ wá sọ pé wọn ò dá tó ni? Ẹ tí ì rí kankan, ẹ máa rí wínrín wínrín, ṣe àpé season yẹn ṣe bẹ̀rẹ̀ ni. Ó yá Real Madrid náà kọ́, àwọn agbábọ́ọ̀lù tán gbé wọlé, wọ́n gbé Carlos Espi, wọ́n gbé Yann Diamande, wọ́n gbé Bernardo Silva, Marc Cucurella, Ibrahim Konate, Jason Dumfries, àwọn márùn-ún tán gbé nù. Ó yá agbábọ́ọ̀lù tuntun tí Man City ṣẹ̀ gbé, mo ń sọ̀ nípa Elima Ndiaye. Aṣọ ìgbábọ́ọ̀lù rí nọ́mbà keje, ìyẹn ní nọ́mbà 7 ni ó máa wọ̀ fún ikọ̀ Manchester City. Ó yá pápápá ó dénú ikọ̀ Tottenham. Richarlison, wọ́n ti yọ orúkọ rẹ̀ pátápátá, wọ́n ti yọ orúkọ rẹ̀ o láàrin àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Tottenham. Wọ́n ní ìjẹ́ English Premier League kò ní kópa, ta bá ń sọ̀rọ̀ FA Cup kò ní síbẹ̀, bá a sọ̀rọ̀ Carabao Cup kò ní síbẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ mọ̀ pé Richarlison ó ń gbìyànjú láti fi ikọ̀ Tottenham sílẹ̀, àmọ́ ikọ̀ tó fẹ́ gbé láti orílẹ̀-èdè Turkey, àwọn yẹn wá agbábọ́ọ̀lù náà máa gbé lọ́fẹ̀ẹ́ ni. Ó yá bákan náà, mo dénú ikọ̀ Liverpool, mo ń sọ̀ nípa Bradley Barcola. Agbábọ́ọ̀lù ti Liverpool ṣẹ̀ gbé, ìyẹn láti inú ikọ̀ PSG. Ó ti sọ̀rọ̀ o, ó ní láti kékeré pínísín, èmi ti nífẹ̀ẹ́ ikọ̀ Liverpool. Ṣẹ̀rí nígbà tí mo láǹfààní láti darapọ̀ mọ́ wọn, èmi ò ró lẹ́ẹ̀mejì. Mo sọ fún gbogbo àwọn ẹbí mi, mo pe bàbá mi àti ìyá mi, mo pa àwọn àbúrò mi pé ikọ̀ Liverpool, lẹ́yìn ikọ̀ Liverpool kò sí ikọ̀ míì mọ́. Mo sì sọ fún PSG wípé Liverpool nìkan ni mo nífẹ̀ẹ́ sí láti darapọ̀ mọ́. Ó yá pápápá, agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool nígbà kan rí, ó ti lọ fẹnu túlẹ̀ agbọ́n o, mò ń sọ̀ nípa Jamie Carragher. Ó ní ní kété tí Man City ti gbé Enzo Fernandez, ó lóun rí ikọ̀ Manchester City gẹ́gẹ́ bí ikọ̀ kan tó lè gbé súnmọ́ ikọ̀ Arsenal. Tá a bá ń sọ̀rọ̀ ikọ̀ tó lè gba líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, mò ń sọ̀ nípa English Premier League. Ó ní ikọ̀ Manchester City nìkan pẹ̀lú Enzo Fernandez tán lọ gbé, ó lóun nìkan àwọn nìkan náà lè gbà fi yẹn lọ́wọ́ ikọ̀ Arsenal. Wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé Manchester United ń kọ̀, ó ní Man U kọ̀, U Man ni.

ó yá bákan náà olùkọ́ni Luis Enrique olùkọ́ni kọ PSG ó ti sọ̀rọ̀ nígbà tó gbà lejò àwọn oníròyìn wọ́n ní ọ̀gbẹ́ni Luis Enrique wọ́n ní ọ̀gbẹ́ni Luis Enrique ó yá wá ń bí Clayton lójú ọjà lọ gbá àwọn agbábọ́ọ̀lù oníṣẹ́ ra àwọn agbábọ́ọ̀lù ta nílẹ̀ àtàwọn tààtà kúrò nínú ikọ̀ PSG gbogbo wọn nínú mi dùn sí o ṣèbẹ́ yín ṣàyín náà ṣáàrí ṣèbẹ́ rí pé àwọn kan ò láǹfààní láti kópa nínú ikọ̀ PSG àwọn tó sì wà ń létà àríta gbogbo wọn ni mo máa ṣàmúlò rẹ̀ ní sáàtà wa ṣe rí ikọ̀ PSG ẹ má lọ rò wípé a lọ ta omi pẹ̀lú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tá a gbá sẹ́yìn ẹ wò fún ìdí kan àbí èkejì òun ló fà á tá a fi ta omi o àmọ́ lẹ́yìn omi tá a ta ẹ wò gbogbo yín lẹ máa rí different PSG ìyẹn nífẹsẹ̀wọnsẹ̀ tá a máa gbá láṣáálẹ̀.

ó yá òdì inú ikọ̀ Real Madrid. Real Madrid ti fi ìròyìn léde, wọ́n ní Sheriff Elamendi, àwọn agbábọ́ọ̀lù tó máa kópa fún ikọ̀ wọn, ìyẹn ikọ̀ Real Madrid, tàbá ń sọ̀rọ̀ UEFA Champions League. Wọn ò forúkọ Fernandes sí o, ṣe mọ̀ pé Fernandes, ìyẹn ti ní farapa nínú ikọ̀ Real Madrid láti sáà tó kọjá. Ní kété tán gbórúkọ yẹn jáde, ó wórúkọ rẹ̀ tì nínú wọn o, wọ́n ní kò sórúkọ rẹ̀ ńbẹ̀. Ó yá wọ́n bèèrè lọ́wọ́ Jose Mourinho. Wọ́n ní bo ọ̀gbẹ́ni Mourinho, bó ni La Liga? Ó dàbí ẹpá àwọn ikọ̀ kékèké. Wọ́n rọrùn láti borí, wọ́n rọrùn láti lù nínú ìdíje La Liga. Mourinho ní pé ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ̀, ṣé ẹ rí ta bá ń sọ̀rọ̀ German Bundesliga? Ìyẹn sì rọrùn, ta bá ń sọ̀rọ̀ French League One kọ́, àmọ́ ṣe rí ìdíje Spanish La Liga, ikọ̀ tẹ́ fojú di, ó lè bojú yín jẹ́ o.

bóyá bákan náà òun náà ti kéde ìfẹ̀yìntì. Mo ń sọ̀rọ̀ nípa Marcos Llorente, agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain. Ó ti kéde ìfẹ̀yìntì ó yá lọ́mọdún 31 years old. Ó lòun ò ṣe mọ́ fórílẹ̀-èdè Spain. Ó láǹfààní láti gba World Cup, ìyẹn fi ẹ̀yẹ àgbáyé.

ó yá bákan náà olùkọ́ ni Adoni Raola. Ó ti sọ̀rọ̀ lórí Domini Szoboszlai, ó ti sọ̀rọ̀ lórí agbábọ́ọ̀lù wọn. Wọ́n ní ọ̀gbẹ́ni Szoboszlai, ó ṣeéṣe kó gba látọwọ́ ẹ̀gbẹ́ tabanso left back. Ó ló lè gbà, kò ságbábọ́ọ̀lù tó lè sọ fún mi. Tí n bá sọ pé ó yà lọ gbá àyè báyìí, kò sẹ́nì kankan nu wọn tó máa sọ fún mi pé òun ò ní gbà. Ṣé ẹ rí fúndì èyí, ọkàn mi balẹ̀ lórí Szoboszlai, tó bá ṣeéṣe kó gba látọwọ́ ẹ̀gbẹ́ yóò gbà fún ikọ̀ Liverpool. Ó yá bákan náà Mourinho ti sọ̀rọ̀. Mourinho ti sọ̀rọ̀ lórí Lionel Messi nígbà tán bí pé ọ̀gbẹ́ni Mourinho. Wá sọ̀rọ̀ lórí Lionel Messi tó kéde ìfẹ̀yìntì lópin ọ̀sẹ̀ tó kọjá. Oníṣẹ́ rí Lionel Messi tẹ́ ń wò yẹn, ọ̀rọ̀ rẹ̀ le láti sọ bíkọ́ ta bá ń sọ̀ nípa agbábọ́ọ̀lù. Agbábọ́ọ̀lù téyàn máa miss tí ò bá gbá bọ́ọ̀lù mọ́. Lionel Messi jẹ́ kan nu wọn látara àwọn nǹkan tó ti gbà, látara iṣẹ́ tó ti ṣe, ìyẹn nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ṣé rí Lionel Messi tẹ́ ń wò ó, agbábọ́ọ̀lù kan ni o, agbábọ́ọ̀lù ńlá lágbàáyé ni. Ó yá ó ti di official, ó ń ṣe ìròyìn mọ́. Wọ́n ti parí gbogbo ìwé, gbogbo ètò ti tò, ó ti fi kọ Arsenal sílẹ̀ finally. Gabriel Martinelli, òun àti ikọ̀ Al Hilal, ó ti da agbábọ́ọ̀lù Al Hilal o. Ó yá bó ṣe rí lápá abibẹ̀ yẹn nìyẹn. Ẹ wo mo máa lójú ọjà tí n bá ṣojú ọjà dé. Yín wá bẹ̀rẹ̀ weekend preview bó ṣe máa lọ pẹ̀lú ikọ̀ yín. Ó yá bó ṣe máa lọ lópin ọ̀sẹ̀ ṣe ikọ̀ Chelsea. Ṣó láǹfààní láti borí Arsenal, ṣé Arsenal ló máa borí Chelsea? Manchester United ń kọ́ ikọ̀ Liverpool láṣálẹ̀ ìní. Gbogbo ẹ̀ ni màá já yín sí. Ẹ wẹ̀ jẹ́ ń dojú ọjà.

ẹ̀kábọ̀ láti fi tàṣí lọ polówó ọjà. Ìkànnì West Radio náà pé bí 89.2 FM. Ẹ wò tẹ bá fẹ́ gbètò eré ìdárayá tí ó lẹ́jàn bákan nú tó wà authentic. Ìkànnì West Radio nìkan lẹ ti lè gbọ́. Ó yá Weekend Preview kí n tó wọnú Weekend Preview. Ẹ jẹ́ kí àwọn tèmi lórí Facebook Victor Ayomide òní. Ó ní good evening Sir Raymond, watching you from Odon up Madrid. Ó yá àwọn ti Ala Madrid. Abídákun Bolúwa ti fẹ́. Ó ní good evening Chief Raymond, watching you from Oluyole. Chelsea all the way. Bí a Chelsea all the way àbí kò ní all the way. Ó dìgbà tí Arsenal bá bójú yín jẹ́ ìyẹn tó bá di ọjọ́ Sunday. Ó yá update update ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. Ẹ mọ̀ pé Liverpool àwọn máa lọlé Ipswich ìyẹn tó bá di aago mẹ́jọ àṣálẹ́. Liverpool yóò kojú Ipswich Town. Tàbá ń sọ̀rọ̀ ikọ̀ Liverpool àti Ipswich Town. Ẹ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí Liverpool ti gbá ní sáà. Ọ̀mìnà kójọ o. Ọ̀mìnà kójọ. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tán ti láǹfààní láti gbá kojú ikọ̀ Ipswich. Liverpool ti borí méjèèjì o. Àmọ́ Ipswich ò láǹfààní láti borí Liverpool. Wọn ò sì ta omi kankan.

ó yà jẹ́ ǹjà yín tán. Ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Liverpool, àwọn agbábọ́ọ̀lù tí ò ní láǹfààní láti kópa, ìyẹn fún ikọ̀ Liverpool. Mo ń sọ̀rọ̀ nípa Conor Bradley. Ó ti ní ìfarapa ní injury lóní. Ìyẹn di ọdún ó di 2027. Ìyẹn January kò tó padà dé. Giovanni Leone fún ikọ̀ Liverpool. ACL ni farapa rẹ̀, ó di October kò tó dé. Ẹ mọ̀ pé ACL yẹn ó ti ní sáà tó kọjá. Ó jẹ́ Joseph Gomez nkọ. Òun náà ní farapa o, kò ní láǹfààní láti kópa. Federico Chiesa back injury lóní. Ó di October kò tó dé fún Liverpool. Ugo Ekitike kò ń ṣe ìròyìn mọ́ wípé òun náà ní ACL. Ó di January kò tó dé. Ó yá ikọ̀ Ipswich nkọ. Àwọn wo ni ò ní sílé fún wọn? Ó yá Florentino ò ní sílé o. Jack Taylor náà ò ní sílé. Sherry Jaden Philogene òun náà ò ní sílé fún ikọ̀ Ipswich. Ó yá ẹjẹ́ kúrò ń bíbẹ yẹn. Tàbá ń sọ̀rọ̀ ìdíje Spanish La Liga. Real Betis àwọn máa gbàlejò ikọ̀ Real Madrid. Sherry fẹsẹ̀wọnsẹ̀ Real Madrid kojú ikọ̀ Real Betis. Aago mẹ́jọ àṣálẹ́ ló máa wáyé. Óyá ta bá ń sọ àwọn tí ò ní sílé fún ikọ̀ Real Madrid. Ẹ dá Militao ní sílé fún wọn. Ferland Mendy ò sílé o látara ìfarapa tí ó ní. Raúl Asensio òun náà ní ìfarapa. Aurelio Tchouaméni òun náà ò ní sílé fún wọn o. Thiago Pitach, Hendrick, Rodri ò ní sílé. Óyá ta bá ń sọ Real Betis nkọ. Abdi Ezaloy òun náà ò sílé fún wọn. Ismail Barria kò sílé o. Diego Gonde, Arthur Rudia òun náà ní sílé. Sẹ́wárí Giovanni Lo Celso òun náà ti ní ìfarapa. Ó yábò ní ẹ̀tọ́ ẹ̀ láàrin ikọ̀ Real Betis àti Real Madrid. Ta bá ń sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin àwọn méjèèjì, Real Betis ti borí 5, wọ́n ta ọ̀mì 8 nígbàtí Real Madrid. Àwọn borí nígbà 15, ìgbà 15. Ìfẹsẹ̀wọnsẹ̀ ti Real Madrid gbágbẹ̀yìn. Kojú ikọ̀ Real Betis, ọ̀mì ẹlẹ́yọkọ̀ọ̀kan náà ta. Ṣẹ̀wárí nílé Real Madrid, àmì ayò 5-1 náà fi borí Real Betis. Ẹ mọ̀ pé Real Betis ló wà nílé láṣálẹ̀ ìní. Real Madrid ló fẹ́ lọ bá wọn lè lọ́dún 2025, ìyẹn March 1st. Wọ́n láǹfààní láti borí Real Madrid, àmì ayò 2-1. Ṣé máa borí wọn lé ní àbí wọn ò ní borí wọn? Ṣé ìgbàgbé wípé 100% record, ìyẹn ni Real Madrid ń bá bọ̀. Láti ìgbà tí líìgì ti gbìnà yá, wọn ò tí pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀. Ó yáde nínú ìdíje Italian Serie A. Ilé ni Genoa wà tó bá di 7:45, ìyẹn láṣálẹ̀ ìní, wọ́n máa gbàlejò ikọ̀ Como. Óyá ta bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ Como, ẹ mọ̀ pé lópin ọ̀sẹ̀ tó kọjá, wọ́n láǹfààní láti lu Napoli mọ́lé pẹ̀lú àmì ayò 2-1. Wọ́n ta omi kojú Udinese. Óyá ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Genoa nkọ, wọ́n jẹ ìyà lópin ọ̀sẹ̀ tó kọjá. Lazio ló lù wọ́n àmì ayò kan sódo. Napoli lù wọ́n mọ́lé bákan náà. Láti ìgbà tí sáà ti bẹ̀rẹ̀, Genoa ò láǹfààní láti borí ìfẹsẹ̀wọnsẹ̀ kan o. Nígbà tí Como ti borí ìkan, wọ́n ta omi kan. Óyá bò ní farapa, agbábọ́ọ̀lù kan péré ló ní farapa nínú ikọ̀ Como. Mo ń sọ nípa Jaden Adai. Ó ní ACL, ìyẹn di September kò tó dé. Óyá nínú ikọ̀ Genoa nkọ, Elias ò ní sílé fún wọn. Lorenzo Venturi ò ní sílé. Óyá bò ló ṣe rí, bò ní ẹ̀tọ́ ẹ̀ láàrin àwọn méjèèjì. Ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbá lọ́kojú ara wọn. Ikọ̀ Como ó lu 2, ó lu Genoa lẹ́ẹ̀mejì. Nígbàtí Genoa ò láǹfààní láti borí ikọ̀ Como, wọ́n ta omi 4 láàrin ara wọn. Ó yá German Bundesliga. Stuttgart tó bá di 7:30, ó máa kojú ikọ̀ Köln. Stuttgart ló wà nílé, Köln ló fẹ́ lọ bá nílé. Ó yá pápápá, bóòl ló ṣe rí láàrin àwọn méjèèjì. Ẹ mọ̀ pé àwọn náà ti gbáfẹsẹ̀wọnsẹ̀. Kojú ikọ̀ Hoffenheim, Köln láǹfààní láti lù wọ́n. Ó yá Bayern Munich, ẹ mọ̀ pé ó fi ìyà jẹ Stuttgart. Àmì ayò 5-1, ìyẹn lópin ọ̀sẹ̀ tó kọjá. Ó yá bóòl ní farapa ṣe rí. Tàbá ń sọ̀rọ̀ nípa ikọ̀ Stuttgart. Mo ń sọ̀rọ̀ nípa ikọ̀ Stuttgart. Thiago Thomas ò ní sílé fún wọn. Dennis Simmel náà ò ní sílé. Dan Exe Zagadu ò sílé. Lorenzo Asaina ò sílé. Lucas Jacques náà ò ní sílé fún wọn. Ó yá ikọ̀ Klohn kọ. Mo ń sọ̀rọ̀ nípa Dalinga. Dalinga ò sílé fún wọn. Sebastian ò sílé. Timo Huber náà ò ní sílé. Ó yá bóòl ní ẹ̀tọ́ ẹ̀dí wọ́n ṣe rí. Ìfẹsẹ̀wọnsẹ̀ tán ti gbákojú ara wọn. Stuttgart láǹfààní láti lù wọ́n. Àìméjìlá 12 times ló ti lu ikọ̀ Köln nígbà tán ta omi 7. Nígbà tí Köln láǹfààní láti lù wọ́n 5 péré.
ya o dinu French League won e mo pe fese won se meji ma waye iyan lapa bi be yen won gba kan lowo o iko Lyon ati Osre won ti wo 40 minutes abala akokan na wa ami ayo meji sodo o ni Lyon gba lowo o n bori Osre lowo pelu meji sodo o ya to ba di ago mejo iyan 8:05 la sale eni PSG Paris Saint-Germain iyan ma gbalejo Monaco ta ba soro PSG ifese won se meji to ti gba ni sai iyan ninu idije fresh league one o ti ta omi meji koju iko Rennes ami ayo meji meji nigba to lo le Lille lose to koja meji meji na lo ta oja ta ba soro iko Monaco Monaco to bi o ti bori ifese won se meji o koju Le Havre ami ayo kan sodo o koju Zabre iyan ninu idije Europa League ami ayo merin si eyo kan Monaco gba lejo Marseille lopin ose to koja meji sodo lo fi lu Marseille oya bo ni farapa se ninu iko Monaco Edan Diop o ti ni farapa Mohamed Salisu nko o na ni farapa Ansu Fati ni calf injury Folari Balogun bakan na iyan na ni farapa oya iko PSG nko Nuno Mendes o wa suspended e mo e ko gba card pupa iyan lopin ose to koja oya bo ni eto edi won se ri laarin iko PSG ati Monaco 19 times ni PSG bori Monaco nigba tan ta omi mokanla Monaco lanfani lati bori PSG le mejo pere.

bóyá jẹ́ wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ tọ́lá. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje Premier League, mo ń sọ̀rọ̀ nípa English Premier League, Newcastle. Tó bá di 12:30 lọ́sàn-án lọ́la, wọ́n máa gbàlejò ikọ̀ Bournemouth. Tá a bá ń sọ̀rọ̀ Newcastle àti Bournemouth, ẹ mọ̀ pé Newcastle sí lólùkọ́ni tuntun. Àwọn gbìyànjú wọn ṣe dáadáa, ó yá kọ Bournemouth ńkọ. Bournemouth bákan náà, ẹ mọ̀ pé Anthony Raola, ó ti fi kọ Bournemouth sílẹ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tán ti gbá, ìyẹn ní Saturday. Man City lù wọ́n àmì ayò méjì sí ẹyọ kan, wọ́n ta omi kojú ikọ̀ Everton. Àmì ayò kọ̀ọ̀kan náà ta, ó yá ta bá ń sọ̀rọ̀ Newcastle ńkọ. Newcastle lu Tottenham lópin ọ̀sẹ̀ tó kọjá, àmì ayò méjì sódo, wọ́n láǹfààní láti ta omi kojú ikọ̀ Liverpool. Bóò ní ìfarapa ṣe rí lápá bíbẹ yẹn, ẹjẹ́ ńkọ láti inú ikọ̀ Newcastle. Joel Linton ní ìfarapa, Valentino Livramento ńkọ, òun náà ní sílé fún Newcastle. Daniel Bond, agbọ́wọ́ ẹ̀yìn wọn náà ní sílé. William Osula, ṣẹ̀dá àmọ̀ ẹ̀yìn olólùfẹ́ Man U, òun ló mi àwọn nígbà tán kojú Man U ní sáà tó kọjá, òun náà ní sílé o. Bóyá ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Bournemouth, ta ni ò ní sílé fún Bournemouth? Bóyá mò ń sọ̀rọ̀ nípa Julian Araujo, òun náà ní sílé o. Bóyá pápá Junior Kroupi ńkọ, agbọ́wọ́ iwájú wọn ò ní sílé. Ami Adli náà ò ní sílé látara ìfarapa tí ó ní. Ó yá bóò náà ṣe kojú ara wọn sí Newcastle, ó láǹfààní láti fìyà jẹ́ kọ Bournemouth. Ẹ márùn-ún péré, bẹ́ẹ̀ ni Bournemouth láǹfààní láti fìyà jẹ́ kọ Newcastle. Ẹ márùn-ún náà ni ó yá omi mẹ́jọ ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ̀yin tèmi ní gbòòrò ayé, ó ti yé eyín bẹ́yẹn, ṣẹ̀rí pé ẹ̀tù ẹ̀dínwọ́n balance. Bákan náà tó bá dago mẹ́ta ọ̀sán, ìyẹn lọ́sàn-án lọ́la, Brentford máa kojú ikọ̀ Sunderland. Ta bá ń sọ̀rọ̀ Brentford àti Sunderland, àwọn méjèèjì wọ́n ṣe bẹ́ẹ̀ o, ìyẹn ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Sunderland fìyà jẹ ikọ̀ Fulham, àmì ayò kan sódo. Leeds United àti Brentford, àwọn ta omi kojú ara wọn, ó yá bóò ní farapa ṣe rí. Nínú ikọ̀ Sunderland, Habib Diarra ti ní injury, kò ní láǹfààní láti kópa fún wọn. Ó yá ikọ̀ Brentford ńkọ, àwọn wo ni ò ní sínlé? Matthias Jensen ò sínlé fún wọn, Joshua Da Silva ò sínlé, Sepp van der Berg ò sínlé, Anthony Milambo náà ò ní sínlé. Ó yá bóò ní head-to-head láàrin ikọ̀ Brentford àti Sunderland. Brentford ti lù wọ́n lẹ́ẹ̀mejì, wọ́n ta omi kan. Bákan náà, Sunderland láǹfààní láti lu Brentford lẹ́ẹ̀kan péré. Bákan náà lago mẹ́ta ọ̀sán, ìyẹn lọ́sàn-án ọ̀la, ikọ̀ Brighton and Hove Albion, wọ́n máa gbàlejò Leeds United. Tó bá di ago mẹ́ta lọ́la, ó yá bákan náà, bóò ló ṣe lọ láàrin àwọn méjèèjì? Ẹ mọ̀ pé Chelsea lu Brighton, ìyẹn lópin ọ̀sẹ̀ tó kọjá, àmì ayò 4-3. Ó nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí ṣẹ̀wárí Leeds United. Àwọn náà ò gbà fún Brentford o, àmì ayò kọ̀ọ̀kan náà ta. Ó yá ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Leeds United, àwọn wo ló ní ìfarapa nínú ikọ̀ wọn? Gabriel Goodmanson ò sínlé fún wọn, ó yá Joe Rondon ò sínlé, Matthew Joseph náà ò sínlé. Ó yá ikọ̀ Brighton kọ, Yacine Ayari ò sínlé, Georgie Rutter ò sínlé o, Matt Wilfer ò sínlé, Jack Essenwood ò sínlé. Evan Ferguson kọ́ òun náà ní farapa. Femi Asis, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tánṣẹ́ gbé. Ẹ mọ̀ pé nùkọ́ Birmingham City náà ti gbé, ó dàbí ẹpò náà ní farapa ránpẹ́. Kairo Mitoma, òun náà ní sílé fún wọn. Yakuba Minte ò sínlé o, ó yá bóò ní ẹ̀tọ́ ẹ̀dí wọ́n ṣe rí. Bóò náà ṣe gba sí láàrin ara wọn, ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Brighton. Ó ti lu Leeds United lẹ́ẹ̀méjìlá. 12 wins ló ní kojú ikọ̀ Leeds United nígbà tán ta omi márùn-ún. 5 draws, àmọ́ Leeds láǹfààní láti borí wọn ní ẹ̀mẹ́ta péré. Ó yá ikọ̀ Fulham. Ikọ̀ Fulham máa gbàlejò Crystal Palace tó bá di ago mẹ́ta ọ̀sán bákan náà. Ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Fulham àti Crystal Palace, àwọn méjèèjì ò ṣe dáadáa o. Ẹ mọ̀ pé Sunderland lù wọ́n, ó lù wọ́n lópin ọ̀sẹ̀ tó kọjá, ó fi ìyà jẹ Fulham, àmì ayò kan sódo. Ó yá Crystal Palace ńkọ́, àwọn náà pàdánù sọ́wọ́ Man City. Àmì ayò 4-1, òun nìyá bá dé fún wọn. Ó yá ta bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ Crystal Palace, àwọn agbábọ́ọ̀lù wọn ò sínlé o. Ernest Ahona ò sínlé, Ben Chilwell ṣàǹṣẹ̀ ìrànà ò ní sínlé látara ìfarapa tó ní. Shadi Riyad ò sínlé o, Ismaila Sarr,
Philip Mateta agbowo waju won ni lafani lati kopa o ya ninu iko Fulham ko David Attenborough sinle Ugo Lassin na lafani lati sinle o ya Tom Kane o sinle o o ya Etwed won ko bo na se ri bo na se koju ara won si iko Fulham ti lafani lati lu Crystal Palace fun igba merin pere nigba tan ta omi meje se wari Crystal Palace e mefa lo ti fi yaje ko Fulham. Oya to ba di ago merin osan iyen la ago meta osan lola Manchester City ni papa sere Etihad Stadium won ma gbalejo awon newcomer tan sede mo so nipa Coventry City se mo pe Frank Lampard won lo lu ko ni Coventry City se wari Coventry City yen Wolves City to jo ga fun Manchester United awon ko Man U se ti gbagba fun iya je Man U ni ami ayo meji si odo oya won tun lanfani lati lu Coventry akegbe won tan jo promote lati nu idije championship won nu idije Premier League won fi iya je Coventry iyan lopin ose to koja pelu ami ayo kan sodo se wari ko Man City ti won awon fi iya je Crystal Palace ami ayo merin si eyo kan oya ta ba nsoro iko Coventry City awon wo ni oni sinle fun won luku wo down o sinle aji right o sinle fun won oya Man City nko Matheus Nunes ni farapa Jeremy Doku o di September ko to de latara ifarapa to ni oya bo ni eto edi won se ri won o koju ara won o ta ba nsoro idije EPL won o lanfani lati koju ara won ri won o Man City o ti lu won ninu EPL ri bakan na Coventry o lu Man City ri ko si so mi kankan laarin awon mejeji.

0: West Radio 89.3 FM on Gagboma
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ máa bọ̀ o. Àfetìwàgbé ti yín lárugẹ. Owó owó ò gajara lọ́ o. Come for your jingle and advertisement at West Radio.

mo mi ba balẹ o mi a nipa ojo balẹ ta si asia ori okule balẹ ko ma ri nkan yi e ka le o gbogbo bi ta fe kan ni fe de fun ta gale to ni ni mo nki yin pe e ku le o mo se ba pete owo mo se ba pete ese to doju gole lai wurun to fi de popo lo tan mo se ba awon agbagba o iba pede iba pede iba gbogbo pede pede to ti n pede ki babo onitan to mo pede etu kale lale oni o mo ti dresi yin lorun bi dede lale to ni ide ide ti babo onitan wa de yi iran do gbodo foro ginu oko nbe o gbodo roge aja o latago mẹsàn àbọyé ètè dago mọkànlá láàjọmọ láǹfààní àti gbádùn ara wa ìyún lórí ètò ìtàwọn akọni ni ó. lọ́kọ́ gbọ́ àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì west radio 89.3 FM bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Ni mo n kiyin pe kule kale ku eti gbọ́ àtàwọn akọni ẹtukọ àmì ti bá wa o.

ó gbẹ̀ yín olólùfẹ́ ìtàwọn akọni ní gbogbo ibi tá fẹ́ ìkànnì fẹ́ dé ẹ mọ̀ tún bá ayé rẹ́dẹ̀ yín sókè kó mọ ọrọ pọn lápọn láàpọn bá ayé sókè kó mọ ọrọ lákọlákọ lálẹ́ ẹtò ní o. ó gbẹ̀ yín tó jẹ́ pẹ́ lè ṣaláì má gbétò ìtàwọn akọni ẹ mọ̀ tún jẹ́ àjọṣe lálẹ́ ẹtò ní. Àwọn bíi tá à ń lọ lálẹ́ òní gbogbo ìpínlẹ̀ díbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ìtàn ó so mọ́ orúkọ wọn nǹkan tí mò ń so òye a ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ta bá mú látorí abíá dá a mú dórí sàǹfàrà. ìtàn bẹ lára orúkọ wọn ibo náà ti rórúkọ wọn abíá ibo lábíá ti wá lédélé èyí tó fi jẹ́ pé abíá náà pe abíá tán pé ló kọ mí. Adamawa Akwa Ibom Anambra Bauchi mọ́ra wọn báhùn ibo náà ti ro ọkọ wọn àyà ń bẹ̀ lálẹ́ òní àmúlẹ́yọ kọ̀ọ̀kan látorí abíá torí àwọn èwe ni o àgbàlagbà míǹgà ò mọ́ ibi táwọn ìpínlẹ̀ yìí tán ti mú kọ wọn rèé o. ọmọ tí ò bá bá tẹ̀ ó di dandan kó bá rọ̀ bá àrọ́bá bàbá àtàn ní í ṣe torí pé orò tá a bá ṣe tá a fi ọmọ irú nǹkan bẹ́ẹ̀ ò ní pẹ́ parọ́ tá a bá máa sọ àwọn ìtàn fáwọn ìwé yìí àwọn ìtàn yìí á kú nǹkan táwọn ọmọdé ò bá mọ̀ wọn ò ní lè sọ fáwọn ọmọ wọn. àǹfààní ètò ìtàwọn akọni rèé o ó lè mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ti ṣẹlẹ̀ rí àwọn èèyàn wo gan ni ló ti wáyé rí tó jẹ́ pé ìṣọwọ́ ló lé ayé wọn ni ló jẹ́ pé à ń rí parẹ̀ lónìí. láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ tìtàwọn akọni ó ti lé lọ́sẹ̀ kan lọ́dún kan báyìí o inú oṣù kẹjọ ńlá bẹ̀rẹ̀ tìtàwọn akọni léṣì. ìtàwọn akọni láti bí ọdún kan ó lé lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ níkànnì west radio onírúurú ìtàn ńlá ti ń mú wá ó jẹ́ pé fáwọn ọ̀dọ́ èwe àwọn màjèṣín kan lè láǹfààní àti kẹ́kọ̀ọ́ mbẹ́.

0: ẹ bá rántí ìlú tó bá ń lò.
1: ọmọdé ìwọ ìkáṣu lókè
2: inú ilẹ̀ láti
0: wò. mímí dòdò mímí re mímí re dò. mímí dòdò mímí re mímí re dò. àwọn bábá wa.
2: ọ̀nà
1: ẹkú lẹ́lẹ̀ àkàrà lé.
0: àwọn ìyá wa.
2: ọ̀nà
1: ojú pẹ̀rẹ̀
0: náà. ó jẹ́ pé wọ́n rántí ngbà náà tẹlifíṣàn tó kọ́ dé ngbà náà. lábẹ́ Nigerian Broadcasting Services.
1: àwọn àgbẹ̀
2: arókóbọ́ dídé ní tàwọn àgbẹ̀.
0: ẹ rántí ìlú tí bàbá ò ń lù.
2: ẹ dúdà.
0: ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn tún lù ú sí àyà ń bẹ̀ lálẹ́ yìí.
2: yàtọ̀ wakọ.
0: akọni ni bàbá yìí.
1: ẹ jẹ́ àwọn àgbà.
0: abati akọ. lọ́dọ̀ ọba láòyè kínní o.
2: bàtìlà.
0: adèlú kan nílẹ̀ Yorùbá. ìlú yìí ń bẹ nítòsí wa kò mú pọ̀. kíni túmọ̀ òkùkù níbo lòkùkù ti jẹ yọ. àwọn mi ò gbókùkù rí òkùkù ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun.
1: ìbí ní arákùn tayọ.
0: ìlú ọmọọba ọlágúnsóyè oyinlọlá nù. gómìnà jẹta nípínlẹ̀ ọ̀ṣun. àádọ́kùkù lálẹ́ yìí. ẹ lọ bá arepo sí mọ́tò ń ẹ bá arepo sí mọ́tò kí àwọn èèyàn tẹ̀lé mi dọ́kùkù. àádọ́kùkù lálẹ́ yìí.
1: adáyé oró ni yá máa bẹ̀rẹ̀ sí mú mi kíkan. ìjàdá òṣèré onílẹ̀ obì ọmọ wa ọmọ olúyẹ.
0: abati akọ ló kùkù. báyé bá sì wá gbà wá lórí ètò ìtàwọn akọni o.
1: adéyé o ọmọ mú kàràkà bẹ́ẹ̀ wùjẹ ìbàràkà bẹ́ẹ̀.
0: jagunjagun kan ń bẹ nígbà àṣejọba ológun lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: oníyàlúmọ kìkì omi kì.
0: nígbà ń pa ẹni tó jọ̀gá rẹ̀. ìyẹn ẹni tó wà nípò. ẹ mọ̀ pé ìdìtẹ̀gbàjọba wọn mọ̀ ń gbà ń gbẹ̀mí ẹni bá wà nípò ni. nígbà ń gbẹ̀mí ẹni wà nípò ńgbà náà. ó nípò ń tọ́ sí ṣùgbọ́n mọ̀ kò bọ́ sí o. kò bọ́ sípò òun. ta ni jagunjagun yìí. Babafẹ́mi Ògúndípẹ̀. àmútàn rẹ̀ wá lálẹ́ yìí.
1: bó
0: ni Babafẹ́mi Ògúndípẹ̀ ṣe ìrìn àjò rẹ̀. akọni ni. bàbá porí àparò ajáko bá porí akọni àfidà lálẹ́ gàràgà. àwọn bíi táyà lálẹ́ ire ó lórí ètò ìtàwọn akọni. ẹ lè lọ darapọ̀ mọ́ mi níkànnì Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. bàbá olítẹ̀ mo tún ti létí pọ́sálẹ̀ tòní
1: o.
0: a sọ̀rọ̀ má sọ tàná àpèdè má pé tàná tún ti wọlé dé o. ọjọ́ tuntun ọ̀rọ̀ tuntun èdè tuntun mọ̀ ní tèmi.
2: ṣé
0: ní tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain mc nudosi mo mọ̀ ń jẹ́ o. ọ̀ máa jà ní ma ẹlẹ́jọ́ àní mi ò ní petu àròdò à ń mẹ́jà gbooro lómi.
2: ẹ jẹ́ paradà.
0: iye ìlú òpetu ìjẹ̀jà sí ti.
2: ojú ìlú bọ́ ọlá fún.
0: akéré finú ṣọgbọ́n mọ̀ lèmi.
2: ìfúnfún.
0: a sọ̀rọ̀ gbogbo ti ìrísí ìrírí a sọ̀rọ̀ ní àwọn pèdèpèdè. ẹrù jẹjẹ lọmọ láwọlé o. wọn máa wọ lómi lómi gbòòrò tìtìtì. àfijú elédè lèmi. mo mọ̀ rápá láwọlé elédè mo fi gbára ṣèdè Yorùbá.
1: mo
0: pèdè gbowó èdè lọ́wọ́ elédè. mo mọ̀ fi rán mi elédè nígbàgede. nàgede mo rán mi elédè mo ní kó bá rí déédé mo jẹ ló jákèdè ẹnu mi pé gédé kó yàtọ̀ sédè kéde. ajẹdẹ mọni mi ti fi legede soge pèdèpèdè rẹ o táwa pèdè fúgiraba pèdèpèdè ń tẹlẹ ìdẹnu ẹ fi pèdè. ẹ kú mọ pé a gbé oníṣẹ méjì ju kó dáró. ìran àlùkò oníṣẹ méjì ju kó pọṣùn. lékeleke ò gbaṣẹ méjì ju kó mọ kẹfọn. àkàlàrẹ iṣẹ tó gbà láyé tiẹ kó mọ jòkú kí ni o. iṣẹ kanakana ni kó mọ jí ni lójú oorun. ọ̀pẹ́ rẹ ló gbè bó kó mọ fọ̀ bó àrànmọ́. àròyé bọ̀ níṣẹ́ ìbáka. igbe kíké ni tẹyẹ lóko. ẹ wá rí èmi mc nudosi lápá bí. àfijọ́ elédè mọ̀ lèmi. tànà mi ò jọ tèní tèní mi ò jọ tàná o. torí olóbùrọ̀ mi ìṣẹ́gbẹ́ gbogbo ẹyẹkẹyẹ mọ̀ ni o. ọmọ bàbá ṣàfihàn mo ní òun. mo gbójú gbónú mo gbóyà mo tún mú hán hán.
1: bẹ́ẹ̀ ni wà.
0: Eru jeje lomo la wole o. O ma wo lomi lomi gboro titi.
2: Iseyin adayo ro ni ya ma tere ti mu mi kiko. Ija ta osere oni la obi. Omo wa omo lu yeye.
0: Every daddy, a bang your door is okay. Come on, open lap on lap. A bang is okay. Come on, lap on lap on lap. Let Tony. I want to lay. Oh, she might burn you. And no more woman, you can't even she book. Let him wear my phone, call him on phone, capo. Root to Isaiah, Momo, Rawar, and you can't even she book. Oh, shall bury cow. Ade bayo ti money. Ade bayo ti mi leyin ti money. Ti money baba. Ati ya na fadipe. Akede mi o se o. Ojuko. Ara wa lati leye eto tawon ko ninu. Afun yin ni se amure lenjejo. Oniruru awon atejije la ri. I want to talk back, I want to talk back, baby. Ati pe won o. Ani bo ba ye koko wole si mo ni o. Lara won to koko wole eyan kan ini number re lo ngba pe won le kan o. Ati fe ni o lebun re. O wa ke eyan kan ti number re o lo.
2: O gbagbe oka omo.
0: Aba ti ri yin pe. Afẹ buyin ranse si yin o. Basi ko ba to. Aya ni gbogbo bi awon atejise to wole hun. Awo idahun awon eyan. E seun gbogbo eyin te ba wa da si o. Ikete. Ni na pe ni kete.
2: Odigari
0: ojelu elo mi ngba ti o dahun oni ikete bi keke lori o yi aya nbe ngba ba se tan o ri je pe awon iwe na to je pe ohun si laye ngba ta nje kete loko wa baba kan nigbo da nbere un oni ikete a mo fi nje su igbodo ni awon je ti memi gun
2: omode
0: yi awon mi gan ikete ti won won tun fi je ball soson won je to danu da bi awon eleyi ta won mo wa nje ni isin magi lokun ta nko je laye igba won nigba won baba wa ton ba loko won ni ko jeun loko won ni jeun loko nigba ba wa dopo won ti soko won ti pegan lo
2: awaye la
0: nipo ba wa di pe o ya o awon fe jeun won wa lo won lo mu ogede dudu won wa sun bole won ba ti sun bole e mo ata ajosi awon ata balaye un won wa lanu bole won wa le awon ata un sinu re won le lejewon sinu re o wa mo se bi igba te eyan ba nje shawama bon ba ti nje na mo je
2: awon
0: ma bi ka ba je je nu shu shu ina mo lagun gogo agbari won mo sumi gogo nkan ti o da lara o mo kuro ini nje kata ini nje fike ini nje fori gogbe o mo sun jade aye lo anto aya ni bi se amurele un baba se tan me ja lo sinu tale to ni o abade bi se chichi la nse ade bi eyin ma si agba ole ni o wa nikan ni facebook west radio 893 fm fan page e ma gbagbe o eto itawon akoni sile fun kede oyin polongo oja eto itawon akoni lilo nigbo wa o ti le lodun kan bayi o nilo nigbo wo e ti donwo e ri pe rere loluwa pe eto ohun o ndun abi e wa ko wole o e wa ko wole to tawon akoni nigba baba 90 something ba wa fun yin ni tan lalale yo mo lo le lagun mokanla yo da bi babo ni tan se fese rin kirin o te ba ko wole to tawon akoni babo ni tan yo ra benzo yo ra benzo loye inu yo dun pe babo ni tan ni lohun a wa customize plate number re babo ni tan wa nu e wa ko wole to tawon akoni ti yo ni ta o e ta le to ni da
2: o gbagbe
0: o ba ki yi pe e mo ka le o
3: tin no do an dazu e
4: Ito MC Noodles, Ajoma Goni. Ito MC Noodles, Bugbo Walang Gatwe.

Hai pata, hai pata, oh. Hai pati, hai pati. Ìran mo jọ báyìí ní bá wọn sá kútú lenge kútú lenge. Owó ẹja ò yàtọ̀ sówó ẹja. Owó ẹja ò dẹ̀jọ́ owó ẹja ò. Wọ́n kí ń lẹ́ẹ̀kan sí o ní gbogbo ìtafẹ́fẹ́ ìkànnì West Radio 89.3 FM tó bá ń fẹ́ dé fún tàṣálẹ̀ tòní. Bẹ̀bá ṣẹ̀yìn yìí ṣe ìtàwọn akọ́nilẹ̀ ń gbọ́. Pẹ̀lú tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá ṣàponí ìnú ẹ̀mù ṣìnúdù sí ni mò ń jẹ́ o. Mo sọ lẹ́ẹ̀kan. Àwọn ibi tá láǹfààní àti ìyà nínú àwọn tàtà mú lálẹ́ yìí. Ẹja mú àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà náà o. Àwọn ìtànwó ní ń bẹ lára ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orúkọ tá a sọ. Ìbọn láti rá àwọn orúkọ wọn. Ẹja wo àwọn orúkọ ọ̀hún lẹ́yọkọ̀ọ̀kan. Bẹ́bá ti ń gbọ́ ẹlẹ́mọ kọ́lẹ̀. Bẹ́bá dẹ̀ wù yín ẹlẹ́mọ ká mọ́ rìkọ́ọ̀dù rẹ̀. Kókó bẹ̀ ní pé gbogbo nǹkan tẹ́ bá ti ń gbọ́ lórí ètò ìtàwọn akọni. Ẹ má fi jẹun. A kì í mọ̀ ọjọ́ tá wúlò. Ó lè jẹ́ ìntafíù lọ́ọ́lọ́. Tán bèrè rẹ̀ ó lè jẹ́ ìdánwò ló ṣe tán bèrè rẹ̀ ó lè jẹ́ pé àwọn ọmọ ló fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tán bèrè rẹ̀. Báyìí lọ́dọ̀ yìí sókè kò mọ oró panlápanlá. Ẹ báyìí sókè kò mọ oró lákọ̀lákọ̀. Abíá ìpínlẹ̀ ni. Abíá Umayakọ̀hún àwọn mi ò mọ Satan kápítà. Lórí Abíá hun ebi ayé Abíá ibi wọn ti mú. Irú àwọn èèyàn mẹ́rin tó wà nípínlẹ̀ náà nígbà tán dálẹ̀ ni bí ẹgbẹ́ àwọn èèyàn ẹgbẹ́ òun tó ṣe gbòógì mẹ́rin ìní ń bẹ ní ìpínlẹ̀ òun nígbà wọn fẹ́ dálẹ̀ lọ́dún 1991. Ẹgbẹ́ àkọ́kọ́ abà náà ń jẹ́ ibẹ̀ ńlá ti yọ ké àkọ́kọ́. Ẹgbẹ́ ìṣí àwọn kejì bẹ́ńdẹ̀ náà ń jẹ́ o ibẹ̀ ńlá ti yọ bí ti ń bẹ lálọ́ rẹ̀ hun. Ẹgbẹ́ àwọn kẹta Ezekwato èdèlú wọn nù o Ezekwato ibẹ̀ ńlá ti yọ háì ti ń bẹ̀ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó ṣẹ́kù àfipò ìrìn ẹgbẹ́ ẹ̀kẹrin o ibẹ̀ ńlá ti yọ Abíá o. Tọ́ ti kọ́ lẹ́yìn Abíá ẹja lọ Adamawa o. Yólà ni olúùlú rẹ̀ àbí Adamawa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ilé tó pọ̀ jù nínú wọn. Ara omi iná ti yọ o ara omi iná ti yọ. Ara omi iná ti yọ ọkọ wọn. Jáwọ́ Adamawa torí Adamawa ìpínlẹ̀ òun a pè mọ́
oruko jagun jagun to gba agbegbe un fun won ni o oruko jagun jagun Modibo Adama bi Ado Azanu oriko Modibo Adama bi Ado Azanu Iloko jagun jagun on lo gba be un le fun won se nde lale tun ni o.

에만 디오. 아직고 라드라마 와누. 엘레케타. 아쿠아이봄. 아쿠아이봄. 오도. 이나요. 아쿠아이봄 라라레. 오코도. 꽈이베. 꽈이베. 오도 꽈이베 뇨. 이베 나티요. 아쿠아이봄. 이펠레 아나브라 에야니 바바 아빠 토리 비 아페 야포 알라브란 오나 아라오도 나티 요코레 오 오코돈 오만발라 오도 오만발라 에베 나티 요 아와라 일룬 워마 앙페 라바 페페데 워페 워니 아니모 맘발라 아니모 오맘발라 니베 니나티요 아남브라 알람 아남바라 아남바라 아남브라 아남발라 엔데 에펠레 바오시 라라 엘레이 에탐비 메데타 빈칸 로디로먼 tansala ye ba ti yo akoko won le di awusa ni baoshi to tumo si awon igi tin be lagbegbe gusu pe ede awusa ni o pe ede awon eyan be na won ma npe agbegbe won ni kashanche baoshi kashanche baoshi tin ba ri pe daada yin emi ya wusa o yin ya gboki ebe ta wa gbe lagbegbe ibe na wa npe ni soki ni ba o si o itakeji iyun o kan salaye re pe ode to gbaju gbaja to ko tejo si be na npe ni ba o che baoche o je poko re na ti wa yo baoshi itakeji nu itaketa oni baochi un wi pe o tumo si eru ikoni leru wi pe tori agbegbe be ina lo fun ikoni leru to mo gbogbo awon eru to ba ko to mo ko won jo si ngba na o àwọn ọ̀tàn tó dìrọ̀ mọ́ báóṣí nù lẹ́yìn báóṣí ó kan bàyẹ́ṣà àwọn ìlú yìí jìn o ẹja rìn pápá àbá bàyẹ́ṣà bàyẹ́ṣà ara ìjọba àbílẹ̀ mẹ́ta nínáná ti yọ wọ́n pa pọ̀ wọ́n pa wọ́n mú orúkọ lára ìjọba àbílẹ̀ mẹ́ta ìbílẹ̀ àkọ́kọ́ brass brass local government ni nje o won tumo pe ni baga baga local government ikeji yenogwa local government won ma tun pe ni yega baga yega eketa ijoba bile sagbama sagbama yi won ma pe kuru ni saga baga yega saga ebe na ti yo ba yesa baga yega saga o ti ko ele keje benue ayoyun lati ede won nu ede won pe ni binuwe binuwe un o tumo si iya odo ibe ni na ti yo benue o bonu bonu na o je pe ede kan bonu ede un o je lara awon eyan kan nipinle un
àwọn wọn máa ń pa àwọn èèyàn ní àwọn olókọ́kọ́ dàbí kókọ́ tẹ̀dó tó kọ́ gba lóbilẹ̀ lágbègbè àwọn kánúrí. Èdè wọn ná yọ láti Bọ̀nú, ná fi pé bẹ̀rùn ní Bọ̀nú o, ìpínlẹ̀ Bọ̀nú. Cross River odò ní jẹ́ bẹ́ẹ̀, odò ọ̀yànà wọ́n tún lè pè ní Cross River. Ọ̀yànà ríbẹ̀ ni láti yọ Cross River o, tó jẹ́ pé ó túmọ̀ sí Cross River. Delta lédè òyìnbó tán bá pebì kan ní Delta, bí bíbalansa ilẹ̀ tí odò ṣòwò kún, odò River Niger ó fọ́ọ̀mù nǹkan tó lóyìnbó ń pè ní Delta níbi tó ti wọ odò Atlantic Ocean ni ó ná fi pèpínlẹ̀ òun ní Delta. Ebonyi òun náà ayọ́ látara odò, odò wọ́n ń pè ní Aboyne, odò Aboyne ó la Adamawa pa abákálíkì, ọkọjá lábákálíkì. Abákálíkì ó mọ̀ pé òun lolúlu Ebonyi. Abákálíkì odò ń ọkọjá ń bẹ̀ ìtumọ̀ Ebonyi nú o. Ẹdó a ti sọ̀tàn Ẹdó rí tẹ́ ẹ bá gbàgbé. Ẹrú tí tó tú ẹnìkan lẹ̀ nínú kànga nígbàtí olówó rẹ̀ ti lọ sọ láàfin pé òun ti mú un tẹ́ ẹ bá gbàgbé mo sọ̀tàn rí. Ẹdó òun lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tán mọ̀ pé òun ló tẹ́ni òun lẹ̀, wọ́n gbẹ̀mí rẹ̀ wọ́n pa á. Ṣùgbọ́n ọba òun ò padà gbàgbé rẹ̀ nígbà òjọba, mo ti sọ̀tàn rí o. Àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ń pera wọn ní Ẹdó àbí Ìdú. Àwọn ará Bìíní ibẹ̀ iná ti yọ Ẹdó. Èkìtì ibi òkè pọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ òkè náà ń pè Lókìtì. Ọ̀pọ̀lọpọ̀ Òkìtì ibẹ̀ ló wá di Èkìtì. Jẹ́ ń kẹ́kọ̀ọ́ lára rẹ̀ lálẹ́ yìí. Ẹja dẹnugun, ẹnugun náà wọ́n yọ láti ibi ọ̀rọ̀ ìbílẹ̀, èdèlú wọn méjì, ẹnu ugu ó túmọ̀ sí òkè téńté òkè, níbẹ̀ náà ti yọ ẹnugun o. Gombe, èdè Fulani ibẹ̀ náà ti yọ Gombe, èdè tán sọ lágbègbè un àwọn Fulani un àwọn fùfú dè, èdè un ibẹ̀ náà ti yọ Gombe. Ìpínlẹ̀ Imo, odò ní Imo mírì ńlòdó un ibẹ̀ náà ti yọ Imo. Jìgáwá òun náà wọ́n yọ láti ara èdè ìlú wọn tó ń tán fún orúkọ ilẹ̀ tó jẹ́ pé àwọ̀ tó ní àwọ̀ bíi góòlù iná pé yẹ̀pẹ̀un. Jìgáwá ilẹ̀ tó ní golden colour ọtí kan. Kàdúná náà ara odò ni ó. Àwọn ẹyìn kí la lè pé krokodai wọ́n ń bẹ nínú odò un. Wọ́n bá ti wá fẹ́ sọ àwọn ẹyìn wá ní ọ̀pọ̀lọpọ̀, wọ́n bá fẹ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ krokodai náà ń pè ní kàdúná. Ibẹ̀ náà ti yọ kàdúná wọn o. Kano ó kọ ìpínlẹ̀ un.
aso mo oko alagbede kan ni eya gaya yin la lagbede won abi gaya o sa ga nkan kan un lo ko tedo si agbegbe un nigba to n wa awon okuta birin to n wa kiri o ko re ni Kano o ko re na wa fi so ipinle un o Kastina o so mo o ko eni tin se iyawo olori ileto un Jansama Jansama olori ileto un ori ilu un Jansama eni to wa je iyawo re ni Kastina Kastina o ko re na fi so pinle un Kebi Kebi na won so Kebi mo Kaba ni ile Mecca ni Saudi Arabia una pin ya bon Kebi una pin mo pe en Kaba ni Mecca ni Saudi Arabia ejade kogi kogi o ko re na won yo lati o ko tawon awusa n pe odo won pe ni kogin kogin don podo ngba na tende odo meji to tobi ju lorile ede Nigeria in lo je kan pe kogi lo kon tori pe kini te ba gbagbe odo river atodo odo river niger ati river benue odo meji to tobi un e ri pe ibi to dabi kan ti pade ibe ni kogi na fi pe kogi ni confluence state e mo pe bi odo meji ba ti dabi kan fe pade un na pe ni confluence ibi to ko kogi to ti yo nuwo latara kogin tawon awusa tan pe odo sende eja tun ko ni kogi kade Kwara Kwara Kwara na Kwara odo na ni Kwara odo ni awa yoruko yi odo river Niger to je pe o wa je bi enu odi apa ariwa ipinle un ene awon nu pe na npe ni Kwara ni beta ti yo ipinle Kwara lun o Eko Legosi awon to ko wa Seko to ko de Seko lodun 1472 awon Portuguese Portuguese awon lo ko de Seko lodun 1472 won wa pe awon odo to wa Leko e mo pe odo ko Leko gbogbo odo na pe ni lagunsi enu lagunsi en lati yo Legosi Nasarawa o Nasarawa eni te agbegbe ondo ina po ko mo lara
jago jago to tebe undo. Makamadogo. Abimakamadogo. Enanpe ni Nasarawa. Totumansi. Eni jaja shegun. O jaja yege ashegun. Naija. Unyo katara odo riva Naija. Ogun. Oyo latara odo ogun ni. Ondo. Eru awon to koko te do. Sagbegbe un. Nyen ni ondo ilu ondo ati jo. Big bate yon. Awon te do. Awon to ondo. Awon to duro. Awon to te do. Ibe nanti yo ondo. Awon te do. Bakana, Oshun, Odu Oshun ni, Eman, Odu Oshun belo shugbo. Oyo, Ara, Oyo ati yo, Odu Oyo Empire, Ebe in lati yo, Oyo, Play tu, Ebi to ba ni oke, to tu ni gbalasa ile, oke gbalasa, oke gbalasa, oke gbalasa tanpe ni play tu, Ebe ni Joshi. Arare, ena wakpe. Ekwen le ple tu ma. Tabako mbe. Adekwen le rivasi. Rivasi, yo latara akwe okon lopo omi. Bi lagun si le gosi. Ena ni rivasi. Toripo okon lopo odo. Ene be mbe o. Shokoto. Te bag bag be. Aso tan, Sokoto kalife ti ri. Ara Sokoto kalife ti un. Ibe, ina ti yo, Sokoto. Edi arabiki, souk, souk. Lele, to tutuman si oja. Ibe ati intaja, wantuman kwe ni, asukuti, asukuti. Asuku ti un, unna, larabiki, otusuma si dake je, asuku ti. Teba la fi kunsa mwen kanta anso yi, a chojo okwole la ipe o. Ogba eni kan ujo, mwana eni kan ujo boro, eni kan ule mwabo gore tan, turipe itan guma ni. Yobe. Kemo ni so taraba. Odo na ni taraba. Odo ni taraba. Yobe. Ona. Asomodo ni. Odo yobe. Odo yobe ni. Awon mi. Oma anpe ni waube. Abio wobe. Lede lu won. Awon. Eyin. Kumbadugu. Nkankan. Ide won nu. Sanfara. Lede to je ipinle to keyin la leyi. Sanfara un. Bi. Ede bile nan la lepe. Ni. Apa ila orun. Ile awusa. Nibi ede won san faranoma san faranoma san faranoma ebi an ti yo san faranu o ejere koko eya ko ni eya ko ni beun be ba ye yin si tawon akoni le ngbo lati kan ni West Radio 89.3 FM Luba Bonita. Am I teach more? Am I teach you? More do a prophecy book. West Radio 893 FM fan page. Olu do ye to me siara. Morawa, reo shun.
Mustapha Adeyemi Kabiru ko se o. Afolabi Sunday Osana ti anu yo yo ko ni ele o. Oko aje o ni baje o ti yin o ni baje. Eja to denu tan mi. Eja denu tan mi. Eja dodo Oba John Adetoye se laoye kini ti mi ede ojoba la ni odun 1946 sodun 1975 Oba John Adetoye se laoye odun 1899 ina bi oba Adetoye se John laoye zilu ede tin be ni pele osun lorile ede Nigeria e mo bi ede wa oba tin bo lati Ibadan odaseji re odapo mu ode ko yi ode kire ogun bridge un ni gbagan ode omu ode awon sekona nkan kan mora won okan eyin akoda oba bole lakoda ba de je moto re lo gbe lowo akoda ede lo ti wole seje o ile ẹkọ alakọbẹrẹ tọ ba John Adetoye se laoye kini to lo ilu ofa ni o to wa di pe o tun tẹ waju ninu eto ẹkọ rẹ ko ba John laoye ko to wa gori apere baba rẹ o kẹkọ o nimọ nipa ìmọ̀ ìjìnlẹ̀ ìpògùn òyìnbó fáfásì ẹ̀kọ́ tọ́kọ́nù kọ́kẹ́kọ̀ọ́ bá ti ń pògùn òyìnbó nígbà wọ́n parí ó lọ sẹ́kọ̀ọ́ ó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ogún ọdún ń lọ bá John Adetoye se láòyè ni ló fi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ó ṣiṣẹ́ òun ìgbà tó wá di ọdún 1946 iná dáde fọba Adetoye se láòyè kíní gẹ́gẹ́ bí tìmí ẹdẹ ló fi wá jẹ́ kí ọba yìí kó láǹfààní láti mú ìmọ̀ ọ̀làjú ìmọ̀ ẹ̀kọ́ lè tó ní láti mú wọnú ètò ìṣèjọba. Yàtọ̀ síyùn ọba láòyè ìdílé ìyá rẹ̀ wọ́n mọ̀ ń lùlù ibẹ̀ ló ti kọ́ lù ó fẹ́ràn kó mọ́ lù dùndùn gbógudududu ìlú gángan

ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ló máa ń fi ìlú èyí fọhùn fún. Ká mọ́ pa ká mọ́ wọ kó má ba bò ó. Ọba Láòyè inú ìlú lílù rẹ̀ yìí ìní afẹ́ lè sọ pé òkìkí rẹ̀ ti kàn jùlọ tókìkí rẹ̀ kàn gan mọ̀ ni. Ọba yìí kò wọ́pọ̀ bá lòun kò pẹ̀bùn rẹ̀ tì ìlù lílù gángan yìí gan ni ló wá gbọ́ba yìí káàkiri àgbáláyé o. Ọmọlúwe lò pọ̀ olúlù òun lo nílùú àkọ́kọ́ tí ó kó àwọn onílù látorílẹ̀ èdè sòdí lọ sókè òkun lọ́rẹ̀ dá àwọn èèyàn lárayá. Ọba ni ó ní ó lùlù fọ́ba ìlú òyìnbó ó jójójó ìgbà ó tún wá sórílẹ̀ èdè Nàìjíríà. Ọba ìlú òyìnbó òun ó tún wá sẹ́dẹ̀ gan. Àwọn ibà tó gúnde dúró ládì pọ̀ wọ́n yìí kúrò lẹ́dẹ láti mú àwọn lílù ògidì torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ ọba Láòyè iná ti kọ́ṣẹ́ ìyún ọ̀pọ̀lọpọ̀ àwọn onílù yìí. Kò jẹ́ pé bá ti pọ̀ pábọ̀lù báyìí òkú ẹran mọ fọ̀n bí ọmọ ènìyàn ni. Nígbà ó wá di ọdún 1955 mi ní pẹ́jọ́jọ́ òkúrẹ́ ọjọ́ ti lọ. Nígbà tí olóyè ọba Fẹ́mi Awolowo tán ṣe rédíò nígbà náà fún igun ìwọ̀ oòrùn orílẹ̀ èdè yìí àwọn rédíò alákòótìhun àwọn bàbá wa ti mọ̀ tó jẹ́ pé tó bá ti dàsìkò ìròyìn báyìí àwọn èèyàn ó ya sídìí rédíò wọn ó wá jókòó rẹpẹtẹ torí inú rédíò ọhún ibẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ pé oyè owó kòkó ó ti doye báyìí o oyè báyìí láta kòkó ẹ̀dẹ̀ mọ́ pé gbogbo àwọn bàbá wa ń gbà wọn kòkó yìí iná ń gbìn fúdí èyí wọn ó fẹ́ pe tí ara wọn gbọ́ oyè kòkó dà. Tó bá ti wá di pé ó kù díẹ̀ kí ròyìn dé ìlú ọba Láòyè lẹ́gbọ́ tí ó dùn mímídòdò mímírèmídò mímídòdòdò mímídòdò mímírèmímírèdò mímídòdò mímírèmímírèdò. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń túmọ̀ rẹ̀ nígbà wọn wọ́n ní bólúbàdàn bá kú ta ni ó joyè. Àwọn míì wọ́n tún sí ó jọ̀gẹ̀dẹ̀ dúdú inú ń takùn. Àwọn míì wọ́n á tún sí kò sóní gbèsè níbí lọ sílé kejì mímídòdò mímírèmímírèdò. Àwọn míì wọ́n á ní gbélògbàdà mọ́ sí olórí olè. Àwọn míì wọ́n á ní Èkó jẹ̀bàdàn lówó 13 pounds. Ṣùgbọ́n gbà wọ́n bí ọba Láòyè pé kábíyèsí kò sẹ́ni tí ó mèdè lù bí ìbáṣẹni tó mọ̀ pa rẹ̀ lọ́wọ́ sẹ́ni tí ó mọ nǹkan táyàn fìlú wí bí ìbáṣà yẹn. Kí lè túmọ̀ nǹkan mímídòdò mímírèmímírodò tẹ́ ń sọ tá a bá ti fẹ́ kàròyìn?

0: Ini baba wa da wipe, this is Nigeria Broadcasting Service. 0916-893-1000. 0916-893-1000. Afikun ibere lana awon itan ta mu wa e ka le o
1: e ka le
0: baba mi
1: e jo ti o ko mi aja ko ri te baba baba mo fe gbo baba
0: eni pe
1: baba mo fi te baba baba
0: a ti so tan baba bi e meje e meta baba mi a ti
1: so e ko so mi le ko mi ko pa lo so baba wa wa bi so bi
0: eni pe
1: so mi lo lo
0: san wa badan
1: bi mo fe
0: pe mi se se so pe obirin lo san wa badan
1: so obirin mi lo san wa badan lo fi je badan
0: e so le kan jagbaje mi o tun ranti ile te so un o
1: abi ele badan
0: ele ilu lele to bala oye ilu yin la ti so o bi pe mo ti da ko badan lale yi o to fi ni bolu badan ba ku ta ni ojoye sugbon ta ni pe nkan to nfilu wi kohun ni bi mo ti da ko badan lale nu hello e kale o
2: hello e kale
0: e mo seun
2: e ku se ku to sao
0: e seun ko yin o
2: ola oluwa ni aka ji bodo
0: e se baba mi o afikun ìbéèrè lórí àwọn ìta mú wà.
2: Bẹ́ẹ̀ ni sà, mo kàn bẹ́ẹ̀ ṣe àfikún ìdẹ́kùjì ti Lagos sà.
0: Ẹ ṣeun.
2: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé Lagos, ọkọ̀ tu Greece yẹn nígbà kan dé Lagos náà máa pè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlú wọn, àwọn náà omi yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ó wà ní ìlú wọn náà. Sọ wá rántí pé ìlú kan bẹ ní ìlú wọn yẹn ní Agave.
0: A jẹ́ ìlú wọn lọ́run náà Lagos ní ń jẹ́.
2: Bẹ́ẹ̀ ni sà, ní Agave,
0: ẹ ṣeun.
2: So ìfọkàn ẹlẹ́ẹ̀kejì ni pé inú mi dùn ti ọba Láwìí tẹ́ sọ tó ní mo ka ìtàn yẹn láàrin ọ̀sẹ̀ yìí tó bí mo ti wá ń gbọ́ lálẹ́ inú mi dùn
0: gan.
2: So ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun bàbá mi. Yóò yẹ yín kò ní yẹ̀ lẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. 0916-893-1000. Ojúko, ó mọ̀ lóhun ó fún èèyàn lẹ́bùn lórí ètò yìí. Torí yóò ṣọjọ́ òbí rẹ̀ lóṣù yìí. Ẹ ti wọlé ẹka alẹ́ o.
3: Akalẹ.
0: Ẹ mọ̀ ṣé ó kọ yín o.
3: Orúkọ mi ni Akinyemi Alaosu Akidi.
0: Láti bo.
3: Láti Adégbàyí.
0: Adégbàyí àwọn èèyàn mi.
3: Ẹ bá wa sọ̀rọ̀ nípa òkúkú mọ.
0: Òkúkú. Ẹ jẹ́ ń sáré yà ń bẹ̀. Ẹ jẹ́ ń yà ń bẹ̀. Ọjọ́ ti ń lọ. Àwọn ará òkúkú. Ẹ jẹ́ ń gbégbé kan sí kí n tó mọ lọ sókùkú. Ṣùgbọ́n kí tó mọ lọ sókùnkùn ọ̀hún. Ọ̀gá mi kan ló jẹ́ pé lára tẹ́ bá ń gbọ́ bàbá onítàn tẹ́ ń gbọ́ ẹ̀ ṣì núdù ṣì. Àwọn gánwà tó jẹ́ pé àwọn ló rọ̀ ó wọ́n rọ̀ ó. Bí eléyìí ni o ṣe máa ń ṣe, bí eléyìí ló ṣe máa ń ṣe, tó jẹ́ pé láti pàṣẹ wọn. Ní làwa náà fi mọ̀nà táàmù ń perí pọ́pọ̀ ṣùgbọ́n lára wọn yóò wá ṣọjọ́ bíbílẹ̀ bá ti mọ́. Gbogbo ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án lọ́dọọdún ìyín lọ́jọ́ bíi Ọ̀túnba Adédire Adéoyè yóò ṣọjọ́ bíbílẹ̀ bílẹ̀ bá ti mọ́ báago méjìlá bá ti lù. Ọ̀túnba Adéoyè bí pápá là ń bẹ́ tu ibi gìlọ̀gìlọ̀ là ń bẹ́ fọ́n o. Ara fi ń dá ń terefe ìta gbangba là ń béwé ajílẹ̀ ti pé o. ojojo ni sowo ko ma le naja kokoko bayi en la ro ta le. Happy birthday to you o, long life and prosperity. E ku atileyin omo lawole, e ku atileyin sinudu se otun ba ko mo owo ta ta ebun ni poku egberun kan sowo otun ba nkan to de ku si mi lowo re o yo bu won pe gba pe pa pa ju lo to ba so pe otun ba ebi lo mo npa mi igba odun odun kan ni o lase olo iledu mare eja dokuku ebi baba mi un ti bere fun in godo da yin lagara okuku ibi o ko won ti je yohun e gbo lale yi e je rin papa pakin to mo lo le ge bi opolopo awon ilu to je le pe ile yoruba nla ti wa ilu le fe in lo rirun ile yoruba ko fe si ilu ta soro re nile karo jire ti se pe lona ka bo mi o so mo le fe eran ti igba ta so te Ekiti pe Ekiti gan orin mo fe ene to te okukudo oladi ile lo ko re lara awon omo oduduwa in lo ladi ile sori omo iya merin ina ko nile ife lekan na omo iya merin sekin ka alara akoko ajero ekeji orangun eketa oladi ile ekerin bo se ma sele ngba hun bawon mo oduduwa an ba ti ku oni fe awon bi an ba nde no mo telu dosi no mo telu dosi awon ele tutun no mo telu dosi won mo doro gejige ikan lara awon mererin orangun nibo de ebe to wu lati duro o te do be won wa pe be nila kende won pe be ni ila ko to di pe o te lado gan abi ko to di orogun ile ila gangan o ja awon ogun kan o ja awon ogun kan lo se wa di orogun leela odo re ko la nlo sugbon tori pe ohun ati awon oladi ile jo ko la fi ya nibi o tedo a ti sotan la lale yi ajero ohun na nimo te waju ajero debi ti o tedo si ibi o tedo si un ina pe ni ijero Ekiti ijero Ekiti un lo ti wa joba leyin igbo na jaja segun apolopo ogun ogun lo ba nja joba eni ba jagun segun ni joba oba gbodo le jagun segun nu na fi wa di ajero ijero Lekiti e mo pe nkan to nje do ninu awon meji to wa ku alara Oladi ile legbon alara laburo won wa nlo ebi on wa de duro ile Ekiti ni won ja opolopo eja won koju opolopo nkan ebi on wa gba wi pe o da eja duro si bi o na npe ni haramoko eyin oladi ile legbon ohun lo ye ko joba ngba ngbe fa yan le fa lọwọ tun owo si mo fi bi fe kore mo fololo fohun mo fire fo bi o ini ifani aburo ni ko joba oladi le ni a o lo se aje emi legbon emi lo ye njoba yi ifani orun o yi pada o ti ba ti se alara yo ya je lomi sugbon ki se wo oladi le bi oladi le o se ku awon omo re ati awon emewa re to tele re o won ko lara moko won ko lara moko won fi ara moko le fun aburo re alara o wa te waju nkan ti ifa to da to so fun ni pe to ba de bi topolopo igi ope wa to ba de bi topolopo ope wa ope agiju igi ope to dipo to po to ti dagiju pe ibe ni o tedo si ibi to wa kori to tedo si un na pe ni iko ike un tumo si bi ope po si iko ike un na wa pada yi o ko re si ko ike nitosi odu otin ko ike ibi wa te tedo si un opolopo awon eyan won wa nba won be opolopo awon eyan won wa nba won be won wa tedo si ko ike un won be ni nbe be won wa lodo won otebolaje enu mi ago otebolaje o wa latoje òun náà wá tẹ̀dó sí kò í kín ó wá fẹ́ ọmọ ládì ilẹ̀ tó ń jẹ́ lálúbi wọ́n wá fún ìdílé ọ̀tẹ́bọlájẹ́ yìí lóye ọ̀dọ̀fin àwọn àna olókùkù lọ̀dọ̀fin o ọpọlọpọ àwọn èèyàn náà wọ́n tún wá wọ́n wá ń gbé lọ́dọ̀ wọn wọ́n wá láti tẹ̀là olóko wínyọmí aworo ọ̀tìn gbogbo ẹ̀ wọ́n wá ń gbé lọ́dọ̀ wọn kámọ̀wọ́ kó má bá bò ó ibi tó tún jẹ́ kíkò kí n kó tún láǹfààní àti mọ́ dàgbà dáadáa ò ní pé wọ́n láǹfààní sí irin wọ́n wa irin torí pé kò kí n kò fi gbogbo ara jìnà sí ìṣúndìrin ìṣúndìrin yìí náà kò jìnà séjì gbò wọ́n bá warin ní ìṣúndìrin nítòsí èjì gbò wọ́n lè kó wá sí kòíkín ibi kòíkín náà ti wá fi ṣiṣẹ́ irin èrò wá kọ̀ ní kòíkín ó yẹ pé wọ́n ti fẹ́ wọ igba gan tí ń ṣe káràkátà ní kòíkín wọ́n bẹ̀rẹ̀ sí ní kú àwọn irin tán ń ṣe wọ́n lọ tà fún làá wọ́n tà fún léṣà wọ́n tà fọ́yọ́ ìrẹsà ìrẹgbà bọ́n ṣe ń tarin kinu àtàwọn nǹkan ìjà ní kò ìkin. Kò ikin wọ́n bẹ̀rẹ̀ sí ní tóbi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tóbi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú gan wọ́n bẹ̀rẹ̀ sí ní dìmọ́ kò ikin inisia. Wọ́n bẹ̀rẹ̀ sí ní súnmọ́ kò ikin. Èkó Ìndé àti Kọ̀ǹta Ìjàbẹ́. Àwọn àrè ló tẹ̀dó sí méjèèjì. Èkó Ìndé àti Ìjàbẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà gbogbo wọn ò jìnà síra wọn. Tábà lọ sọ́yàn. Èkó Ìndé Ìjàbẹ́ un wọ́n ń bára wọn jà nígbà náà. Ìní Ọládìílẹ̀ bá rán àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì kán lọ rè é yanjú aáwọ̀ láàrin àwọn ṣẹ̀ṣẹ̀ déhun. Ń làwọn ọ̀yun náà bá ń darí wọn bẹ̀. Ìdílé Ọládìílẹ̀ ní tún ń jọba Nékó Ìndé àti Ìjàbẹ́. Ètò kúkú láti ń lọ o. Nígbò wá yá tí ó pẹ́ tọ́ba Ọládìílẹ̀ tó ti jọba àwọn ọba míì àwọn náà tún jọba ẹ̀yìn ò ní kò ikín o àti ìdórí òkùkù kò ikín náà ló padà dòkúkú o. Wọ́n jọba Olúronkí Àlàó gbogbo wọn wọ́n láǹfààní láti jọba àwọn ọmọ òsìn Oyèédèjì. Oyèédélé bam bam bam bam. Níbò wá di ọdún 1760. Lọ́dún 1760. Kò ikí wá jagun pẹ̀lú Lẹ́gìṣà. Ogun iná pè ní ogun ìjèṣà àràrá. Ìjèṣà àràrá torí pé nígbà tán ṣigun ń dé. Gbogbo àwọn tó sàn ogun àwọn baálé bàánà wọ́n ti lo oko àwọn kéréje kéréje tí ń bẹ nlé ìlúkù tán bá wọn jagun pé àwa náà mọ̀ kéré wọ́n fi pè ní ogun ìjèṣà àràrá. Ogun ihun ó wá pa kò ikínrẹ́ ó pa kò ikínrẹ́ òun ló wá mú kí ẹni tí ń ṣọba kò ikín nígbà náà ìyún ọba Jàlá Ọ̀kín àbí Jàlá Ọ̀kín ó bá kó àwọn tó ṣẹ́kù ní kò ikín ó bá kó wọn. Kíkó tó kó wọn ohun ó bá kó wọn lọ ibòmíì. Ibi wọn wá dé tẹ̀dó síhun náà pè ní àwa tí a kúkù. Èyàn pé lẹ́yìn tán pa ọ̀pọ̀lọpọ̀ o àwa tí a kúkù rèé o. Ó kúkù òkú tó kúkù náà pè ní òkúkù. Ibi tó pọ̀ ohun tún ti wá dùn dáadáa. Nígbà wọn tún dèlúù. Odò Òbùkù. Odò ohun wọ́n pè ní Àmukù tẹ́lẹ̀. Òbùkù kò yé wa bí Bájèlé ṣe dénú omi hun. Nígbà wọn mú un náà tún kú pipipi. Ìwọ̀nba àwọn tó ṣẹ́kù nígbà wọn tún kúkù náà jẹ́ òkúkù. Ọdún mẹ́tàlá ẹni Jàlá Ọ̀kín ló fi darí kò ikín. Kán tó kó lọ bí wọ́n wá pè lókùkù lénìí. Ilé tó lọ. Ìtàn gùn. Torí òkúkú gan. Nímí wọ́n tún tẹ̀dó síhun. Wọ́n tún kojú ogun gan. Ogun Ìbàdàn àti Ìlọrin. Ó yọ wọ́n lẹ́nu lókùkù. won yo won lenu awon ara ilorin lati ko yi oba oye kan bi ni joba okukun gba na awon ara ilorin eyin ofa yin na fi sete do ogun won awon ara abadan ekerun yin na fi sete do ogun won te ba wa wo ekerun sofa okuku lo da bi agbede meji kini o yo won lenu po ti ba se ope lope captain boa to je po pase alaafia sibe lodun 1893 te mo le ri ipe kan gbe si engineer Henry kin to mo lo 0916 893 1000 eni kan to ku ti o fe gbebun ni jejo ta ba ti ri yin pe e gbebun ni o ai je eyan lebun. Hello.
3: Hello mo gbo npa kuku te so itan fe to na o wo mi la ri temi lo
0: aseun e la fi kun si ami o se e la fi kun si ni
3: en report yi o e tan gidi leso so lati le pe dopin
0: aseun
3: asegun
0: aseun aseun
3: da da ro
0: e ba ka awon eyan wa lade gba yi awon adeji ogun gbade mara won baun banki won o ba ni tan te fe ka mu wa e fe se ikede oyinpolongo oja eni bere elebun te fe fa won eyan e fe ka so tan lu yin e fe ka so tan gbole yin e la anfani ati pe e ja wo awon atejise lara awon ele to wole njejo ikete jeun ti o jeun ti won ma mu jade lati ibi epo pupa fifo a ma ri bi atadidin a ma dun pupo lati je isu egbodo ara epo lati yo kete ikete no ti a ri lara ope a le pe ni epo atajise kan nu o ikete eleyi wa lati owo funso ogun bodede ani ikete ni ohun ti a ri ninu eyin ninu epo eseun adesoye kristana ani ikete la ma fi je isu ti won ba se epo ni won ma nri ese o ikete a ma nri ta ba se epo pupa leku ikete ni ralerale epo ele iwa lati owo oluwole ogunwole eseun ise amurele tale oni ka tu keko ise amurele ale oni ati soro kete kini yo ba npe ni opere kete o yo ninu owe opere kete ndagba inu adamo nbaje kin lo opere kete eyan meji to ba ko gba yo gbebun latowo ojuko opere kete kin lo opere kete e fi atejise sowo abi ke ba mi so lojo opo WhatsApp 081 380 64 25 44 081 380 64 25 44 opereketẹ kini yoruba n pe lopereketẹ fun ikede ohun ipolongo ọja oníṣẹ tẹ fẹrẹ bàbá onítàn èyí náà fẹ́ ṣe onígbàwó ètò ìtàwọn akọni ẹ fẹ́ kí ètò ìtàwọn akọni lẹ́yìn nọ́mbà òun náà ni ẹ pè 081 380 64 25 44 lójú òpó tiktok Bàbá onítàn ni ẹbìrì ń bẹ́ o, bàbá onítàn. A wà lójú òpó TikTok ẹbìrì wa ń bẹ̀. Instagram àtọ̀fíṣíà MC Noodles ni o. Àtọ̀fíṣíà MC Noodles. Ẹ̀yin tẹ́ ń pè àtẹ̀jíṣẹ́ ni ẹ fi ṣọwọ́ o, Ṣẹ́gun Àbú. Ẹ fàtẹ̀jíṣẹ́ ṣọwọ́, kí ni ìtumọ̀ pẹ̀rẹ̀kẹ́tẹ̀? Ẹ dẹ̀ lè fi ṣọwọ́ sójú òpó WhatsApp 081-380-64-2544. Ló kọ gbogbo àwọn aláṣẹ àti apàṣẹ ìkànnì mò ń yọ̀ǹda yín lálẹ́ òní. Ayé aláyọ̀ ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní bá yín nù ìbànújẹ́. Tèmi tọ́pẹ́ Ọláwọlé, ọmọ bàbá Ṣaponi. MC Noodles ló ń dágbére o, pé ó dàárọ̀ o, orun ayọ̀ lásán.
4: MC Noodles, à ń gbádùn ẹ̀.

0: West Radio 89.3 FM on the Goma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò. Tẹ fẹ máa ta warawara bọ mẹta ṣe ń tà. West Radio ni kẹ máa bọ o. Afeti wa gbé ti ní lárugẹ. Owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ-lájọ. Iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wo. Ẹ jẹ́ wo. Ẹ jọ wo. Ẹ tọ́ wo jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.